0: pleasure to have you join us on another program this morning. Today is Thursday, the 13th day in the month of August, year 2026. On behalf of staff and management of Adaba 88.9 FM, we appreciate you for taking your time to join us today. Welcome you to a world where we promise to make all worth the while. Listen to information, get entertained, and get educated. Here are some of the programs we have lined up for you today. At the top of the hour of 6, we bring you the news at dawn. Our first commercial outing for today at half past 6, and at half past 8, we return for another batch of commercials. Join us at 10 for the program Ekiti Today. At 11, we bring you Sunshine Health Talk, and at half past 11, we bring you the FM Groove. News Beat at noon, and the FM Groove continues at 12:03. And at 1 p.m., we'll bring you another batch of commercials. So, one after another, from now on to, we'll be saying goodnight again. Well, welcome into our world. I will say thank you so much for joining us on another beautiful Thursday. My name is Olajumoke Omotosho. Good morning. Lorukọ alaṣẹ ati oludari ile-iṣẹ Adaba 88.9 FM ni kí n pe ẹṣẹ ibi ẹtúnṣe ìdáàbò bọ́ ni ọjọ́ ni ọpẹ́ ni fún wa lọ́rọ̀ àbí tó ti fún wa ní ọ̀rọ̀fẹ́ láti tún rí ènìyàn ti ṣe ọjọ́ alámísì ọjọ́ kẹtàlá nínú oṣù kẹjọ ọdún 2026. Ẹ káàbọ̀ sórí ètò ìwọ́sàfẹ́wà fún ọjọ́ ni níbi tí a ti làwọn ètò lọ́lọ́kan jọ̀kan kalẹ̀ fún ìgbádùn yín. Ohun tí ẹ nílò láti ṣe ni wípé kí n má yí kúrò ile-iṣẹ Adaba. Láwọn ètò tẹ́mọ̀ láǹfààní látẹ̀tì sí ní kété tí a parí òyìnbó mẹ́fà lédè gẹ̀ẹ́sì àbámú ìròyìn ní kòtò àìwá sí ẹtì gbòyìn abala kọ́kọ́ àwọn ìkéde àti ìpolú ọjà tí ẹ ti sanwó fún ní ìmọ̀gòrò ẹ̀fẹ́ tó bá di ní aago mẹ́fà àbọ̀ tó bá di ní aago méje àbámú ètò ojúmọ̀ àìwá sí ẹtì gbòyìn aago mẹ́jọ ni kí ẹ darapọ̀ mọ́ fún ètò lórí ọ̀dàn tó bá di ní aago mẹ́jọ àbọ̀ ó sì máa láǹfààní láti tẹ́tí sí àwọn ìkéde àti ìpolówó ọjà yín tí ẹ ti sanwó fún ní ṣísẹ̀ntẹ̀lé lọ́kàn ọ̀jọ̀kan ní àwọn ètò tí a ti là kalẹ̀ fún ìgbádùn yín ohun tí ẹ nílò láti ṣe ni wípé kí má yí kún lu iṣẹ́ Adaba 88.9 FM nítorí pé ti yín ni a jẹ́ lọ́jọ́ kọjọ́ lẹ́ẹ̀kan sí lórúkọ aláṣẹ àti olùdarí iṣẹ́ Adaba 88.9 FM ni a kì í pé ẹ ṣe o tí ẹ darapọ̀ mọ́ wa ní ọjọ́ òní a pé ẹnìkọ̀ọ̀kan wa orúkọ tèmi ni Olajumoke Omotosho ẹ kààrọ̀.
1: Awalani Radio Adaba ló lẹ̀tọ́ ló láṣà ló níròyìn ló lórin àti ìlò tó kún fọ́fọ́ tó fi mọ́ àwọn ètò lọ́lọ́kan ò jọ̀kan

0: wọn ò máa ṣírí wa.
1: Wọn
0: mọ̀ pé ìwọ ni pátápátá ọlápọ̀rọ̀gòdò
1: ògbó.
0: Ìwọ tó lànà
1: síbi
0: tí ọ̀nà ò sí.
1: Ó
0: lànà fọmọ Ísírẹ́lì ní agíjù.
1: Wọ́n
0: kọjá
1: nínú
0: igbó aṣọ òòyà
1: lọ́rùn wọn.
0: Fún odidi ogójì ọdún
1: kò
0: sí tẹ́lọ̀ tó ń bá wọn
1: sọ.
0: Kò sọ ṣe tán fi ń fọṣọ.
1: Wọ́n
0: jẹ mánà
1: lágbèjì.
0: Àyà ànà Màgbọ́dà apárò gbígbóná látọ̀run.
1: Ta
0: ni Kẹ́tìrà tó ṣe
1: é?
0: Ọ̀run àwọn ọ̀run.
1: Ẹ̀wọ̀n of heavens.
0: Ó sọ̀rọ̀ ògo rẹ̀. Ògo ni fún ọjọ́.
1: Alleluia.
0: A tún ti wá síwájú pẹpẹ àná lónìí.
1: The other best again
0: today. A pe ẹ̀jẹ̀ Jésù.
1: We call on the blood of Jesus.
0: Kó wẹ gbogbo àwọn
1: ènìyàn.
0: Ẹ máa pe ẹ̀jẹ̀ Jésù.
1: Ẹ máa
0: pe ẹ̀jẹ̀ Jésù.
1: Ẹ̀jẹ̀
0: Jésù.
1: Ẹ̀jẹ̀
0: Jésù.
1: Ẹ máa
0: pe ẹ̀jẹ̀ Jésù. Ẹ máa pe
1: ẹ̀jẹ̀
0: Jésù. Ẹ pe sí iṣẹ́ yìí. Ẹ pe sí orí ọmọ.
1: Ẹ̀jẹ̀
0: Jésù.
1: Lórúkọ
0: Jésù. Àwẹ̀ yìí mọ́. Nípa ẹ̀jẹ̀. Aṣọ yìí di mímọ́. Mo bẹ̀rẹ̀ fún agbára agbẹni níjà. Àwọ̀ yàrá agbára
1: lónìí.
0: Pé gbogbo àdúrà tá a bá gbà. Pé kó gbà láìsí
1: dẹ́nu.
0: Sọ agbára kalẹ̀. Ilé tí wọ́n ti ń gbọ́
1: mi.
0: Orígun mẹ́rẹ̀ẹ̀rin
1: ibẹ̀.
0: Iná ẹ̀mí mímọ́.
1: Àti
0: agbára. Ó yà wọ̀ bẹ́ẹ̀. Ọ́fíìsì tó ti ń gbọ́
1: mi.
0: Iná ẹ̀mí mímọ́. Àti agbára. Ó yà wọ̀ bẹ́ẹ̀. Gbogbo àwọn àrìn ká ẹ̀mí.
1: Àrìnmálẹ̀
0: àdúgbò.
1: Tó
0: ń ṣàdúrà jẹ. Iná máa jó. Ta ló ń gbàbọ̀dẹ̀ tí ọ́?
1: Lọ
0: wọ ọ́fíìsì ọ̀rẹ́ mi yẹn lọ́jọ́ yẹn.
1: Ọ́fíìsì
0: ńlá.
1: Ohun
0: tó lé wá sórí òkè nìyẹn.
1: Ó
0: láwọn ti jẹ gbèsè.
1: Bí
0: 350 million.
1: Ní ọdún
0: yẹn lọ. Mo wá wọ bẹ̀.
1: Àṣẹ
0: sẹ́kẹ̀tì ló gbà
1: bọ̀.
0: Àyà Dẹ́bí Adà. Àdẹ̀mọ́ gbé bíbélì dá.
1: Àìsọ́lú kárí big bible.
0: Ọ̀gá yẹn ò mọ̀.
1: Bí ọmọ náà bá yìí.
0: Ó ní wọ́n rán òun wá ní.
1: Ìṣẹ́jú ti wọ́n sẹ́yìn.
0: Pé kò ń wá rún lè sẹ́yìn.
1: Kọ́kọ́ màlẹ́ ti dàgbọ́.
0: Ó sì rún.
1: Àìsí pínlẹ̀ mi.
0: Kí bàbá mi tó dá sí.
1: Gbogbo
0: ẹ nígbàbọ̀dẹ.
1: A dún wọn dá bí wíṣọ.
0: Tó o fojú sí
1: lára.
0: Lónìí. Tí wọ́n ló pẹ́ ọ.
1: Pẹ́
0: ọ rí oríire ṣe. Mo ti rí báyìí o. Bí wọ́n ṣe ń gàn ọ. Olúwa wí pé omijé ojú rẹ ti dé ọ̀run. Mo wọnú Psalm 20.
1: Pé
0: kolúwa gbọ́ rẹ
1: lónìí.
0: Ní ọjọ́ ìpọ́njú.
1: Gbogbo
0: ẹ̀yìn tí wọ́n ní lára.
1: Ẹ̀yìn
0: tẹ̀ ń dá ẹkún
1: sùn.
0: Láti ọ̀run wá.
1: Agbè
0: yìí níjà. Ẹgbẹ́ ìgbè níjà. Ẹgbẹ́ ìgbè
1: níjà.
0: Ẹgbẹ́ ìgbè níjà. Ẹgbẹ́ ìgbèrú. Ẹ̀yin àkọ́bí.
1: Bẹ́ẹ̀
0: ṣe bí àbúrò.
1: Tí
0: ọ̀rọ̀ yín ò yé yín
1: mọ́.
0: Ẹ ti sáré. Bí ẹni tí ó lógo. Ṣùgbọ́n ẹ parí bí ẹni tí ó
1: lógo.
0: Ìran ló ń gbọ́.
1: Wọ́n
0: àjẹ orí Musa. Lónìí. Ogun rẹ̀ ṣe. Ìwọ mọ̀mọ́ yìí. O ní àwọn olú ọmọ. Wọ́n àjọ jèrè
1: wọn.
0: Bó ṣe ń gbò mí. Olú ọmọ rẹ̀. Kó dìde. Kó dìde. Kó ṣeré. Arise. Shine. Succeed. Arise. Shine. Succeed. In the name of Jesus. Ìwọ tó ń bẹ ní ìdìbòlé àìsàn
1: yìí. You that are on the sick bed.
0: Mo rán Ọlọ́sùn.
1: I send God unto you.
0: Mo róró ìwòsàn.
1: The oil of healing.
0: Kó dàlẹ́ ẹ lórí.
1: Yes, I'm going for you.
0: Ó rán ọ̀rọ̀ rẹ̀.
1: He sent his word.
0: Ó mú ọ lára
1: dá.
0: Psalm 107:20. Ó gbà wọ́n.
1: I deliver them.
0: Lọ́wọ́ ìparun.
1: From their destruction.
0: Níbi tí a dẹ́ ìdùbúlẹ̀
1: sí. Where you are lying in sickness.
0: Agba ọlẹ. Agba ọlẹ. Agba ọlẹ. Iwọ ọfà ìsàn.
1: That arrow of sickness.
0: Ó yà jáde. Jáde. Jáde. In the name. Ẹ kí gbẹ́mbi tẹ
1: wá. Shout it where you are.
0: Olúwa ràn mí lọ́wọ́.
1: Oh Lord help me.
0: Olúwa ràn mí lọ́wọ́.
1: Oh Lord help me.
0: Ènìyàn ni mí.
1: I am a man.
0: Mi ò lágbára.
1: I have no strength.
0: Ìrànlọ́wọ́ tá a nílò lénìí.
1: The kind of help we need today.
0: Number 1.
1: Àkọ́kọ́.
0: Ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú.
1: Help in the time of
0: affliction. Psalm 46.
1: Psalm 46.
0: Verse 1.
1: Ẹsẹ̀ kínní.
0: Máa súnmọ́ bí pẹpẹ rẹ.
1: Come close to your altar.
0: Torí a fẹ́ fi hallelujah méje.
1: Kọ́ntà
0: Olúwa ni àbò wa àti agbára wa. lọ́wọ́ lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú òní ní kì í sọ̀la gbogbo èyí tí ojú ń pọ́n èyí tí ara ń ní ẹgbà ìrànlọ́wọ́ àkọ́kọ́ ìpọ́njú rẹ olúwa yóò ràn ọ́ lọ́wọ́ oh my god àǹtí láti mari ó rí ìrànlọ́wọ́ mo mà pọ́njú ń pọ́n àtà ló ní kánsà
1: yìí
0: ó náwó lẹ lọ́wọ́ má lè gáyà sa àtàbí àlọ́bí àjẹrà ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ o ní bá kú o ní bá kú o ní bá kú o ní bá kú God is our head oh my God present in the time of trouble o máa ń dúró nígbà ìpọ́njú o ní mọ rìn lọ́wọ́ nígbà ìṣòro
1: bọ́
0: síbi pẹpẹ rẹ torí gbà tí wọ́n débi odi
1: Jericho
0: ipa àwọn ò lè sílẹ̀ hallelujah méje yẹn ògo méje abẹ́bi sílẹ̀
1: kú
0: gbogbo ìtìlẹ̀ kú
1: tìmọ̀
0: ní àgbáyé bàbá mi wípé
1: o
0: fẹ́ sí hallelujah méje tọ́wúwo ògo méje sánà méje ìyè méje
1: sẹ́gun
0: hallelujah
1: hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah
0: hallelujah ojú sí ọ̀nà
1: kejì
0: ògo méje
1: ògo ògo ògo ògo ògo ògo ògo
0: ọ̀nà kẹta tẹ̀mítẹ̀mí òsánà méje
1: òsánà òsánà òsánà òsánà òsánà òsánà òsánà
0: ọ̀nà kẹrin jẹ́ káriwo yẹn lọ
1: iye
0: iye
1: iye
0: iye
1: iye
0: iye
1: iye
0: iye mo fẹ́ ko dúró dáadáa
1: start from now
0: orin yìí
1: this song
0: tí n bá ti kọ́
1: àtàsíyí
0: kò kọ́ tẹ̀mí
1: tẹ̀mí
0: bàbá rántí mi o orí mi lọlẹ̀ o.

0: live it, my father.
1: Eddie, Eddie,
2: Dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ti láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́sì já wa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
3: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yẹ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
2: Tó kí làwọn nǹkan tẹ́ ẹ kó wa lọ́tẹ̀ yìí.
3: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pé àwọn solar systems tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
2: Làwọn tẹ́ ẹ tún kó dé báyìí.
3: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
2: Èló ni àwọn solar system yìí.
3: Owó tí yóò kán nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
2: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbá nú àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge láptọ̀pù.
3: Bẹ́ẹ̀ni.
2: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò yìí, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder sí lọ́fẹ̀ẹ́.
2: Promo ń lọ lọ́wọ́ tí wọ́n láǹfààní láti gba tẹlifíṣàn kan, decoder kan, fáànù kan sí lọ́fẹ̀ẹ́.
3: Lọ́fẹ̀ẹ́, ṣùgbọ́n pẹ̀lú àdéhùn àti àjọsọ.
2: Àdéhùn àti ọ̀rọ̀ àjọsọ ń bẹ.
3: Bẹ́ẹ̀ni.
2: Mo ti yọ ohun tí mo fẹ́ yọ.
3: Bẹ́ẹ̀ sì tún ni Signal Strength Nigeria Limited ti wá kó àwọn solar systems kan wọlé lọ́tùn-lọ́tùn bá ti jẹ́ pé ó lè gbé gbogbo èlò lọ́nà ilé yín pátá. Ṣé tẹlifíṣàn la fẹ́ sọ ni, freezer la fẹ́ sọ ni, refrigerator la fẹ́ sọ ni, washing machine ni, iron ni, blender ni, microwave ni, gbogbo nǹkan tí a bá fẹ́ fi gbé pátá ló gbé. Bẹ́ẹ̀ sọ la láwọn ilé tó lè gbé pumping machine pẹ̀lú.
2: Láìṣe náà nẹ́pà.
3: Ara o.
2: Lọ́dọ̀ yín báyìí.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì tún ni solar freezer wà lọ́dọ̀ wa.
2: Ẹni tó bá ní ìdí solar freezer.
3: Bẹ́ẹ̀ni.
2: Ó wà lọ́dọ̀ yín.
3: Ó wà nílé iṣẹ́ wa.
2: Ẹ bá mi júwe, báwo làwọn èèyàn ṣe dé iléeṣẹ́ yín?
3: Iléeṣẹ́ Signal Strength ní ìlú Adó-Èkìtì, ọ́fíìsì wa wà ní GoTV Yellow Building tó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ UBA Bank ní Ajílósùn ní Adó-Èkìtì. Ní ìlú Ọyẹ́-Èkìtì, a wà ní Signal Strength Office, D/6, Ọmọdọ́wà Street, ní ìdojúkọ ààfin bàbá wa Ọlọ́yọ̀ of Oyè Kingdom, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ tí àǹtí. Èyí tó wà ní Àkúrẹ́ wà ní Signal Strength House, 123 DSTV GoTV Yellow Building, Old Hospital Road, Ọba Òṣùpá Way, ní ìlú Àkúrẹ́. Tó bá jẹ́ pé ọ̀ṣinlẹ̀ tàbí ìjọkalẹ̀ yín gbà wọlé, ilé kẹta sí Olúkayọ̀dé roundabout ní apá ọ̀tún yẹn ti máa rí ilé gogoro náà báyìí, Signal Strength House, wọ́n kùn ní ọ̀dà yẹ́lò. Tó bá jẹ́ pé NEPA lẹ́yìn fẹ́ gbà wọlé, tẹ bá sì kọjá Aquinas College Gate síwájú díẹ̀, ẹ máa kọjá síwájú díẹ̀, ẹ̀yin ẹ̀kan sọ́dá kẹ wọ àwọ̀ òsì yín kẹ tó kan Olúkayọ̀dé roundabout, ilé kẹta kẹ tó kan Olúkayọ̀dé roundabout. Tẹ bá ti sọdá, ẹ sì máa rí yẹ́lò building yẹn, GoTV building, ẹ sì máa rí ibẹ̀ gangan la fi kalẹ̀ sí. Ní ìlú Ọ̀wọ̀, ẹ wà ní DSTV GoTV office tó wà ní Adjacent Parajashin House lẹ́gbẹ̀ẹ́ Adeolu Nursery and Primary School ní Òkè Ògún ní ìlú Ọ̀wọ̀. Ọ́fíìsì wa tó wà ní Ìkàrẹ́ wà ní DSTV office, Aframes Plaza, Jubilee Road, ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Polaris Bank ní Ìkàrẹ́ Àkókó.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ táwọn èèyàn lè pè sí ń kọ́.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
2: Ẹ̀jẹ̀ àtùmọ́ lẹ́ẹ̀kan sí
3: 08 1 0 8 1 0 1 0 1 0 4 0 4 2 8 2 8 0 4 0 4.
2: Àsìkò rẹ ti tó láti jẹ̀gbádùn tó pọ̀ rẹpẹtẹ. Má jẹ́ káǹfààní eléyìí ó fò ọrù.
4: Wẹ́pà!
2: Signal Strength Nigeria Limited tún gbára mi ìdè. Wọ́n fọba lé e lọ́tẹ̀ yìí ni pẹ̀lú àwọn solar system tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kó wọ̀ lú bíbà. Àwọn solar system tó yan kinlala kí ìmọ́lẹ̀ ó lè wà fún tẹrú tọmọ ni. À ń sùn lókùkù kó oru ó tún máa mú ni ò sí mọ́. Pẹ̀lú Signal Strength Solar tuntun yìí, jẹ́ kóòrùn ó sanwó ìmọ́lẹ̀ rẹ, kóòrùn ó sì tún jẹ́ kí fáànù ó fi àtẹ́gùn àlàáfíà sí wa àti mọ̀lẹ́bí rẹ lówó péréte. Bẹ̀rẹ̀ láti 200,000 naira ó lé díẹ̀ sókè. Nígbé ayé gbẹdẹmukẹ́ ti bẹ̀rẹ̀ níléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Bọ́ba ń bá rí ibẹ̀ ní pé ó tún láǹfààní láti gba tẹlifíṣàn tàbí fáànù, GoTV tàbí DSTV kan sí lọ́fẹ̀ẹ́. Pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ ni o. Ó máa gbé gbogbo ohun èlò ìlú náà nú ilé bẹ̀rẹ̀ látòrí tẹlifíṣàn, fáànù àtàwọn dìkódà gbogbo. Yọjú séyìíkéyìí iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Káǹfààní ìró tó tẹnubẹ̀pọ̀. Wọ́n wà ní Signal Strength Office, GoTV Yellow Building, lẹ́gbẹ̀ẹ́ UBA Bank, Ajílósùn, Adó-Èkìtì, number 123, Signal Strength House, GoTV Yellow Building, Ọba Òṣùpá Road, Old Hospital Road, Àkúrẹ́, àti Adjacent Baba Adjashin House, Òkè Ògún Ọ̀wọ̀, tó fi mọ́ Ephraim Plaza, lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank, Ìkàrẹ́ Àkókó. Fàlàyé ẹ pé 08 1 01 04 2804.
0: Adeba FM, adding value to broadcasting.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Eko juwa moki iroyin ni kutu ayi la mu afin lati kan ni Adaba FM 88.9 akure ilu ilara moki nla wa tatin bon sategun. Ope ye mi jo danu iroyin shaju na ekba kukoto anino iroyin Ijọba apapọ orilẹ-ede Nigeria ṣetan lati ṣe atuntun ati atunṣe ẹka eto ilera orilẹ-ede Nigeria. Ile-iṣẹ ọlọpaa ti kó awọn oṣiṣẹ rẹ to le ni 15,000 lọ si ipinlẹ Ọṣun lati mojuto eto idibo. Aare orilẹ-ede Ukraine lo ti ṣe agbekalẹ erongba bayi lati mu opin deba ogun eleyi ti wọn ni pẹlu orilẹ-ede Russia. Iroyin naa ri lẹkunrere. Aare orilẹ-ede yii Aṣiwaju Bola Ahmed Tinubu lo ti pe fun ifowosowopo eleyi to giriki laarin awọn orilẹ-ede lagbaye lati le pinwo ipenija idunkokulaja eto abo lorilẹ-ede Nigeria tawọn apa bomi nile ni agbaye. O soro yii nilu Abuja nibi ipade apero lori oro eto abo ati isokan. Nse ni en to je igbakeji olori ilegbimọ asofin agba leye Barau Jubril inu soju aare nibi eto naa gege bi o si ni orilẹ-ede Nigeria n foju wina ponponna yan ipenija eto abo to si ni amojuto gbọdọ deba. Aare Tinubu ko se wa kese awọn orilẹ-ede yii ki wọn tubọ mọ sọna isokan. Ijọba apapọ orilẹ-ede yii n fi ara rẹ jin lati ṣe atuntun to yẹ lori ọrọ eto ilera orilẹ-ede Nigeria nipasẹ ọgbọn ọna ati yiyawo tulu ṣẹka eto ilera kaakiri orilẹ-ede yii. Ẹni to jẹ akọwe ile-iṣẹ to rin si ọrọ eto ilera nilẹ yii Daju Kacholom no fojú ọ̀rọ̀ yìí no fi lẹ́de nílùú Benin lásìkò tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ àwọn iṣẹ́ àkànṣe kan ní fásitì náà. Ìṣe ni akọ̀wé ilé-iṣẹ́ ètò ìlera ọ̀hún ó ní olùdarí kan lẹ́ka ètò ìlera yìí ni dókítà Philip Igbodaga tí ó sojú fún tó sì pè fún ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lè rí dájú pé ẹ̀ka ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà ó túbọ̀ dúró re sí. Minister fọ̀rọ̀ olúlu ilẹ̀ yìí Abuja Nyesom Wike lọ jẹ́ pé ó ti pàṣẹ báyìí wípé kí wọ́n ti sekretariati ìgbìmọ̀ sáré ń bájà èyí tí wọ́n túká lórí ọ̀rọ̀ títa àwọn ilé àti àwọn dúkìá lólùlù ilẹ̀ yìí Abuja. Minister ọ̀hún ló tún fi ọwọ́ sí wípé kí wọ́n ṣe àgbékalẹ̀ ikọ̀ tuntun lẹ́ka àmójútó ọ̀rọ̀ ilẹ̀ ní ilé-iṣẹ́ náà láti lè rí dájú wípé wọ́n mọ yanjú ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú títa ilẹ̀ àbí ilé lábújá. Nínú àtijáde tí ẹni tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì fún Minister ọ̀hún lórí ọ̀rọ̀ ètò ìròyìn lérè Ọláyinka tó fìta ni wọ́n ti ní sekretariati ọ̀hún ni ó jẹ́ pé wọ́n ti pa lẹ́yìn ìgbà tí àwọn ìgbìmọ̀ ọ̀hún tí wọ́n ti parí iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe. Olùfẹ̀rọ̀ǹgbà hàn fún ipò ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ lẹ̀yẹ ìyẹn nẹgbẹ́ òṣèlú APC Matthew Oyerimade ló ti sọ pé òun ò ṣe ẹjọ́ mọ́ o lórí bí wọ́n ṣe ní ẹjọ́ tó pé wọ́n pàṣípàrọ̀ orúkọ rẹ̀ pẹ̀lú Festus Adéfiráyè lórí ọ̀rọ̀ ẹni tí ó jẹ́ olùdíje fún ipò náà nílé ní ẹkùn.

0: ẹni tó jẹ́ olùdásílẹ̀ Dave me the yini temi temi loluwa asagula lo je pe o ti pe fun igbaradi fun awon odo lori ohun ti won yan layo ati igbaradi lati je adari mimojuto oro itokowo pelu alaye wi pe igbaradi yi ohun na lo je opakutele leyin ti won ba ti pari ètò ẹ̀kọ́ nílé ìwé gíga asagunla ọ̀hún ẹni tí ó sọ̀rọ̀ yé lásìkò tí ó ń kéde ìsíkejì eléyìí tó jẹ́ ètò èyí tí wọ́n ń ṣe tó jẹ́ ọlọ́jọ́ méje lórí ọ̀rọ̀ adarí àti eléyìí tó ní ṣe pẹ̀lú ọgbọ́n nínú láti lè ro àwọn ọ̀dọ́ lágbára pẹ̀lú àwọn ohun tí wọ́n nílò ọ̀hún fún ìgbé ayé wọn lẹ́yìn tí wọ́n bá kúrò ní ilé ìwé tán bákan náà ló sọ ìdí gan tí àwọn tó jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n jẹ́ ọ̀dọ́ ọ̀hún tí ó fi jẹ́ pé ńṣe ni wọ́n mọ́ pa ohun tí wọ́n bá nílé èròǹgbà wọ́n mọ́ pátì lẹ́yìn tí wọ́n bá ti parí ètò iléèwé wọn tán iléèwé gíga bákan náà ẹ̀wẹ̀ ni asagunla lọ́wọ́ rọ àwọn òbí àtàwọn iléèwé tó fi mọ́ àwọn ìjọba àwọn agbanisíṣẹ́ wípé kí wọ́n rí dájú wípé wọ́n túbọ̀ ń gbáradì fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè nàìjíríà fún ọjọ́ iwájú wọn ni ètò ọ̀hún tó jẹ́ ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ ni yóò wáyé ní ọgbọ́njọ́ oṣù kẹjọ ọdún tá a wà yìí sí ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ọdún tá a wà yìí àwọn tó tóbi ọgọ́rùn-ún níye ònìyàn jẹ́ àǹfààní ẹ̀ tí wọ́n sì jẹ́ pé wọ́n wà ní ìpele ọjọ́ orí ọdún mẹ́tàlá sí ọdún mọ́kàndínlógún. Ọ̀gá ẹgbẹ́ ọlọ́pàá yanyan nílẹ̀ Nàìjíríà Ọlátúnjì Dísù ló ti gbé ẹni tó jẹ́ igbákejì ọ̀gá ọlọ́pàá Iyaku Muhammad lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí láti lọ ṣe àmójútó ọ̀rọ̀ ètò ààbò lẹ́tọ̀ ìdìbò tí ó wáyé. Iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ló tún kó àwọn òṣìṣẹ́ rẹ̀ tó tó bí 1,500 káàkiri ìpínlẹ̀ náà láti dáàbò bo àwọn olùdìbò. Ìṣe ni iléeṣẹ́ ọlọ́pàá ló tún ni àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn àwọn ikọ̀ fìgìláńtẹ́ àtàwọn ikọ̀ àjọ àjùmọ̀ṣe elétò ààbò tó fi máwọn ọdẹ ó ní wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ètò ìdìbò eléyìí tí ó wáyé ohun tí wọ́n sì ní wọn ò gbọ́dọ̀ kópa mẹ́ ẹ̀tọ́ jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá hani inedu iná fojú ọ̀rọ̀ yìí òun ló fi léde wípé wọn ò ní àṣẹ láti tẹ̀lé àwọn èròjà ètò ìdìbò tàbí gbé nǹkan ìjà olóró lásìkò ètò ìdìbò ọ̀hún. Nílẹ̀ òkèrè ààrẹ orílẹ̀-èdè Ukraine Volodymyr Zelensky ló jẹ́ pé ó ti sọ di mímọ̀ wípé Kiev ti gbé ìlànà èròǹgbà fún àwọn ikọ̀ tí ó ń fi ìkùnlùkùn pẹ̀lú orílẹ̀-èdè America láti lè yanjú ogun èyí tí wọ́n ní pẹ̀lú ilẹ̀ Russia. Zelensky ọ̀hún ló ní èròǹgbà náà ní pé ńṣe ni orílẹ̀-èdè America ni yóò tún lo àǹfààní náà pàápàá jùlọ pé Moscow yóò lo àǹfààní ọ̀hún láti lè rí dájú wípé ètò ìdìbò èyí tí ó wáyé ni yóò jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ láti rí pé wọ́n gbé ìgbésẹ̀ akin gbogbo akitiyan náà ló ti ná lọ́wọ́ láti lè rí dájú wípé ogun èyí tí ó ń wáyé pàápàá jùlọ náà pẹ̀lú orílẹ̀-èdè Iran ó túbọ̀ parí orílẹ̀-èdè Ukraine ló sì ń tẹ̀síwájú láti mọ tì wọ́n lọ́pọ̀pọ̀n lórí ìjogún sinmi lẹ́yìn bí ọdún mẹ́rin ààbọ̀ èyí tí ìjà ọ̀hún tó ti ń wáyé. Ǹjẹ́ ibi tí àrìmọ́ rèé lórí ìròyìn ní kùtù àìfún ti àárọ̀ tù ní Adeyemi Lawal lólóòtú ìròyìn Ọ̀pẹyẹmí Jọ̀ọ́dánù mọ́ sétìgbọ̀yìn iṣẹ́ ò ní ó pè wá o lágbára lọ́wọ́ Ọlọ́run.
1: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: Abba aṣọ òkú tí ìbọn ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀lú gbà ó da alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062 6253 0

0: Oduke dogbon 25 years re tangele abaso felele ti gbe baba wa pa Isaac Olawale Fadero lo sorun rere dinu dinu ni iran ti olododo ibukun si ni fawon ku to kunun luwa eyi ni awa omo omo omo iyawo tebi taratore atojulumo fi nse iran ti baba wa pa Isaac Olawale Fadero to je ipe olorun lojo ketala osu kejo odun 2001 bi ana si ni kurin loju wa o adupe fun eko iwa mo lo abi ti e fi ko wa nigba ye yin olufe won afẹ yin ṣugbọn Jesu fẹ yin ju wa lo o ma simi lo kan ya olugbala ti to jaji nde ta o pa le ta ku si ni pin ya mo kare o ba mi omo alago bere osin omo mi ma lu sodun gbagbo omo le mo pon omo le mo pon ajiyan jiyan omo le mo pon ajuji dole o wi jo omo le mo pon re lo aje lule re o ma ra tabatubu asowo mo pon yoyoyoyo o ma fo lo aku asikire orun ni asan o gbogbo awon mo ni olukede
1: Every great advertisement tells a story, but every successful advertisement must also comply with the Advertising Regulatory Council of Nigeria. ACON invites you to the Southern Regional Advertising Conference 2026. With the theme, Regulatory Compliance and its Challenges. Join renowned industry leaders as they discuss the future of advertising, regulation, and professional excellence. Speakers include Julia Okujax, FRPA, Barrister Aaron Audu, FNIPR, Professor Stan Iyoza, ARPA, Honorable Ayaun Chike, FRPA. Commencing from Wednesday 19th and Thursday 28th August 2026 by 10 a.m. prompt at Ibom Hotel and Golf Resort, Uvo Akwa Ibom. Register now. Early bird 100,000 naira. Ends July 14, 2026. Late registration 150,000 naira. Till conference day. For inquiries, call Remy on 0803-832-6586 or Lawrence on 0803-952-8018. Southern Regional Advertising Conference 2026. Where compliance inspires confidence. Prepare. Announcer Dr. Olaleko Fadolapo, FRPA Director General.
2: Oloye Ezekiel Abiodun jaye oba ko pon o jeun molaye iku lo yowo e ninu awo baba o daaro
3: ilu ayo
2: gbogbo ẹbí ìjayé ọba ìlú ìgbàrà odò èkìtì ló ń kéde ayẹyẹ ìsìnkú bàbá wa olóyè Ezekiel Abiodun jayé ọba ẹni tó kílé ayé pò dìbò ṣe ní ọjọ́ kẹrìnlá oṣù kẹrin ọdún yìí 74 years ni bàbá lò láyé ètò ìlànà ìsìnkú olóògbé máa bẹ̀rẹ̀ ní Thursday ọjọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún yìí pẹ̀lú ayẹyẹ wakeup ní ojúlé rẹ̀ jayé ọba compound òkè ọ̀ṣun street along ìlàwẹ̀ road ìgbàrà odò èkìtì Friday 14 August la máa ṣe ìsìnkẹyìn fún ara olóògbé nílé ìjọsìn St James Anglican Church òkè olúwa ìgbàrà odò èkìtì ní kété tí a bá ti gbé bàbá sí yàrá ìkẹyìn jíjẹ mímu pẹ̀lú ayẹyẹ ọmọsẹ̀yìndé máa wáyé ní pápá ìṣeré St Peter's Catholic Playground ọgọ́tún road ìgbàrà odò èkìtì olóyè Ezekiel Abiodun jayé ọba ọmọ àbá òkè ọjà ọmọ agẹṣin sara ọmọ onúmọlẹ̀ kò yìnbó gbé lọkàn gbé padà ọmọ onípẹ̀tẹ́ẹ̀sì kan rí kan sí rí tọba ọmọ ajuṣu sara yá àmúmi sí nínú ìkòkò súnré o gbogbo àwọn ọmọ pátá ló ń kéde lórúkọ gbogbo ẹbí
4: ọdún jọ ọdún kò bí ìtẹ̀sí àwòrán fọ̀hún ọdún yẹ olómi tútù ti 2026 wọlé dé wẹ́rẹ́.
5: ẹdẹ kojú ọsẹ ngẹsẹ mo kórè yeye fọ sùn.
6: kórè yeye o ọsù ọtà o ẹyìn o àgbà o olùyò.
4: èyí ní sifolumu ìwà fálọwọ sàṣẹrẹ tìlú ugoba fi kéde ọdún ìyá wa olórí ọmọ tá à ń wá fálọwọ ìyá olómi tútù tìlú ugoba bí ayẹyẹ ọdún ọ̀hún yóò ṣe wáyé ní nílé ṣe sàṣẹrẹ tìlú ugoba bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹtàlá oṣù kẹjọ ọdún tá a wà yìí níyà yóò ṣe ìwúre lójú olókun bàbàjì àti igba irun mọ̀lẹ̀ tó bá di ọjọ́ kẹrìnlá níyà yóò bo omi akọta tìlú ugoba tí yóò sì wúre fún gbogbo ènìyàn lọ́jọ́ yẹn ni wọ́n gba àwọn àlejò lóríṣiríṣi bí olóyè ọ̀túnba àjànà ààrẹ costa láti òkìtì pupa sífọdúnwò ìdòwú adétì mẹyìn olórí awo tìlú ìjàrẹ babawọ ejiogbe alága bámbà mọ ẹgbẹ tìpínlẹ ondo àti àwọn ìyàwó onímọlẹ láti òkìtì pupa àkúrẹ àti ọwọ àti àwọn ọmọ awo tó ń bọ tó bá wá dọjọ kẹẹẹdógún gọgọgọ nìyà yóò fohun tuntun banú ọ sífolúmú ìwà fálọwọ sàṣẹrẹ tìlú ugoba ló ń kéde lórúkọ ẹyẹ olómi tútù.
7: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Auntie, you are enjoying, oh, only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
2: Jesty Fizz? I never leave home without it.
3: That's right. Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water, stir, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the House of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.
4: Tọ́ yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ìjọ orán tí pọ̀ ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi. Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
4: Ní tòótọ́.
6: Kájà sọ pé ò tí ì rẹ̀ wọ́n àbí.
4: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDCare wà.
7: Èmo ló tún jẹ́ CDCare báyìí.
4: Bẹ́ẹ̀ni o, CDCare, ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
4: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá dàdúrà wà. Download CDCare lórí Play Store àti Apple Store.
8: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
9: CDCare, sọ́yẹ́ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

0: tó jẹ́ wípé àfikún tí ààrẹ tó ṣe yìí.
1: Ìbùkún ni fún mi bí mo ṣe ń jáde lọ.
0: Ní ọmọ ogun tó gbowó kéré jù.
1: Ní fún mi ti bá ń pa.
0: Ní ó ti gba ìdá bíi 80 àfikún owó.
1: Sórí iṣẹ́ mi, ìrìnàánú kò ṣẹlẹ̀ mí lórí.
0: Tó sì jẹ́ pé ní ìpele òun náà ni. Àfikún owó yìí òun náà ni yóò jẹ́ fún àwọn ológun. Ara àwọn tó jẹ́ pé àwọn tó jẹ́ bí ọ̀gá ológun bí ìdá 30. Ó ti wá mú kí owó tí àwọn ológun tí wọ́n mọ̀ san lọ́dún ó ti gbéra láti bíi 1,460,000,000 naira sí 924 billion naira. Bẹ́ẹ̀ bá gbàgbé òun náà ni pé wọ́n ṣẹ̀ fi owó kún owó àwọn ọmọ ogun náà láti 1,100,000 ó lé báyìí sí 180,000. Sáwọn ìgbésẹ̀ yìí kí ni n tó lè ṣe lórí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà gan-an? Ìrànwọ́ wo ló lè mú bá ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà? Bó tilẹ̀ jẹ́ pé a gbọ́ pé Peter Obi sọ wípé káwọn ọmọ ogun ọmọ gbà tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ti kó ọ̀rọ̀ rẹ̀ jẹ wípé òun ọ̀ sọ bẹ́ẹ̀ o, wípé káwọn ọmọ ogun ọmọ gbà ẹ̀kún owó, ó ti kó ọ̀rọ̀ rẹ̀ náà jẹ. Mo ti ní àlejò tí àjọ máa fi ọ̀rọ̀ jomi tu rọ̀rọ̀ láàárọ̀ tòní lórí kókó ọ̀rọ̀ tá a mú wá. Ọ̀gbẹ́ni Ìdòwú Adébùnmí, ẹ káwọn ara lé. Hello.
2: Àwọn bẹ́ẹ̀
0: ẹ káàárọ̀ o, ẹ ṣeun. Tó láìpẹ́ yìí ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà òun ló jẹ́ pé ó ṣe àfikún owó fún àwọn ológun orílẹ̀-èdè yìí. Ojú ìwò lẹ kọ́kọ́ fi wo àfikún owó tí wọ́n ṣe yìí?
2: Ní èròǹgbà tèmi, àmì mọ èròǹgbà ti ẹlòmíràn, ṣùgbọ́n ní ìgbà tí mo gbọ́, inú mi dùn, mo fòfáyọ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé èmi náà ṣì ń wò wípé owó tí wọ́n ṣèpinpin gan kò tíì tó ní ojú ìpò mi. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká fi òótọ́ ọ̀rọ̀ síbi tí ó yẹ kí òótọ́ ọ̀rọ̀ wà. Iṣẹ́ takuntakun ni àwọn ọmọ ẹgbẹ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà yìí ṣe. Tí a bá sì ti wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ dáadáa, pàápàá jùlọ lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ohun kan tí mo fẹ́ kí àwọn èèyàn mọ̀ ni wípé kò sí iṣẹ́ tí èèyàn bá ṣe tí kò bá ti sí ìwúrí tàbí ìyárí nídi iṣẹ́ náà. Iṣẹ́ bá ń mẹ́rin ni. Àti bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè máa wò pé bílíọ̀nù tẹ dárúkọ lẹ́ẹ̀kan yẹn, owó náà pọ̀. Pàápàá jùlọ ìwúrí tí wọ́n ń ná lórí ètò ológun wọn. Wọ́n á rí wípé owó tí wọ́n pè lẹ́ẹ̀kan yẹn, owó kékeré ni. Owó kékeré ni lẹ́gbẹ̀ẹ́ ti àwọn orílẹ̀-èdè wọ̀nyí tí à ń sọ yìí. Ẹlòmíì kan gbọ́ bílíọ̀nù náírà yẹn ni. Ṣùgbọ́n tí ẹ bá lọ wo àwọn orílẹ̀-èdè kan tí wọ́n mú iṣẹ́ ológun wọn dáadáa, ẹ rí i pé bí ìgbà tó yẹ pé orílẹ̀-èdè Nàìjíríà ṣì ń rákò ni nígbà tó bá di ọ̀rọ̀ pé à ń tọ́jú
0: àwọn ológun wa. Hello. Ọ̀gbẹ́ni Adébùnmí ṣe ń gbọ́ wa. Ó dà pé ojú òpó òun orí bákan.

0: Hello.
1: Hello, sir.
0: Is that Ngbo Wabai?
1: Ben.
0: Ah, put your phone, no, riba kan. Oh, yeah, Ngbo Yilo.
1: Oda. Awon ti mo gbe oju ati so ni wipe ohun to ye ki o mu inu eniyan dun ni nitori ti a ba wo awon ti awon ilede nse fun awon omo logun won bi eto yi ba se nlo a ma yanu na awon nkan to ye ki awon omo logun kan ko ma dabi ajemonu fun won eleyi ti o ti si ti petipe a o pe ti mo ti ma tenumo wipe owo ti won so fun awon logun Nigeria looto won o gbe se ran wa ṣùgbọ́n àwa fúnra wa ń fi ojú rí àwọn ohun tó ń ṣẹlẹ̀ pàápàá jùlọ tí a bá fi wọ́n wé àwọn akẹgbẹ́ wọn láti àwọn orílẹ̀-èdè mìíràn lójú tèmi a ò tọ́jú àwọn ọmọ ológun wa tó a ò tọ́jú wọn ṣe rí ètò ààbò orílẹ̀-èdè yìí tí ò bá ń ṣe iṣẹ́ takuntakun tí àwọn ọmọ ológun wa ń ṣe ni nǹkan míì làbá máa sọ o tí àwọn tí ó bá ní ẹbí sínú iṣẹ́ ológun pàápàá jùlọ àwọn tí ó jẹ́ wípé ṣe mọ̀ pé àwọn ológun pín sí oríṣiríṣi ìpele àwọn tí ó jẹ́ ọ̀gá wọn àti àtẹ̀mọ̀ pé àwọn tó jẹ́ ọ̀gá wọn bẹ̀rẹ̀ látòrí bóyá bíi captain lọ sí òkè lọ sí àwọn ọ̀dà àwọn kọ́nẹ̀ wọ̀nyẹn ọ̀dà àwọn general bóyá àwọn ẹni tiẹ̀ sì máa ń rí owó dáadáa ṣùgbọ́n ṣe rá àwọn gan tó jẹ́ pé àwọn gan ni wọ́n dá tọ́tọ́ pé àwọn gan ni wọ́n ń tì sí ojú ṣé kí n sọ pé ojú ìjà tí ó gbóná
0: lójú ogun
1: ṣe rí ohun tí wọ́n ń dojúkọ mi ò rò pé lẹ́yìn gan tó yẹ kí wọ́n sọ fún wọn nítorí pé kò sí owó kan tí a lè sọ fún èèyàn kan tí ó lè tó owó ẹ̀mí tí a bá wo gbogbo àwọn ẹbí tí owó dàbẹ̀ ni pé wọ́n ti pàdánù ọmọ kí ọlọ́run kí ó bá wa tu àwọn ẹbí àwọn ológun bẹ́ẹ̀ nínú lójú ìjà tó jẹ́ pé ibi tí wọ́n ti ń gbìyànjú láti rí pé orílẹ̀-èdè yóò bọ́ sí ọwọ́ àwọn agbésùnmọ̀mí kò bọ́ sí ọwọ́ àwọn tó fẹ́ ní orílẹ̀-èdè rú nípa ọ̀nà jàgídíjàgan ni a máa gbóríyìn fún wọn ni nítorí náà ní ojú tèmi gan àlékún tí wọ́n ṣiṣe yìí kò tí ì tó tí a bá ní ká wo ti àwọn ti orílẹ̀-èdè mìíràn ṣùgbọ́n a láti yòǹbo ìjọba pé wọ́n tiẹ̀ sì rántí àwọn èèyàn wọ̀nyí nítorí pé kì í ṣe ọ̀rọ̀ olùṣèlú nìkan ló yẹ ká máa gbọ́ pé òun pípẹ́ ní ṣe lójoojúmọ́ àwọn tí wọ́n ń lọ sí ojú ìjà lójoojúkọ àwọn kọ̀rọ̀rọ̀ sí ẹ̀dá wọ̀nyí ó yẹ kì í ṣe pé ká lù wọ́n lọ́gọ̀ọ́ nìkan ẹ mọ̀ pé kì í ṣe ọ̀rọ̀ owó nìkan
0: bẹẹni ọdà ẹjẹ tí ẹ bá wò ó láìpẹ yìí ni ọgá ni ológun kan tó jẹ pé ó ti kúrò lẹnu iṣẹ inú fẹsùn kan náà wípé àti bàtà ni o àti aṣọ ológun ni o àti ọta ẹwù gọtami bulletproof wípé àwọn tó jẹ ológun gan náà ni wọn máa ń fi owó wọn nínú sálárì wọn náà ti máa ń ra àwọn nǹkan yìí tí ọ pé iléeṣẹ ológun wọn fìpá taari ìgbésẹ yìí bọ yorùbá bọ wọn ni bí ọba nídìí obìnrin yìí jẹ kúmólú náà kó tó di pé ẹni náà sọrú ọrọ báyìí yóò jẹ pé ó ti rí nǹkan tó ṣẹlẹ wọn ti wà nínú ẹ tẹlẹ ẹ jẹ ká wá wò ó ṣérù ìgbésẹ yìí ó tún lè ṣe ìrànwọ fún àwọn ọmọ ogun pàápàá jùlọ lórí àwọn nǹkan irinṣẹ ilé yìí tí wọn ní.
1: Ṣe rí ní mo sọ kékeré lẹ́kan pé bí ètò yìí bá ṣe ń lọ ni a máa yànnà náà àwọn ohun tí ó tilẹ̀ yẹ gan kí ó wà nínú àjẹmọ́ná fún àwọn òṣìṣẹ́ ológun wa pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ bíi pé ìpele wọn tó kéré ṣe mọ̀ pé bí ọlọ́run ṣe ń ṣe ó yàtọ̀ àkọ́ bí àwọn náà sì ṣe gbé ètò wọn kalẹ̀ ó yàtọ̀ tó jẹ́ pé àwọn tí wọ́n dìídì ń kojú ìjà yìí gan ni ó dàbẹ̀ ni pé wọ́n ń fi ọwọ́ ìyàánu lára nínú iṣẹ́ ológun. Ṣẹ́rí ẹni tí ó sọ̀rọ̀ pé bóyá wọ́n fi owó wọn ra aṣọ ṣẹ́rí kínní yẹn ti wà pé kán máa fi owó ra aṣọ fúnra wọn kì í ṣe pé ó wà nínú òfin wọn àfọwọ́ ra bàtà kì í ṣe pé ó wà nínú òfin wọn ṣùgbọ́n ṣẹ́rí ọ̀rọ̀ àwọn adúláwọ̀ kí má fi sí ọ̀rọ̀ nàìjíríà nìkan ni wípé mo rí i pé ìwà ajẹgúdújẹrá ó pọ̀ ní ọwọ́ àwa ènìyàn dúdú nítorí wípé wọ́n máa ń ṣe àwọn àgbékalẹ̀ owó kọ̀ọ̀kan gbà mí tó jẹ́ pé òkè níbi tá a dé dúró yìí o a fẹ́ lè ra aṣọ fún àwọn ọmọ ọ̀dà bí ìgbà tán bá kówó náà fún àwọn olóṣèlú pé ẹ lọ ṣe project ẹ lọ la gọ́tà ẹ lè ṣojú ọ̀nà ẹ ṣe ilé ẹ ṣe tọ̀hún tí ó dàbẹ̀ nípa wọ́n máa ń kan wọ́n ní orí ẹ̀ kárí dàbẹ̀ ni pé àwọn abẹ̀s ní fojú ayé ṣe iṣẹ́ tí wọ́n ní kán ṣe fún ìgbà ayé gbádùn àwọn ènìyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló ṣe nídìí àwọn ológun gbà mí bó ti yẹ pé gẹ́gẹ́ bó ṣe lẹ́ẹ̀kan àwa ò ń ṣe agbẹnusọ fún àwọn iléeṣẹ́ ológun wa ṣùgbọ́n rírí tí a rí àwọn ènìyàn wa nínú iṣẹ́ ológun gbà mìíràn ó máa ń bani nínú jẹ́ ó yẹ kí a rí àwọn ológun wa kinu won dun kinu wa dun ni ti a ba ri won se ri ngba miran aisi awon eto won yi o ma nje ikara fun awon omo ologun wa ngba miran nitori pe elomiran o nuno owo ti o ngba papa julo emi mo mo wi pe ninu iwadi ti mo se o le to je ko je bi owo nje fun awon omo ologun won ni ojojumo sugbon a mo se mo se iwadi kekere kan ni igba kan mo ri wi pe koda owo nje ti won so yi gan ki n di owo omo ogun miran lati owo awon awoga won to ye ko se eto awadi o ni pe o tubo n fa ki ohun ti a n pe ni iwa ijegurujera ki o wopo nitori pe eni te bo daada to ba ti ri anfani naa nibo miran naa oun naa fe sowo kuduru pe ewo ebi la wa nitori naa ko ye kiru kan bee nitori oro ti eniyan so gege mo iso pa kii se agbenu so fun enikeni ṣugbọn ti

0: ti ma se pade
1: e ka ba para lati oke lohun
0: diri ba ti se di rona gbegba ashiri ni ko ma se tu
1: oro nti a menu ba o na ni oro afikun owo osu owo eto je owo osu to kereju fun awon ologun lo le di Nigeria e ti are ti o se laipe yi
0: mo jiriji ayo oni asan ni sire aniyo ojumo ire lo mo ni
1: ogbeni adebomi
2: ben
1: ehn e je ka wa wo e menu ba oro kan lekan wi pe awon orilede mi ni le adulawo gan wi pe won si n gba owo won si igba yi gbadun won ta ba ni ka se we ka fi kegbe pelu awon ologun orilede Nigeria bi eni kan gba awon owo tintin tin ni awon ologun orilede Nigeria n gba e je ka wo awon orilede mi gan ni le adulawo bi orilede South Africa ni abi awon orilede mi bi ida igba o le siye ti n gba fun awon to je ologun orilede Nigeria e je ka boju wo be mu se a le fi awon ile se a le fi won we ara wa na ni
2: loju timi ni ile adulawo bo ti wa le ni ko ti si orilede kan ti o le fi igagaga pelu Nigeria to ba ti di wipe nipa ohun ko se oro ti a lo mu ni la fe sanle se oro ti pe ba pe ki oja owo owo oja wa owo oja wa ti a mo si economy bo se gbe peli si la fe sanle se oro ti wipe ki ati ka ti ni oro aje awon bi ati ko nkan lo okere se ohun la fe so ni e daruko wan money kan ti o si lorilede Nigeria eleyi to je pe o ye ki o mu igbadun ba gbogbo omo Nigeria ni e ka to ma so wipe awon elede to je pe won to wa to won ti e ni nkan kan to wa o wa money melo lo wa lorilede South Africa ti entertainment ba le kan ka wa ma fi gbe to orilede Nigeria se ta ba pa won awon ipinle kankan po won to gan awon ipinle to je pe won ni ju marun pere lo won to gan lati bo orilede yi pelu gbogbo owo ti o n jade tẹnikan ma sọ pe kò sọ lórílẹèdè yìí àwa la táà ń sọ la lè sọ pé àlówó owó ń bẹ níbi tó wó wà lórílẹèdè yìí mi ò fẹ́ fi gbogbo ẹni sọ̀rọ̀ tó ṣùgbọ́n àwọn tó ń gbọ́ wa ó yé wọn ibi tí mi ò sọ̀rọ̀ dé àti ibi tí mi ò tí ì sọ̀rọ̀ dé lọ kọ́ má máa sọ ṣé rí à ń kó lójú tèmi kò sọ lórílẹèdè kan lálẹ́. Nàìjíríà rárá ṣùgbọ́n torí wípé gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan pé ọkọ̀ àwọn ènìyàn dúdú ó lágbára díẹ̀ ọkọ̀ àwọn ènìyàn dúdú le díẹ̀ òun ló ti tàbẹ́ni wípé ètò ìjẹgúrújẹrá ó ń bá àwọn ètò wa ní orílẹ̀-èdè Nàìjíríà lọ kì í kò tí ì sí mi orílẹ̀-èdè lágbàláyé tí ó ní ohun tí orílẹ̀-èdè wa Nàìjíríà ní nítorí náà tá a fi lè fi ṣe ètò tó móríyá tó dánmọ́rán fún àwọn tí wọ́n dáàbò bo orílẹ̀-èdè yìí fún àwọn tí wọn ń gbìyànjú láti rí pé orílẹ̀-èdè ò dúdú dé fún àwọn kan tí wọn ń gbìyànjú láti rí pé ètò ìjọba àwa ara wa ó ń fẹsẹ̀ múlẹ̀ lọ sí ṣé ẹ̀ mọ̀ yìí pé àwọn ológun àwẹ̀ ni ó sì ń jẹ́ kí ètò ìjọba àwa ara kí ó máa fẹsẹ̀ múlẹ̀ sí tí nǹkan bá dàrú kí wọ́n má jarí nígbà mìíràn agbára àwọn ọlọ́pàá ò ní ka nítorí pé ṣe mọ̀ pé àwọn ọlọ́pàá náà bíi civil people náà ṣe àwọn ọlọ́pàá náà sí wa ṣùgbọ́n nígbà tí àwọn ọmọ ti débẹ̀ wọn a kó wọn lọ pẹ̀tù sáwọn ń bò mìíràn ẹlòmíràn mo bóyá ìgbà tó ti ń bọ̀ ó ní accident ọlọ́mọ iṣẹ́ rí mo ti gẹ́gẹ́ bí ẹ̀mí gẹ́gẹ́ bí ẹnìkan mo ti pàdánù àwọn ẹ̀kọ́ kan tí wọ́n súnmọ́ mi níbi iṣẹ́ yìí tó jẹ́ pé ní gbogbo ìgbà tí bá sì ti rántí wọn ló máa ń dùn mí wípé wọn ò ṣe ètò tó tọ́ fún wọn. Torí náà kò sí eye tí a ná lórí àwọn ènìyàn wọ̀nyí tó ti pọ̀ jù lójú tèmi kí là ń fún wọn ṣé à ń gbalé fún wọn ni ẹlòmíì gan bóyá wọn gbé lórí Maiduguri á wà ń bẹ ọdún mẹrin ọdún mẹrun èèyàn mi kàn ṣì wà bẹ bá a ti fẹlẹ lọdún mẹfà tó ti wà ń bẹ kò tí ìgbà kankan wá sílé kò sí àjẹmọ́nú náà là ń sọ fún wọn kí là ń ṣe fún wọn tó bẹ kó sí.
1: Ọ̀rẹ́ ẹ jẹ́ ká wá wo àfikún yìí ṣé o lè túbọ̀ mú kí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà túbọ̀ dúró re sí.
2: Mo sọ kí ni kan gbà tá a fẹ́ bèrè ètò ilé kan wípé tí èèyàn bá rí ìwúrí àti ìyárí nídìí iṣẹ́ tó bá ń ṣe ẹ máa rí nínú ìhùwàsí ẹ̀ ẹ máa rí nínú ìhùwàsí kì í ṣe iṣẹ́ ológun nìkan ní gbogbo iṣẹ́ ni ẹ máa wò nígbà tí wọ́n bá sọ pé wọ́n fi owó wọ́n ṣe àlékún owó oṣù fún àwọn òṣìṣẹ́ ẹ lọ àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ nínú oṣù yẹn kódà tẹ bá lọ sọ pé kí wọ́n ṣe nǹkan fún yín tó jọ àwọn gan lákọ̀ sọ mi pé kí lẹ fẹ́ ṣe sà nítorí pé ní àkókò yẹn inú wọn ṣe kí ni
1: inú wọn dùn
2: inu dudun
1: ni moriya
2: ori ya wa nitori na ibi to fe sise de gan tele gan wa ri pa ejoba wa tin gbianju wa nitori na e je ki awa na gbianju lati se kini lati se ise ti won gbele wa lowo daada sugbon nigba ta ba tin ko wonu won lara ti a n wo won bi gba to pe ki lo ko won je ko lo ma ku bi adiye a ri wi pe ngba mi nti a ba wo daada awon ibi ti to abu kan ti mehe ni igba kan nje mo wi pe won be simo awon ologun kan pe awon ni won se alami fun awon agbesumo mi ninu awon mo ologun ngba ta si tolo wo daada awa ri eye gan ti won fun awon alami yen pe laarin bi odun mewa ti won ti sise won o riru e kojo idi niyan gbogbo nkan ta kojo won eniyan lo ma nlo ibo won saide yin ara e teyan ba saide yin awon idawa na saide yin ara won awon eyan la n ko si ti won lati ri pe won fi se ise to ye ki won se sugbon nigba to ba je pe ise to ye kan fi se telo mi gan ti foju ro pe ki lo kan mi boya won si gbe pe won ma nbo wa da wa pa ilu nle ni wa wo pe ewo awa na le wa ku e je ka wa bi kan na sa pamo si tan ba se tan wa ma lo awon nkan ti sele nitori na ele je koriya fun awon eto ologun wa ati awon ologun wa sugbon sipesipe ti mo se so wi pe owo ti won se so fun won gan ko ti kaju nkan kan sugbon e je ka so pe at least won ti se nkan mo si mo daju pe agbona me tunubu won a tun se mi laipe emi mo emi ba won fi sinu adura pe ki olorun ki fowo to awon kan ijoba wa ki won ri pe won se eto fun awon omo ologun wa lori ede Nigeria
1: oda be ti soro le kan lo je ki n tun fe bere se mo pe egbe awon osise ni le Nigeria na ti n gbero pe awon tun fe ba ijoba won fe ba won soro pe kan to bere si fi kulukun lori oro owo osu ise to kere julo lole de Nigeria wi pe 70,000 ko fe jora won mo oju wo le fi wele pe kan ba won gbe si bi 500,000
2: seri lori oro awon osise wa mi o le so wi pe won o so daada mo so kini seri nigba ti won fe bere si ni so wi pe awon fe owo osu fun kan gbe si 70,000 lojo si mu rerin nitori pe mo ijoba ile de wa ta ni dada lapa ibe yen ti won ba fi owo otun fun e to ba sora won tun fowo osi gba se mo pe ngba to so 70,000 naira yen gba yen e lo wo bi eto isuna ode de Nigeria se ri e lo ni ara epo bentiro e lo ni awon oko gbogbo kan won yen gba yen won ti ro pe bo se ma ri niyan sugbon nigba ti won fi owo kun owo won tinu won do e ati gba minimum wage 70,000 n lo wo epo ba gbe peli lo de ka ma re pe ni o ba 1,000 naira ẹni tó gba 70,000 naira báyìí má jà parọ kò le tó mo ń sọ kínní kan lẹẹkan pé wọn ò gbọdọ sọ fún wa pé owó òsì lórílẹèdè yìí rọrùn nìṣẹ èmi ò gbà owó ń bẹ ní orílẹèdè yìí ibi tá à ń nan sí nìkan ni àfojú sí tí a bá wo nǹkan mìíràn tí ìjọba bá ṣe nígbà míì tán náwó sí màá dẹ̀ máa wòye pé a ṣe fẹ́ràn kí a máa náwó ṣòfò délé síbi tí ẹ̀ka náwó sí nítorí náà ohun tí àwọn òṣìṣẹ́ ń jà fún is reality on ground. Economic reality ni àwọn òṣìṣẹ́ náà ń jà fún ṣùgbọ́n kì í ṣe pé torí pé wọ́n ti wá gbé owó àwọn ọmọ ológun sókè ní ó ṣẹ̀ṣẹ̀ yẹ káwọn náà ṣẹ̀ṣẹ̀ máa dìde wípé ẹ máa fi owó náà kún owó wa pé ẹ máa fi owó náà kún owó wa kò bójú mu tó.
1: ọ̀dà ẹ ṣeun ẹ sọ̀rọ̀ epo lẹ́ẹ̀kan lórí ọ̀rọ̀ pé bóyá epo tó ti wọ́n epo ń gbẹ̀nu òkè àbí pé kí ni sí tẹ́ ẹ lérò wípé ọ̀rọ̀ wàhálà ogun tí ń ṣẹlẹ̀ lágbàáyé ló tún mú kí nǹkan ó rí báyìí nílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ epo.
2: ṣẹ́rí ìyẹn ni mi ò fẹ́ máa gbọ́ eléyìí tí wọ́n ń sọ yẹn èèyàn bíi pé olúwa yẹn ń wá àwáwí ni.
1: àwáwí lẹ pé.
2: bẹ́ẹ̀ni nígbà tí mo ṣe bíi pé wọn ti bẹ̀rẹ̀ ogun nígbà tí ààrẹ bá báyìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu
1: nígbà tí wọ́n pa ṣe mọ̀ pé ìgbà tí ogun ò tí ì bẹ̀rẹ̀ gan a sì ewu epo sì ti ń já wálẹ̀ tó ti fẹ́ di 699 kó tó di pogun ń bẹ̀rẹ̀.
2: ṣe rí ètò ọrọ̀ ajé wa àti bí kùdẹ̀kùdẹ̀ ṣe bọ́n àwọn ènìyàn wa ní pípé corruption wọ̀ wá ní ẹ̀wù tó dángájíá ẹ lọ́wọ́ ìjà tó wà láàrin nnpc àti dangote wọn ò sọ òótọ́ ọ̀rọ̀ wọ̀nyí fún wa tí epo bá wá sílẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn kan ní ọwọ́ wọn máa lọ sísàlẹ̀ díẹ̀ tó wẹ́pẹ́ inú wọn ò ní dùn ṣé ibi epo ṣe wọ́n lórílẹ̀‐èdè nàìjíríà báyìí sí ó ń dùn máwọn kan nínú nítorí pé owó tí wọ́n wọlé dáadáa ẹ̀ kí ló ẹ̀ bèrè lọ́wọ́ wọn pé kí ló dé tí rìfáínárì wa to pe a si nko owo sinu edola ti o si sise
1: oda
2: dola la nko owo si awon to wa nbe si ngbowo dola refinery won o si sise ni igba koro se pa refinery wa won ma sise a ma ri bile bale lorisirisi yo ma wo ki lo sele ki lo de dangote tun dide ohun se se ni ti o da ile ise ibi ton ti ma fo epo robi sile ejo kini erongba e lakoko erongba lati ri pe ohun ni ere gobo yi erongba won ni nitori na pe a si nko epo wa lo si oke okun lo fo ohun lo si fa ohun ti o n de ba wa bẹ́ẹ̀ ni tí ogun àgbáyé bá wá bẹ̀rẹ̀ nǹkan ṣá wà ní rìn mọ́ ni
1: ọlọ́run ní járí ọ̀dà ẹjẹ́ kí á fún àwọn èèyàn náà ní àǹfààní 0816251991 0816251991 ẹ̀lú ẹ̀ káàárọ̀ o ẹ ṣeun orúkọ yín ibo ẹ ti ń pè wá.
3: Orúkọ mi ni ọ̀gbẹ́ni Fálọlá Mọ̀pẹ́ láti ìlú Ọ̀rẹ́.
1: Àwọn yín.
3: Ohun tí ààrẹ ṣe nípa ti àwọn ọmọ ológun wa ohun tó dáa ni. O síbẹ̀síbẹ̀ ó kù ní báró. Fẹ́rẹ́ tó wọ́n sì yẹn owó tó fi kówó wọn yẹn owó ẹ̀gá ṣe kéré. Àwọn ọmọ ọlọ́mọ yìí ni wọ́n fàyà rápú náà fàyà gbọ́ta nínú igbó nínú òrùn nínú òjò. Yàtọ̀ fún yẹn ó yẹ kẹ́kẹ́ fún wọn lágbára. Tí a bá gbọ́ iye tí ìlú Amẹ́ríkà àwọn ìlàlá yẹn àwọn Saudi Arabia àwọn Iraq láwọn yẹn tán ná sórí àwọn ọmọ ológun tàbí tán ná sórí sí ètò ààbò òun ló pọ̀ jù òun ló kó ìdá tó pọ̀ jù torí pé tí ò bá sí ètò ààbò ní ìlú gbogbo ètò yòókù ẹ̀tẹ̀kọ́ ni o ìlera ni o gbogbo yòókù yẹn yẹpẹrẹ ni so mo tún rọ àárọ mo tún rọ ààrẹ wa kan túbọ̀ jáwé sóbì láti ró wọn ní agbára láti pèsè nǹkan ìjà fún wọn yàtọ̀ fún owó àjẹmánú yẹn nǹkan ìjà fún wọn ìyẹn gan ni kókó bẹ̀.
1: Ọ̀dà ẹ ṣeun 0816251991 ẹ̀lú ẹ̀ káàárọ̀ o.
4: Ẹ kú ojúmọ́.
1: Ẹ ṣeun o.
4: Mo ṣe láti wàárọ̀ ọ̀kà.
1: Ọ̀yà ń bọ̀ yìí.
4: Arógunjẹ́ òjò. Mo fẹ́ gbóríyìn fún ààrẹ fún ìgbésẹ̀ tó gbé yẹn ṣùgbọ́n kò tí tó. Mo fẹ́ dábàá pé gbogbo àwọn ológun ẹ̀yẹ pàápàá jùlọ àwọn tó máa lọ kojú ogun kí wọ́n máa ṣe ètò adójútòfò fún ẹni wọn kọ̀ọ̀kan wọ́n máa ṣọ́ wọn tí ìṣọ́ránsì bá wà àwọn wọ̀nyí wọn á ṣe tán láti fi ẹ̀mí wọn wewu kí wọ́n má máa kí ọwọ́ òṣèlú bọ ọ̀rọ̀ ààbò kí ìjọba àpapọ̀ ó yé ti àwọn ológun wa sí ìjà ẹkùn fi ọrùn ṣiṣẹ́ sí wọn lápò ẹ kú ètò.
1: Ẹ ṣeun o, ẹ ṣe àdúpẹ́ o. 0816251991 Hello, ekaro.
5: Ekaro sir.
1: E ṣeun o.
5: Ina da so bankole lati gbokoda.
1: Oya ngo yin sir.
5: Mo dupo lowo awon oga to tun soro. Te pe wa yin.
1: E ṣeun.
5: Olorun ba do ti won.
1: Ami ami.
5: Se awon mo awon ijọba Nigeria yi. Won o bi kita nipa security. Hawk securities ló tọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn tí wọ́n bá jáde kó nàìjíríà yìí tó bá tún padà wá iná máa bí bó ṣe ṣàwọn àwọn ológun wa wọ̀nyí kò yí sì kéèyàn fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ àwọn àtikú sì wọ́n jọ àlẹ́gbẹ̀ẹ́ ara wọn ni àwọn àtikú wọ́n jọ àlẹ́gbẹ̀ẹ́ ara wọn ni torí pé láti dáàbòbò ìlú láti dáàbòbò ọkọ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n wọn ò kà wọ́n kún àdúgbò lọ́tọ̀ adúpẹ́ lọ́wọ́ president wa nupo ti ẹ̀rọ ti ẹ̀rọ ti wọn ẹ̀sìn náà ó sì kú náà ni gẹ́gẹ́ bí àwọn ọ̀gá arúgbójú ìjọ ṣe sọ yẹn ó yẹ kó máa ìṣe ọláì fún wọn health and other things kan ṣe fún wọn wọn sọ lẹ́kọ̀ọ́ pé ara fún àwọn ọmọ ara no it is true mo sún mọ́ wọn dáadáa so but bọ́wá bọ́ ìjọba nàìjíríà yìí kó mú gbogbo àwọn security nàìjíríà yìí kó mọ ní kó tọ́jú wọn dáadáa kó bá lè ṣe fún wọn owó ọ̀tọ̀ lẹ́yìn kan tó máa fi ṣe ọ̀tọ̀ kó fún wọn kó lọ́ọ̀ kó gbàdúrà wa nàìjíríà onídàrú o.
1: Àmì ẹ̀ ṣeun o, ẹ ṣe àdúpẹ́ o, ẹ ṣeun o 0816251991. Hello, ẹ káàárọ̀ o.
6: Ẹ káàárọ̀ o.
1: Ẹ ṣeun o.
6: A ní prophet Ẹ̀yìngbé Olódùmarè láti wàárọ̀ ọ̀kà.
1: Ó yà ń gbọ́ yín.
6: Sẹ́rí sà, owó tó ń fi kún òṣìṣẹ́ ológun yẹn inú mi dùn ṣùgbọ́n wà kéré. Ẹyẹ kan lè bá wa ṣe dáadáa because iṣẹ́ gidi ni wọ́n ṣe. 49,000 ati eyan kekere me eyan to kere ju ngba o kere at least o ya ko be la tori bi 100 to 150
1: lati 49 na ti gbe lo 100 na ti e to wa tun fi kun.
6: Yes, so lati be na olorun wa lowo itu bulletproof yen o ya ko mo fun olofe bata ni aso ni owo yen wa Nigeria.
1: Hello. Ami eshun adupe o eshun 08162519991. Hello.
7: Ekaro so.
1: Hello Ekaro.
7: Yes sir, eku seun.
1: Eshun o.
7: Adupe lowo are wa fun ohun ti won se fun awon ologun wa. Oruko temi ni Adegun Soye Ruth ati ilu Odigbo.
1: Oya ngbo yin.
7: Adupe lowo are wa. Atun be won, won tubo jawe si obi. Nitori pe awon ologun yen ise gidigidi ni won se anu won ma se eyan ta ba wo won ninu igbe bi ton tori bo olorun ran wa lowo a de ton are wa lowo ko to le se ju be lo fun won
1: ami eseun ese adupe o eseun o 08162519991 e ja wo bi eyan kan abi meji si ko to di pe a mo dagbere kuro lori eto. Hello
8: atokun e karo
1: e karo o
8: Akinoye Dominic lo npe yin lati lati ya.
1: Oya ngbo yin.
8: Ebo dupe lowo are. Iru nkan to se yen a le je ki awon ologun wa atubo jala mose. Eh, a de je ki owo abetele tan gba yen a le je ko diku. Le se yin oni jona o.
1: Ami eseun o. Ese adupe o. 08162519991. Eja gba enikan isi. Hello. Hello e karo. Hello. Eh, awon olo nti won. 08162519991. Hello. Hello, Ekaro.
9: Ekaro sir.
1: Eseun o.
9: Eku je sir.
1: Eseun.
9: Eh, adupe lowo are wa. Fun ise takuntan ton se fun wa. Papa julo awon ologun yen. Lati fun kun won. Hello, se ngbo mi.
1: A ngbo yin.
9: Okay, sir. Eh adupe fun won ko ti to kon si ba wa si oruko mi tan lati Akure. Eh wo sa
1: eh
9: atun ta ba tun wo even kin se awon nikan wo ti awon lopa mu kini kan wo mo ri kini kan gbugbo awon tun je alabo wa elara awon eniyan ni wa even kan mo wo ta awon lopa ba mi ni domu yen ton se ye nbe wa ku awon lopa wa ku won si be guide mori aye kan ton se won kin ro tun won ibun won ma serve won je nbe ege je bayi won ma serve won je nbe ko si nkan to cause joba fa won to salabo ejo awon to sase fun wa e ba fun ni take e kankan wa wa nbe yen igba mi moju igba mi wa se so gbogbo kini won ye ka kon boju to e la ara ni gbogbo wa
1: oda eseun ese adupe eseun eseun to ogbeni Asebumi kini aworan yin ni soki olagbara se gbongbon ogbo nkan tawon eyan so
2: be ni gbogbo ti awon eyan so patapata ko se le ti o je asadamu nbe inu mi te du pa awon omologun de nyere bayin ti be si ni gboreyin fun awon omologun wa mo si ra awon omologun wa na ti o ba ti to asiko lati bere si ni ah boya won fe se kankan lara awon eyan ki awon na ko ma wu iwa wu ko ma wu iwa wu nitori pe gege ton ba ngbo eto iwa ni pe awon omo Nigeria won wa leyin won awon Nigeria si se tan lati ba won fowo so wopo nitori na ki se pe ti awon na kan bo sari gburungba miran kan be si ni wiwa jagidi jagan eh awon ara ilu feran won ka won na si feran ara ilu imoran ni ni
1: oda eseun adupe lowo yin ti ape yin ti esi jewa eseun adupe o to ebi ti amori mona re lori eto fun ti aro toni iyoku yo tun di ojo mejo lagbara lowo Olorun ti a tun ma pade ope yemi jo oda ona lo ko temi je o
10: igbe eku igbe
1: orilede Nigeria koni daro
10: koni
1: ode ni kokan wa koni baje lagbara lowo Olorun ti ati ojo mejo ire o

0: the peace of a dove.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

ẹ kú ojúmọ́ ẹ tún kú ojúmọ́ ọmọ lóòrọ̀ tòní. Níbi gbogbo tí kàn ní bá tún fẹ́ dé o. Ṣẹ̀bẹ́ ẹ ti mọ̀, a tún ti gbé ń táìmọ́ jẹ́dẹ̀. Káyé mọ́ gbogbo ibi tí ẹ bá wà ojúlówó ròyìn eré ìdárayá. Lédè káàró ojúre pọ́nbélé ká fàtà. Pàápàá. Ẹ kú ti mọ̀ mí mọ̀ sí mi. Mr. Allrounder, orúkọ mi ò tí yí padà Fọlájì Oyètayọ̀, orúkọ mi ló ń jẹ́ bẹ̀ Fàkáù Sports. Agbára gbogbo lé káà fàtàmọ́là, kátígórí A. Wọ́n ń wádìí ẹ̀, ẹ jẹ́ kó yé wọn pé assignment ni. Bí bá ní mo gbé tuntun dó yé iná. Ẹ dàtà nánú. Ibo láti lọ kó o, ẹ jẹ́ lọ kó láti inú ìdíje wo nìyẹn. Adé Abeke Foundation Football Fiesta, lọ́dún 2026. Ó ti ń débi kùnkùnú báyìí torí ibá méjì kọ́. Aláre ti ń jó àgbá nǹkan tí ń gbé nǹkan àná. Lágbárin ti snooker, ìyẹn preliminary round. Yóò wáyé lónìí o, àbónìkọ́ ni ọjọ́ Thursday ni. Ní dédé aago mẹ́sàn-án ni ó máa láǹfààní àti gbìyànjá. Gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn, ìyẹn ní Peace Garden. Showboy ní express ọ̀rẹ́ ló ti máa wáyé o. Àwọn tó ti lọ sí ìpele ti semi final, lágbẹ̀rin ti draft, Azam Muhyiddin ti lọ. MC Jẹ́jẹ́, Sunday Ọmọ́wá àti Sunday Ọláìdé. Àwọn tó ti lọ sí ìpele tó tún kàn nípele ayé. Ayọ̀ Ọlọ́pọ́n, Pastor Paul ti lọ, Sunday Ọmọ́wá ti lọ, Mọ́jú yìí lé mi. Ẹnìṣàn, Bàbá Àjẹsà, àwọn náà ti lọ. Lágbẹ̀rin ti Scrabble, Siamiyu Akeem ti lọ, Adékúnlé Martin ti lọ. Ótùmí lára Mezaki ti lọ, Akolade Suleiman. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn. Àfarabalẹ̀ bá dọ́gba. Àṣekágbá gbogbo ìdíje yìí tó bá ti di ọjọ́ Sátidé ni ó wáyé láago mẹ́wọ̀ òwúrọ̀. Mega School, opposite Rosebud rẹ̀, òun ló ti máa wáyé o. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn. Kọmídáadáa Kọmídá Dẹ́ni Ìdìkò, gẹ́gẹ́ bó ṣe fi ṣọwọ́ sí mi. Mo bá dọ̀la gbogbo ẹ̀rínkún ni wín ẹ̀. Ẹ gbọ́ dáadáa. Ẹ já kú ọmọbẹ ìyẹn tún lọ bẹ́ẹ̀. Ó lọ bí àwọn gédéńgbé nìyẹn. Ẹ jẹ́ ń balẹ̀ sọ́dọ̀ ta ni. Ẹ jẹ́ kí n balẹ̀. Sínú ìdíje. Ọ̀dọ̀ Anthony Joshua, òun ni màá balẹ̀ sí o. Ẹn tó jẹ́ promoter rẹ̀ Edinet. Pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí. Onítàwọn bá ti lè forí okò sọ́ọ̀dún lórí ibi tí ìfẹsẹ̀wọnsẹ̀ ó ti wáyé. Láàrin Anthony Olúwafẹ́mi Ọlájẹni Joshua àti Tani àti Tyson Fury. Ó lè ṣeéṣe kí wọ́n kọ́ lọ́ọ̀fù ẹ̀ o. Orí ibá méjì kọ́. Òun lẹ̀ ti lọ ń kéde pé ó ṣeéṣe kó jẹ́ orílẹ̀-èdè Amẹ́ríkà ni ó ti wáyé. Nígbà tá àtijọ́ fẹ́nu kò. Àtijọ́ fẹ́nu kò.

0: vu la tante de Joshua. Ah, tu dis qu'il y a un petit woman. Casa ma faute, tu sens la pote à Tidino, ce qu'on a dit. A gada guide, yo bag bag, bambou, yo bag jacadi. Lani tani, Antonio Lua Femi Ola Seni Joshua, Eje Kafa Tamala, Atin Taizin Fury, Eje Bin Kadu Se Wasini Ye. Ole Mina Farabale, Jeke Yiti Woma. Eje Ntukurombe, Yelo Be, Olo Bia Wageleng Beni Ye, Ibo Nintu Bale Si. Eje Mbale, Sodo Awan Di Tigress. Àwọn ọmọ wa nìyẹn tó sì pé wọ́n ń lo dáúlà. Lágbárin ká fọwọ́ ju bọ́ọ̀lù sínú àjáde apẹ̀rẹ̀. Mẹ́ẹ̀bá sì gbàgbé. Àwọn náà múra lẹ́kùrù kẹ̀kẹ́ fún ìdíje ife ẹ̀yà àgbáńláyé ti FIBA. Eléyìí tó máa wáyé o, ení ẹ̀wà kọ́rọ̀ òlé bá yá. Àwọn náà wá padà gbẹ̀sán lálẹ́ àná. Wọ́n padà gbẹ̀sán lánàá o, torí ibá méjì kọ̀. Mẹ́ẹ̀bá gbàgbé ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ́rẹ̀ bíi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Òun ni wọ́n ń gbákojú orílẹ̀-èdè ti. Orílẹ̀-èdè ti China. The Tigress, àwọn náà gbé gba orókè kojú orílẹ̀-èdè China lánàá. Nínú mẹ́ta tí wọ́n jọ gba China na méjì, àwọn náà wá na ẹyọ kan tà náà yìí. 8877. Òun gangan ni The Tigress, òun náà fi gbé gba orókè. Pẹ̀lú bá ṣe wá gbé gba orókè báyìí, bẹ́ẹ̀ bá sì gbàgbé, gbogbo àlàkalẹ̀ wọn mọ̀ ń jẹ́ kó yé wa. Tó bá ti di ọjọ́ 15. Ọjọ́ Sátidé kọ̀ yìí, alélé pẹ̀pẹ̀pẹ̀, ó dorílẹ̀-èdè Spain nìyẹn. Àtọ́dọ́jà ọjọ́ 15 títí di ọjọ́ 24, ikọ̀ The Tigress, wọ́n wà ní orílẹ̀-èdè Spain. Wọ́n kojú orílẹ̀-èdè Spain àti orílẹ̀-èdè Belgium. Ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀, eléyìí tó tún wà níwájú wọn. Tòbó wá di ọjọ́ 15 oṣù tá a wà yìí, ìyẹn August 25th, wọ́n lọ sí Ibo. Wọ́n tún kú òǹbẹ̀. Wọ́n tún wá máa gbé àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́ sọ́rẹ́ mìíràn. Títí di ọjọ́ 7 oṣù kẹsàn-án. Tó bá ti wá di ọjọ́ 7 oṣù kẹsàn-án, a lè pé ìpín wo la wa, ìpín kejì la wa, ìpín Group B. The Tigress, orílẹ̀-èdè wa Nàìjíríà nìyẹn. Orílẹ̀-èdè Korea, Hungary àti orílẹ̀-èdè France. Gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ lágbárin ká fọwọ́ ju bọ́ọ̀lù sínú àjáde apẹ̀rẹ̀. Pàápàá jùlọ ní ìmúrasílẹ̀ fún ìdíje ife ẹ̀yà àgbáńlá ayé ti FIBA. Eléyìí tó ń bọ̀ lọ́nà, mo já wa tán kalẹ̀. Ìkòkò ní gbomi kó gba ìyìn kó tún gba sọsọ inú ẹ̀ láìfà àbàdàmọ́là. Àálẹ́ òní ni wọ́n ti lọ kópa nínú ìdíje ife ẹ̀yà àgbáńlá ayé tọdún tó ń bọ̀. Ṣùgbọ́n ó sì tún kú slọ́ọ̀tì méjì o. Orí ibá méjì kọ̀, àwọn orílẹ̀-èdè bíi mẹ́fà ni ó máa sojú ilẹ̀ adúláwọ̀. Nínú ìdíje ife ẹ̀yà àgbáńlá ayé tàwọn obìnrin tó ń bọ̀ lọ́dún tó. Lọ́dún 2027 Brazil obìnrin ni. Wọ́n já dànù pàtì lálẹ́ àná Cameroon lọ́nà wọn o. Odó odó ni wọ́n gbá lójú ayò. Abalagolíwò mi ń gba ṣe penalty shootout. Ẹ̀sìn mọ̀pẹ́ nìkan náà ni ó jáwé olúborí. Ibẹ̀ gangan lọ́lọ́run ti bá orílẹ̀-èdè Cameroon obìnrin sí. Mẹ́dé. Ọjọ́ Sátidé, ibẹ̀ gangan ni ipele láti mẹni tí ó ṣe ipò kẹta, ìyẹn third place, yóò wáyé o. Láàrin orílẹ̀-èdè wo àti orílẹ̀-èdè wo nìyẹn? Aago mẹ́fà alẹ́ ọjọ́ Sátidé ni ó wáyé. Morocco mọ kojú orílẹ̀-èdè Algeria. Gẹ́gẹ́ bó tún ṣe wà sí, àṣekágbá wà gbìnìyàn lọ́jọ́ Sunday. Ọjọ́ Sunday láago mẹ́jọ alẹ́, ibẹ̀ gangan lórílẹ̀-èdè Mẹ́rù obìnrin. Orílẹ̀-èdè Cameroon obìnrin lè dá wọn dúró. Ìyẹn gangan láti mọ ìpàdé dọjọ́ Sunday láago mẹ́jọ alẹ́. Àájọ gbẹ́nu sí ni àájọ wò ni. Gẹ́gẹ́ bó tún ṣe wà sí, àbádọ́gba ẹja dojú ọjà kálá ọpọlọ́wọ́. Bí n bá dé ẹ̀ tí ì gbọ̀n kankan, ẹ má sì gbàgbé jẹ́sídé. Ọjọ́ Sunday ló máa lá.
1: Come a long way, it's 25 years of possibilities. Staying connected for 25 years.
2: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
3: Make you not for miss anything, no. All the gas goes they show for GoTV Channel 49. If you follow happenings with GoTV Stream, if you dey road, headline sponsor, Bet Power, GoTV.

káàbọ̀ padà bó ṣe máa jẹ́ nìyẹn látọjú ọjà pàápàá. Òótọ́ ni kì í ṣèròyìn máa ti wúgbọ́ o pé kí ni pé orílẹ̀-èdè Netherlands àgbà ọ̀jẹ̀ wọ́n ti kéde sáfì gẹ́gẹ́ bí akọ́nimọ̀ gbọ́ orílẹ̀-èdè wọn gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ. Ìròyìn jẹ́ kó yé mi.

bẹ́ẹ̀ bá ń bá yẹ kẹ́nẹ́dì bòbó yẹ bọ̀. Inú oṣù kẹta ọdún yìí ni wọ́n gbé olúgbọ́ngbọ́n tìrì gbólé lórí. Pẹ̀lú àṣemáṣe lé tí wọ́n ló ṣe. Pé odidi ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́ta ó dín ní 2017 games. Ó ní ò gbọ́dọ̀ dúró sétí ìlà. Pẹ̀lú bí nǹkan ṣe ń lọ àti ìròyìn tó kàn wá kú lánàá. Wọ́n ti jẹ́ ká mọ̀, wàhálà ti forí ẹ̀ jìn. A jẹ́ wípé ní sáà tá a wà yìí. Kẹ́nẹ́dì bòbóyè ẹ mọ rí létí ìlà o pàápàá jùlọ nígbà tí líìgì àgbọ̀jọ orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tí ó bá gbéra sọ. Gẹ́gẹ́ bí ìgbìmọ̀ eléyìí tó ń torí aláṣẹ jùbọmi gbígbóná nínú ìgbìmọ̀ ti àjọ ti NPF lórílẹ̀-èdè wa Nàìjíríà NPF Disciplinary Committee. Gẹ́gẹ́ bí tí wọ́n gbé jáde kàṣàǹgbà lánàá àwa náà bá dọ́gba. Orí ẹ ń bẹ òdúróore Michael Dasọ fọ̀tó gbogbo làrámọ̀kẹ́ àwọn Chelsea nìyẹn. Olúbáyọ̀ Michael ọjọ́ Sunday àájọ wà ń bẹ̀ ní Jẹ́sídẹ̀ ni. Sómi yọ logo. Logo. Ẹ já tún kúrò bẹ́ẹ̀ àrọ́jọ́ mọ́sọ́lókùn. Agbọ́nrinboni tó balẹ̀ sí pẹ̀pẹ̀pẹ̀. Ẹ jẹ́ sọ fún wa pé super computer. Ẹ mọ̀ eléyìí tó máa sábà predict gbogbo bí nǹkan ó ṣe lọ pàápàá jùlọ fáwọn òfin ẹ̀yẹ àtàwọn ìdíje lọ́lọ́kan òjọ̀kan. Ó ti predict ẹ pé ní sáà tó ń bọ̀ lọ́nà pàápàá jùlọ ìdíje ti English Premier League. Ó ní ikùn ẹ gbé agbábọ́ọ̀lù Arsenal gangan ni

0: Arale, ẹkú kalẹ̀ o.
1: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ lẹ́ẹ̀kan, CDCARE, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn àtúwá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí sólà ìnvátà kankan àtúntà ní CDCARE. Àtúwá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCARE app tẹ́ mọ ra. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ ti wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCARE máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mo ra mattress lọ́wọ́, mo wá rò pé ok, mo fẹ́ ra gas cooker, ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan CDCARE wà fún ni. Ẹ̀yin kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
2: o.
1: Kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ̀. Nítorí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCARE rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbáyé gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni. Màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀, mo lè mọ san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDCARE ó dẹ̀ palẹ̀ washing machine ó gbowó fún mi, màá tún máa sanwó lọ. Ṣebí ti máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ ni. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjìláàádọ́ta, that is 48 weeks. Tí n bá mọ́sẹ̀ mẹ́jọ, tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin, CDCARE mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde, a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CDCARE wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà.

0: palajẹ.
1: Tí gbogbo àwọn àgbẹ̀ fi yẹ Dragon Super láàyò gẹ́gẹ́ bí ojúlówó ògùn pakopako.
0: Ìyẹn láì ní mú wàhálà tàbí ìpalára fún gbogbo nǹkan àgbẹ̀ èyí tí a bá gbìn bíi àgbàdo, kòkó, iṣu, kùkúmbà, watermelon, tomato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Iṣẹ́ tí Dragon Super ṣe ó lékè ka abalajọ tó fi wá jẹ́ wípé gbogbo àwọn àgbẹ̀ Dragon Super òun ni wọ́n yẹ̀ láàyò lákòókò tá a wà yìí.
0: Àbátúpa ni Dragon Super ló máa pa gbogbo koríko tá a bá fi fín.
1: Tá a bá wá kíyèsí wípé ìke Dragon Super ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
0: Ẹ má lọ dá òtú ẹ̀.
1: Iṣẹ́ tó ń bẹ nínú Dragon Super jágunlábí gbáńkọ́gbìn tẹ́lẹ̀ ló ń bẹ nínú Dragon Super eléyìí tẹ́ ẹ máa rà lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Dragon Super tún ti wá mú kí wàhálà àwọn àgbẹ̀ dínkù.
1: Ẹ lè rí Dragon Super rà léyìíkéyìí ibi tí wọ́n ti ń ta ojúlówó ògùn pakopako ìyẹn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀lú ẹ̀lú.
0: 08118910336 tàbí 08118910234.
2: Dragon Super!
3: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing Office Àdàbẹ́ FM ni wọ́n wá. Number one la wà. Ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station. Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe Marketing Manager sórí 08030414344. Ronke sórí 0703529575. Tàbí Grace sórí 08032474686. Ibẹ̀ gangan ló wà yẹn.

0: yí ọmọ tòótọ́ o.
1: Ìmọ̀ ṣe pé bá a ṣe lò ló já sí.
0: Àsìkò tẹ́ wá fi àwọ ọmọ
1: ẹbí ará
0: àti yèkan yín sílẹ̀ yìí ó ga púpọ̀.
1: Bàbá
0: ojú ro wa yeye.
1: Dickiness Olúyẹmí
0: Ayálàgbà James
1: Bílípà
0: Ìyàkin
1: àní ọmọ gbẹlẹjọ akẹ́pẹ́ ìyè lọmọ rè tí òde lóde rè
0: lé pé ó tánú.
1: Àdúpẹ́ o
0: fún ìgbé ayé o nígbàgbọ́ tẹ fi lulẹ̀ ayé yín.
1: Ẹbí ọmọ Jẹ́mi Olúyẹmí
0: tí àdúgbò Níjìrín lóde rìlì ni
1: àti ẹbí Akínbùwà
0: nígbẹlẹjù lóde rìlì akéde wípé
1: a máa lọ gbé ara Dickiness Olúyẹmí Bílípà kúrò ní
0: General Hospital òde rìlì
1: lọ sílé rẹ o
0: ní kojúkojú Adams Hotel òde rìlì ni Friday
1: ọjọ́ kẹrìnlá oṣù kẹjọ 2026
0: yìí ibẹ̀ gan la ẹ̀sùn nígbàgbọ́ ti máa bẹ̀rẹ̀
1: lago mẹ́rin ọjọ́rọ̀
0: Saturday ọjọ́ kẹẹ̀dógún oṣù kẹjọ 2026
1: ní ilé mama
0: ní ètò ìsìnkú tó kọ́ máa wáyé.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Opportunity ńlá kan máa ló wọlé dé o látọ̀dọ̀ olúọmọ One Foundation. Olúọmọ One Foundation dé pẹ̀lú ètò ìkọ́ṣẹ́ ọwọ́ lọ́fẹ̀ẹ́. Èyí tó máa jẹ́ káwọn ọ̀dọ́ wa oníṣẹ́ lọ́wọ́ kí wọn ó lè mọ ríná rí lò.
2: Free training.
1: Ètò ìkọ́ṣẹ́ ọwọ́ nìyẹn sà.
2: Bí wọ́n bá dẹ̀ ti kọ́ iṣẹ́ ọwọ́ náà tán,
1: ni wọ́n tún máa gbé irinṣẹ́ kalẹ̀ fún wọn.
2: Ẹ̀yin ọ̀dọ́ wa o,
1: àǹfààní ńlá leléyìí o.
2: Àtẹ̀yìn òbí tọmọ yóò tí ì rí kan ṣe kan.
1: Ṣé èyàn tó níṣẹ́ ọwọ́ tó le jìyà láyé?
2: Torí bí ẹ bá ń tẹ̀lé àwọn èèyàn kan gìrìgìrì, báwọn ni ó mọ fún yín lẹ́ja jẹ́.
1: Ó le dìgbà kan kí wọn mọ̀ rẹja fún yín mọ́.
2: Torí náà la ṣe ń sọ fún yín pé ẹni tó kọ́ ni bí wọ́n ṣe ń pẹja.
1: Tó dẹ̀ tún fún ni ní ìgèrè àti ìwọ̀ tí wọ́n fi ń pẹja ló dáa púpọ̀ jù.
2: Irú iṣẹ́ tó bá wù yín,
1: ẹ̀kẹ́ wa kọ́ tẹ̀dẹ̀ máa gba equipment irinṣẹ́ náà.
2: Kẹ́yìn ọ̀gá hairdresser,
1: barber,
2: fashion designer,
1: computer engineer,
2: àtàwọn iṣẹ́ tó kù bẹ́ẹ̀.
1: Ó rẹ́dì láti kó àwọn ọmọ oníṣẹ́.
2: Kó dẹ̀ máa gbo owó oṣooṣù.
1: Ẹ tètè wá máa gba fọ́ọ̀mù yín lọ́fẹ̀ẹ́ o.
2: Ní number 22,
1: Yemi Ajibade Street,
2: ojú Ẹlẹ́gba Junction,
1: nítòsí Lafẹ́ Junction, Lakurẹ́.
2: Bẹ̀rẹ̀ látọjọ́ Monday 10th of August to Friday 14th of August.
1: Olúọmọ One Foundation.
2: Ẹ máa ṣe

0: ayẹyẹ ọdún ìjẹsìbúlẹ̀ sọ̀rọ̀ wọlé wẹ́rẹ́ ẹ wá bá wa débẹ̀ kájọ ṣàjọyọ̀.
1: Jòrò jòrò jòrò mi ubulẹ̀ mọ bọ́lọ́mọ ló ka ire ọlọ́mọ láyé yẹ wí.
0: Èyí ni gbogbo ìgbìmọ̀ ọmọ ẹgbẹ́ ìbúlẹ̀ sọ̀rọ̀ nílé àti lókè òkun ní kí kábíyèsí ọba olúlékè David Ogunlade Òpókìtì the second olúbulẹ̀ ti ìbúlẹ̀ sọ̀rọ̀ kábíyèsí o.
1: Ọmọ wa ọmọ ẹkùn kẹrin tọrọwá tọrọwá ọmọ wa àjọgàrí kíni rédíò mẹrin pabọkọ ọmọ kan bílíbí méjì kan láyà irejú ni.
0: Àti àwọn ìjòyè pẹ̀lú gbogbo ọmọ bíbí ìbúlẹ̀ sọ̀rọ̀ lọkùnrin lóbìnrin lọmọdé lágbà kó ayẹyẹ ọdún ìjẹsù tuntun tá a ṣe lọ́jọ́ Saturday 15th August 2026 at 11 a.m. nílùú ìbúlẹ̀ sọ̀rọ̀. Ìgbìmọ̀ ẹgbẹ́ ọmọ ìbúlẹ̀ sọ̀rọ̀ wa rọ gbogbo ènìyàn láti ṣọdún yìí ní pẹ̀lẹ́kùtù láì yọ̀dá yọ̀bọ̀n yọ̀ gbogbo ká jẹ ká mu ká dáwọ́ dùnú ṣẹ́yìn gbanyùgbà pé ojú wa tún rọdún. Ìbúlẹ̀ sọ̀rọ̀ á gbé gbogbo wa o àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Gbogbo ìgbìmọ̀ ẹgbẹ́ ọmọ ìbúlẹ̀ sọ̀rọ̀ nílé àti lókè òkun ló ń kéde.
2: A celebration of honor is here. A gathering of royalty. A moment history will never forget. The Akure Kingdom proudly invites the general public to the installation of Mr. Latif Aderomileyin as Are Atayeshe and Mrs. Kemi Aderomileyin as Yeye Atayeshe. Come and witness the splendor of tradition and the joy of a remarkable occasion. Date, Saturday, the 15th of August, 2026. Beni, Enya Larawa, Ewa Kajoshi Ayeyola, Ati Ejiti Yofitansile Ni Ilu Akure. Nibi Te Ati Ma Fiba. Bàbá wa àti ìyá wa Latif Aderomileyin àti aya rẹ̀ Kemi Aderomileyin tí wọ́n ṣe máa jáwé oyè lé wọn lórí gẹ́gẹ́ bí Ààrẹ Atayeshe àti Yeye Atayeshe ní ti Akure Kingdom.
3: Installation at Deji of Akure Palace. Reception follow at Kemboard Event Center, Adebowale Junction, Ondo Road, Akure.
4: Ìkíni pàtàkì rèé o.
5: Látòdò kábíyèsí wa.
4: Ọba Fáṣúsì Richard Adéwálé.
5: Fádùnú kejì èdè olúṣúpárẹ̀ ọ̀ṣúpárẹ̀ àkókò.
4: Kábíyèsí ni ká dúpẹ́ púpọ̀.
5: Lọ́wọ́ gọ́vnọ̀ Lọ́kì Orímẹ́sà Ayédè àti wa.
4: Àti igbákejì rẹ̀ Dr. Láyédé Adélábí tó wá aṣojú wọn lọ́jọ́ ìfijọyẹ àti presentation of staff of office.
5: Ká dúpẹ́ lọ́wọ́ Alhaji Hamidu Takurọ́.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
2: Kábíyèsí Olúbulẹ̀ ti Ìbulẹ̀, ọba olúlékèdè Vidi Ogunlade, òpó kìtì kejì ló ń kí gbogbo ọmọ bíbí ìlú Ìbulẹ̀ nílé àti lókè òkun pé a kú ìmúra ọdún ìjẹsù ti ìlú Ìbulẹ̀ ṣọrọ ọjọ́ Sátidé, ọjọ́ 15 oṣù yìí, Saturday 15th August 2026. Láwù ṣe ọdún náà, mo wá ń rọ gbogbo ọmọ bíbí ìlú Ìbulẹ̀ ṣọrọ onílé tàlejò, lọ́kùnrin àti lóbìnrin láti ṣe ọdún náà ní pẹ̀lẹ́pùtù, kí a má ṣe fàyè gba ìwà jàǹdùkú, kí a ṣe ọdún náà pẹ̀lú àlàáfíà, ìlú Ìbulẹ̀ àrojú, Ìbulẹ̀ ṣọrọ aráyé, a tòrò bí omi àfòwúrọ̀ kan, a ṣe yìí ṣàmọ́dún o. Kábíyèsí, ọmọ òpó kìtìlé bàbà, ilé ọdọ́bìnrin Ọ̀yọ́, ọmọ ọ̀bẹ̀lẹ̀ aṣọmọgbájá, ọmọ Olúbulẹ̀ amúṣúmọ́dí, ọmọ olíjó rojẹsẹ̀ yẹrin bámi, òṣìbàtàbà lórí omi ṣẹ̀ṣọ́ ọ̀nà òkè Ìbulẹ̀, ọmọ olíroko tẹ́ẹ̀rẹ́ tí ọ̀nà kẹ̀díjọ́ ọ̀dọ́mọrin, òun la ṣe àtàwò dìbà lé kan tí ìgbàdí yarẹ mọrin, a ṣe yìí ṣàmọ́dún o, ọdún ayàbò. Kábíyèsí, ọba olúlékè David Ogunlade, òpó kìtì

0: ẹkú lẹ́làrọ yìí ò ṣe dáadáa lẹ́jí o.
1: gbogbo ọmọ òtún òjíire bí àti gbogbo àwọn ìpínlẹ̀ tí ó jẹ́ alámùlẹ́gbẹ̀ àti gbogbo ibi tẹ́ tí wọ́n wá káàkiri àgbáláyé.
0: ẹ mọ̀ kó ojúmọ́ o.
1: ẹ láti ń ṣe ẹ̀wẹ̀ sóhun bíi tá a ti bá a yín o.
0: yòókùn o.
1: bóyá nù lé ni o. bóyá bùdókọ̀ ni.
0: yọ̀rá o.
1: gáréèjì ọkọ̀. nílé epo.
0: yòókùn.
1: lórí ìrìn.
0: kó ojúmọ́.
1: nínú taasí.
0: ikú ìdájí.
1: ìbàjẹ́ kíṣìnì lába yín.
0: bẹ́ẹ̀ni.
1: ìbàjẹ́ ìkùlé. ẹlòmíì ó lẹ tiẹ̀ méjì ni báyìí. yóò fi fóònù ha fìlà.
0: bẹ́ẹ̀ni.
1: bẹ́ẹ̀ agbáko tó ti wà lórí ẹlòmíì ó tún fi fóònù ha. gbogbo yín pátá la ṣe ẹ̀wẹ̀ sóyin.
0: àti yín o. yòókù o.
1: ojúlé mọ yín lónìí.
0: ojúmọ rẹ o.
1: nira ni fẹsẹ̀ sí láṣẹ
0: lẹ́jọ́. àmì àmì
1: àmì. àmì jẹni tán wá.
0: àmì o.
1: àmì bọ́ sọ́wọ́ o.
0: àmì.
1: wọ́n ta kànàkànà ni lóṣèṣì lọ forí ko kò ní jẹ́ tiwa o.
0: àmì o.
1: àṣìta ìbọn kò ní kàn wá.
0: àmì ọlọ́run.
1: àbúrò ní tọwọ́ wa ṣẹ.
0: àmì.
1: àbúrò tún ní ṣẹlẹ̀ sí wa.
0: àmì.
1: láàárọ̀ tòní a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa. à ń fọpẹ́ fọlọ́run olódùmarè nítorí pé òun ni olùṣọ́ wa. bí àwọn kan ti jẹ́ olùṣọ́ àgùntàn nínú ìjọ bẹ́ẹ̀ làwọn kan jẹ́ olùṣọ́ àgùntàn níbi wọn ti ń tẹran. ṣùgbọ́n olúwa ló olùṣọ́ àgùntàn wa o.
0: bẹ́ẹ̀ni
1: àtìlẹ́ àtòkọ àtọ̀nà àtòjú oorun àtòjú ayé.
0: àwọn kì yóò ṣe aláìní.
1: bẹ́ẹ̀ni ohun kì yóò ṣe aláìní ohun tó dáa.
0: tó dáa.
1: bẹ́ẹ̀ni
0: o ti o tó fi kún.
1: àwọn gbúdọ̀ fi kún
0: wa. kí ọ̀ka rẹ̀ ọ̀ tiẹ̀ dáa
1: kí
0: tó fi kún yẹn dáa.
1: gbogbo ìtẹ̀yìn bá ti ń ronú o mọ̀ pé wọn kan tẹ̀yìn bá ti ń ṣe yá aláwùkún má gbàgbé yá àyàsẹ̀.
0: bẹ́ẹ̀ni
1: lórí ètò yín ètò wa ta ti máa mú àwọn kókó tó bá súyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ ilẹ̀ wa wá sí ti gbọ́ yín ibẹ̀rẹ̀ àtún wà láàárọ̀ tòní gẹ́gẹ́ bí ìṣe wa. a ti gún wa síbẹ̀ o adépèrè o bẹ́ẹ̀ ni ká máa mú àwọn ìwé ìròyìn wa lọ́kàn jọ ká máa tu yẹ́bẹ́yẹ́bẹ́. àwọn kókó ti ń bẹ́nu rẹ̀ ńlá fẹ́ bá ní gbólóhùn láàárọ̀ yìí.
0: bẹ́ẹ̀ni
1: tá a bá ti yọ àwọn kókó ntaari ńbẹ ká máa sọ́ta fún yín. gbogbo ó tún kún wẹ̀ bí ìdodo ẹ̀fọn lónìí náà nù. bíọ́dún
0: èékàyọ̀dé
1: nítorí àkókò wa torí ọjọ́ òun kò tiẹ̀ bẹ́nikẹ́ni
0: sọ̀rọ̀ rẹ̀
1: nínú bó ti ṣẹ́jú tẹmọ́ náà ní fèrége jẹ́ sáré dá tọ́mì lórí kejì lọ́hùn ná.
0: àdàtọ́mì.
2: ọ̀pọ̀ students àtòbí ló nífẹ̀ẹ́ sí private university
3: ṣùgbọ́n owó gọbọi ń dẹ́rù bà wọ́n.
2: ó yá ká lọ sí westland university
3: ìwọ
2: ọ̀ṣun state
3: flexible and affordable fees
2: ló mú kán yàtọ̀.
3: approved by federal government.
2: wọ́n gba student wọlé lọ́wọ́lọ́wọ́.
3: full time
2: tó gbòye bsc
3: ní college of natural and applied science
2: college of social and management science
3: àti college of health science.
2: tó o bá ti ṣe ìdánwò utme
3: tó o ní jams requirement
2: pẹ̀lú at least 5 credit passes
3: in no more than 2 sittings.
2: òdi student westland university nìyẹn
3: change of institution
2: láti wọlé sí 100 level
3: nínú ọgbà ilé ìwé wa tàbí
2: ní cbt center
3: 2 or 3 credit passes
2: lo nílò
3: fún jupe
2: ond
3: hnd
2: nc
3: ló fi wọlé fún direct entry.
2: àwọn students register
3: by lecture
2: ṣe exam jupe
3: lọ́gbà wa
2: fún top up conversion
3: hnd bsc with pass
2: ọ̀ọ́tọ̀ class ilé ṣe
3: bẹ́ẹ̀ ni o ní nd certificate
2: tún lè wọlé sí direct entry
3: 200 level lọ́dọ̀ wa
2: westland university wà ní kilomita 2
3: ìwó ejigboro
2: adenike ajoke estate
3: iwara
2: ìwó ọ̀ṣun state
3: website
2: www.westland.edu.ng 0708057691.
4: ẹ kú ilé gbogbo ọmọ olúbulẹ̀ ẹ̀sìn kú àtìgbà yí gbogbo ọmọ amúṣimodi. òde ti pé ìtàtùtò ohun gbogbo ló ń lọ rẹbutu ṣáájú ọdún ìjẹ́ṣu ìbulẹ̀ tó ń bọ̀ lọ́nà. high chief saka ahmed ọ̀làyínká atúlùṣe of ìbulẹ̀ ṣọ̀rọ̀ land ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí òòṣà ló ní a mọ̀ kí gbogbo ọmọ ìlú ìbulẹ̀ ṣọ̀rọ̀ nílé lóko lẹ́yìn odi pé a kú ọdún o. ó ní bá a ti ń ṣọdún èyí ká tó rẹ́mí ìṣe lọ́la àwọn onílẹ̀. bó ṣe ń kí gbogbo olóyè ló ń kí gbogbo ìṣòro kú ọdún ìjẹ́ṣu ìbulẹ̀ eléyìí tí ó wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ tá a wà yìí 15th of August 2026. ọlọ́wọ́ ìjọ àmẹ́tí aṣọ wọn gẹ̀ǹgẹ̀ aláṣẹ̀jábàtà mọ́ wọn tiẹ̀. aichi fatuluṣe wá ní amọ̀ kí kábíyèsí ọba olúlẹ̀kẹ̀ david ogunlade diopokiti second olúbulẹ̀ tìlú ìbulẹ̀ ṣọ̀rọ̀ pé wọ́n kú ọdún o. ó ní kọba ogbo kọba ọrọ̀ àmọ́dún ṣe lọ́la àwọn onílẹ̀.
5: ọmọ olúbulẹ̀ amúnjúmọ́ di ọ̀rọ̀ balẹ̀jọ́ mi ṣọ̀ṣọ̀ ọ̀nà ogunlẹ̀ o. ọmọ àjọgẹ̀dẹ̀ sùn ọjọ́ olúṣù.
4: ya filẹ̀ bẹ́ẹ̀ ìyá yìí high chief saka ahmed ọ̀làyínká di atúlùṣe of ìbulẹ̀ ṣọ̀rọ̀ land òòṣà lólùkéde.
6: ọgọ́ wa o.
7: communications tó mọ̀ náà ara yọ odún ni wọ́n wọn kì í ṣàìmọ̀ olóko tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀ǹpútà láptọ̀pù nílẹ̀ yìí má làágùn jìnà ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀ má fowó tó làágùn kó o tó rí tún ra ní tí ò dá o gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀ǹpútà láptọ̀pù máa bọ̀ ní frank communications kó o wá rojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́ tún gbọ́ o gbogbo kọ̀ǹpútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí ẹ̀dínwó ló bá dé pẹ̀lú ẹ̀bùn kọ̀ǹpútà láptọ̀pù bag digital mouse kọ̀ǹpútà láptọ̀pù stand àti charger frank communications ti kó kọ̀ǹpútà láptọ̀pù wọlé bìbà irú èyí tó bá ń fẹ́ iṣẹ́ ńbẹ lọ́dọ̀ wọn okòwò ńbẹ lórí kọ̀ǹpútà láptọ̀pù wà ra tiẹ̀ kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí kọ̀ǹpútà láptọ̀pù gbẹ̀yìn òbí àti alágbàtọ́ ẹ̀yìn akẹ́kọ̀ọ́ oníṣẹ́ ọwọ́ oníṣòwò òṣìṣẹ́ ìjọba gbogbo yín lẹ nílò kọ̀ǹpútà láptọ̀pù lásìkò yìí ó tún gbọ́ o àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà ó yàwó náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street lẹ́yìn Unity Bank telephone 0906-123-3331 tàbí 0803-353-4200 Frank Communications kọ̀ǹpútà láptọ̀pù tó dáa tó fi ní lọ́kàn balẹ̀ ọ̀dọ́ wọn ló ti rí ra.
6: Káàbọ̀ Màìjíà, ọkùnrin kákáká, ọkùnrin kókókó, ọkùnrin wàwà wowó ẹ̀kú ṣàná.
8: Obìnrin kan ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdẹ̀ wá ń ṣe wípé ó bá a fọ́ òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dó mọ́ kó dá ṣákáṣáká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbósùbà káre. Bẹ́ẹ̀ lókùnrin òun tún gbósùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun ó lè gúnyọdé lẹ́fù yẹn ìṣú ọmọ gùnmọ́tẹ̀. Àsìkò yìí kan ló ṣẹ̀wá yé mi pé lówe-lówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule. Ṣé kìí jẹ́ kó rẹ ọkùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ̀ tí sán tẹ́ran. Àtẹ̀yára tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní sísmẹ̀sì mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn ọkùnrin fi yan Vigoka láàyò. Ayo Herbal Help Limited ló ṣe é pẹ̀lú Natural Herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803-860-6858. Vigoka Ibà.
9: Ikunde
10: 2026.
9: Ikun Progressive Union IPU, the Regent and the Good People of Ikun Akoko, lo fitifetife pe gbogbo eniyan. CB 35th Ikunde 2026 and fundraising of 50 million naira. Ti o waye ni Saturday 15th August 2026 ni Ajagbokun High School Field, Ikun Akoko, nde di agomewa aro. Special guest of honor, Governor Lucky Rimisan Ayedatiwa, Executive Governor Ondo State. Chief Launcher, Chief Alex Ajipe, MD and CEO, Click Connect Networks, Chairman of the Day, Dr. Raphael Arokoyo, MD and CEO, Afraf Progressive Ventures Limited, Co-Launcher, Chief Friday Agolo, Royal Father of the Day, His Royal Majesty, Oba Kayode Afuwajomo, the Olu of Imanluma, Royal Host, Her Royal Majesty, Princess Bolanle Deborah Jacob, Regent of Ikun Akoko, Host Community, Okelosun Quarters, Honorable Tunde Akande, National President, Ikun Akoko, National Progressive Union 2026 Ikun Akoko Day Planning Committee Announcer.
11: Àìná àwa international college ilé ìwé aládàáni ìgbàlódé olójoojúmọ́ àtònílégbèé jẹlé end boarding school níbẹ̀ ni wọ́n ti ń ṣe àwọn ọmọ jiná fọjọ́ ọ̀la tó dára nípasẹ̀ ẹ̀kọ́ tó yè kooro àwọn yàrá ìkẹ́kọ̀ọ́ wọn bùháyà àwọn olùkọ́ wọn tún múnádóko ẹ̀rọ ayára bí àṣà wà fáwọn ọmọ wọn tó fi mọ́ yàrá ìmọ̀ sáyẹ́ǹsì ìyẹn science laboratory àyè ìgbaniwọlé ti wá ń lọ lọ́wọ́ nílé ìwé yìí o sí kíláàsì girama kékeré kíní àti kejì tó fi mọ́ girama àgbà kíní kejì JSS 1-2 and SS 1-2 ẹ̀yin òbí àtàlágbàtọ́ ẹ mú àwọn ọmọ yín wá sí àìná àwa international college tó wà ní kìlómítà 10 Àkúrẹ́ Ọ̀wọ̀ express road àdojúkọ possibility church ìlú àbò Àkúrẹ́ north nípínlẹ̀ Ondo 10,000 naira péré lowó fọ́ọ̀mù ìgbaniwọlé fàlàyé sí ẹ̀pẹ̀ telephone 0905112332 àbíkẹ̀ 0912176-7532 àìná àwa international college wọ́n ṣe ọmọ jìnnà ó pegedé ní Nàìjíríà. O tu dolu bori kari aye.
1: Biadun
0: Kayode
1: Senator tin soju ilao ekun ilaorun Osun Francis Fadaunsi un lo ti balẹ bagẹ si orita pe ileṣe olopa ti ipinle Osun ni Losogbo lati fi oro wa lenu wo lori esun leyi ti won fi kan nipa oro to so to je oro alufansa lasiko igba to nse ipolongo ibo gege bi iroyan o se so Fadaunsi un lo de si orita pe ileṣe olopa ti ìpínlẹ̀ ọ̀sùn lánàá ọjọ́rùú ní aago mẹ́ta ku ìṣẹ́jú márùndínlọ́gbọ̀n ọ̀sán léyìí tí kọmíṣánná ọlọ́pàá tó wà ní orí ààbò lórí ètò ìdìbò àti bí ètò ìdìbò yóò ṣe lọ Samuel Erale àti àwọn oníròyìn ní iléeṣẹ́ amóhùnmáwòrán wa channel tí wọ́n tẹ̀lé bí wọ́n ṣe fìwé pé òun ló tẹ̀lé ìròyìn léyìí tó gbajú òpó ẹ̀rọ kálújára leyi ti won fi fun ra mo ma ran wa re mo amo ma ran wa re sita nibi ti egbe oselu olosusu owo ti won ti se ipolongo ibo nilu ilesha leyi ti senator ohun to si fi esun kan pe o nso oro lile lile le to le dogun le ni ede yoruba to si nso nigba ti won se itumo ede ohun si ede gesi lo so wi pe egbe mi gbogbo awon omo egbe oselu accord te ba ti ri won e wo te ba fe kayoku e lo sinu iwe iroyin punch iwe iroyin daily post atogunlogo iwe iroyin mi to jade loni
10: kayode
1: biodun
10: lori oro senator francis fadansi to so ni egbe oselu pdp ni won ti so pe nkan buruku lo jade lenu re ni o nitori bo le yan yo se ma so gbangba ni gbogbo ibi ti awon eyan ti won peju pese ti pe ki won lo ma pa yan won ni iwa kaburuku gba ni nkan to so na ati pe ki won ma fi owo hehe mu oro na o ki won si di daju pe won tana wade re daada lai se gbe leyin enikeni be gege ni oludije si ipo are ninu egbe oselu adc yen ogbeni peter obi nlo so o ni ewo se re ogbeni francis fadansi ni o ibaro wipe nse ni ko lo

0: nation.
1: Ẹgbẹ́ Olúkáyọ̀ dé
0: àwọn
1: àkúrẹ́
0: bẹ̀rẹ̀ láàgọ́ méjìlá ọ̀sán.
1: Ibi kò ju agbọ́n tí a kù rí rí rí.
0: Ìjíjẹ mímu tí a pàrọ̀ ìdí ara rẹ̀.
1: Ìyá ọmọ rẹ̀ fọyẹ̀ yẹ kì í parẹ́ ìjò gbàgbé nínú ayé ọmọlú ore.
0: Ṣé lágbó ilé ọkọ̀ rẹ̀ ṣàìrò rẹ̀ gọ́rọ́gọ́.
1: Ẹbí rẹ̀ àtijọ́ Ọlọ́run fọ̀ ṣọ́díjọ́ ìjíǹde
0: ẹrẹ́ ni.
2: Mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti su mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkọ lo oko mọ ni o se suke suke da tọwọ rẹ lẹ ni o da ṣe kan sun lọ ni
3: aba ajo ko ti igbone nipa 24/7 aba mixure korojo gbogun bile tawọn okunrin n bere fun gba gbogbo akanse gbogi bile ta gbe kalẹ lọna ti gbalode 24/7 aba mixure ko lọ ti nu rara o kagu ẹyin didun ara riro afọ gẹdẹgẹdẹ ẹjọ ti ọra danu lọgọ lọmọ okunrin abaduro tan tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamission gbogbo ìgbà ìjáwá ìjà òsè always guide me.
4: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì Ọ̀ṣun àti gbogbo àgbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín. Family Arena ló máa rán mi sí gbogbo ènìyàn o àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail ń ta àwọn alọ́sọ́kọ́tọ̀ rèé o lápò ṣòkòtò alákùúrẹ́ olóyè mẹ́kùn fún ọgbẹ́ni tí ń ra alára àtúntà bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbẹ̀ travel bí bọ́ọ̀sì lórí ranran àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun kọ́ fẹ́ ra báàgì àti gbé lọ sí ìlú òyìnbó tàbí àwọn tó fẹ́ ṣe alára àtúntà tí wọ́n fẹ́ ra hóṣèèsì ẹ má bọ̀ ní wìtìwìtì ní Family Arena torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o Family Arena wà ní Oyin Building opposite Weber Bank Adesida Road Àkúrẹ́ tàbí kí ẹ má bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní ìdójúkojú First Bank After Texaco bí ẹ bá ń lọ sí ẹ̀ṣọ́ Làkúrẹ́ fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà aṣọ báàgì aṣọ ọkùnrin bàtà ọkùnrin tó fi máṣọ ọmọdé báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497 Family Arena ilé iṣẹ́ tó bá bí òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ yọnu sí gbogbo ènìyàn.

0: dán.
1: Káyọ̀dé.
0: Ìjọ Sẹ̀lẹ̀ Nùmọ̀ ti bẹ̀rẹ̀ ṣíṣe ìwádìí tó lóòrìn lórí rògbòdìyàn tí wọ́n fà ti ọ̀rọ̀ léyìí tí ó ń lọ lórí ikú gbajúgbajà òṣèré sinimá àgbéléwò Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà látàrí bí ẹ̀sùn tí wọ́n fi kàn bí ó ṣe lọ tàbá àfẹ́sọ́nà rẹ̀ ìní wòlíì ìtùnú ọ̀nàdẹ̀kọ́ léyìí tí wọ́n fi ń sọ nípa ọ̀rọ̀ ikú arábìnrin ọ̀hún.

0: àwòrán tí wọ́n bẹ ní ilẹ̀ òkèrè kí wọ́n máa wò ó nítorí pé nǹkan ti bẹ̀rẹ̀ sí ní kọjá ojú ẹ̀ ó dàbí ẹni pé kì í wá ṣe pé bóyá ìbò lásán ni wọ́n fẹ́ dì bí ìgbà tí wọ́n bá sọ pé wọ́n mọ̀ láti máa ṣọ́ wọn láti máa ṣe kú pa èèyàn ni ọ̀rọ̀ náà ń lórí o fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà kọjá lọ sínú ìwé ìròyìn punch.
1: Bíọ́dún
0: Káyọ̀dé
1: lórí ikú tọ́pẹ́ Ọ̀ṣọ́bà náà ẹni àwọn mọ̀lẹ́bí iná mọ̀ ti ṣe bẹ́ẹ̀ dá ètò ìsìnkú rẹ̀ dúró fún ìgbà kan náà. Àwọn mọ̀lẹ́bí olóògbé tó jẹ́ gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ní tọ́pẹ́ Ọ̀ṣọ́bà iná ti ṣe bẹ́ẹ̀ sún ètò ìsìnkú rẹ̀ síwájú di ìgbà tí wọn ò tí ì kéde o lẹ́yìn ọjọ́ péréte látàrí bí onírúurú ọ̀rọ̀ bí ó ti ń jẹ olórí ikú tí ó pa arábìnrin ọ̀hún léyìí tí wọ́n sọ pé lásìkò ìgbà tó fẹ́ dákẹ́ ipò tí ó wà tó fi jáláìsí. Àwọn mọ̀lẹ́bí òun náà kéde ìgbésẹ̀ iná àtẹ̀jáde tí wọ́n taari síta lásìkò ìgbà tí wọ́n fi sójú òpó ẹ̀rọ kárìjára Instagram olóògbé ọ̀hún ní àná ọjọ́rùú léyìí tí wọ́n fi ń tọ́ka wípé ètò ìsìnkú rẹ̀ tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ forí oko sọ dúró tẹ́lẹ̀ ẹni kò ní wáyé o látàrí àwọn ọ̀rọ̀ kan léyìí tí wọ́n fẹ́ yanjú. Àwọn mọ̀lẹ́bí iná sọ pé ìgbésẹ̀ ọ̀hún ẹni ó wáyé o lẹ́yìn ìgbà tí wọ́n ti tan àbẹ́là tí wọ́n sì ṣe àṣálẹ̀ òṣèré fún arábìnrin náà láti bu ọ̀la fún o pẹ̀lú ìbànújẹ́. Ẹni àwọn mọ̀lẹ́bí tọ́pẹ́ Ọ̀ṣọ́bà náà fi ń sọ gbogbo àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ alájọṣiṣẹ́pọ̀ àti gbogbo àwọn tí ó fẹ́ràn rẹ̀ káàkiri àgbáláyé wípé ètò ìsìnkú rẹ̀ inú ti sún síwájú òde ìgbà kan náà tí wọ́n sì máa ṣàlàyé ìgbà ọ̀hún. Ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn punch daily post vangard àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.

0: Ayọ̀dé.
1: Dẹ́dún.
0: Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gbàkarí ìyẹn Rauf Arẹ́gbẹ́sọlá ló mọ̀ ti pariwo tó pẹ̀lú ẹgbẹ́ òṣèlú rẹ̀ ìyẹn ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ìyẹn ADC wípé ńṣe ni wọ́n gbìyànjú láti lọ fi páńpẹ́ ọba gbé Rauf Arẹ́gbẹ́sọlá kó tó di pé wọ́n máa ṣètò ìdìbò yìí tí yóò wáyé lọ́jọ́ Àbámẹ́ta ọ̀sẹ̀ tí a wà yìí o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ wọ́n ní àwọn ti gbọ́ fìrìfìrì pé tó bá ti kú ọ̀la léè tí wọ́n máa ṣe ètò ìdìbò náà ni wọn yóò wá láti wá fi páńpẹ́ ọba gbé Rauf Arẹ́gbẹ́sọlá o ìdí nìyí tí ẹgbẹ́ òṣèlú ADC ṣe pariwo pé kì í ṣerú Arẹ́gbẹ́sọlá ló yẹ kí wọ́n fi páńpẹ́ ọba gbé nígbà tó jẹ́ pé kò sọ̀rọ̀ àlùfàṣá kò fa wàhálà kò sì sọ pé káwọn èèyàn kan kí wọ́n máa fa jàgídíjàgan wọn ní torí náà kí ni èrèdí rẹ̀ tí wọn yóò lọ fi páńpẹ́ ọba gbé ọgbà bẹ́ẹ̀ ni wọ́n sọ pé látàrí ètò ìdìbò sí ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó máa wáyé ní ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí Godswill Akpabio àti alága tó wà fún ẹgbẹ́ òṣèlú APC tó jẹ́ ti àwọn gómìnà yẹn Hope Uzodinma àti gómìnà ìpínlẹ̀ Edo Monday Okpebholo àti ti Kogi Ahmed Usman ni gbogbo wọn ni wọ́n ti débìbà sí ìlú Ọ̀ṣọ́gbó báyìí o láti lè ṣe àtìlẹ́yìn wọn fún gómìnà fún ẹni gan tó fẹ́ gbé ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọ́n sọ pé gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédàtiwa àti ọmọ ilé ìgbìmọ̀ asojúṣòfin kan èyí tó ń ṣojú ẹkùn ìkẹjà ìyẹn James Faleke gbogbo wọn pátá ni wọn ti péjú pésẹ̀ sí ìlú Ọ̀ṣọ́gbó báyìí láti lè ṣe àtìlẹyìn fún olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà ẹ̀kọjá lọ sínú ìwé ìròyìn Punch.

0: ọmọ àti ẹbí comrade bankole mú ìwà akinyele ẹmú ẹsìkò yìí kéde ètò ìsìnkú àbáwọn ọdún yìí lo ọdún mẹrìnléláàádọrin 74 years náyé ọjọ wednesday august 12 a ṣe àṣálẹ orin ní ebenezer anglican church valentino ondo tóbẹ́dọ̀ ọjọ thursday august 13 a ṣe àìsàn àṣálẹ ọlẹ gbàgbọ́ ní dédé aago mẹ́wọ́n ní nọmba 86 commercial road odòdó udai ọjọ friday august 14 a gbé ara comrade mú ìwà akinyele lọ sí st paul's cathedral odòdó udai ní dédé aago mẹ́gbà òwúrọ̀ fún ìsìnkẹyìn tí ara àbádọ́láwọ kálẹ̀ sùn ayẹyẹ jíjẹ mímu àti ijó ni yọmọ sí àtẹlẹ ní methodist high school odòdó udai odòlá o ọmọ àdájà ọmọ ẹlẹgba ọmọ tó kìnyà ó tó sọkọlẹ ṣùṣù ọmọ gbẹjọgbẹjọ méjọ pa ẹgbẹgbà ọmọ tó kọbọ ya bí ẹrẹ jàná ọmọ dá dìkàrà méjì sí náà dàgbà tẹ ò kó tó ọmọ dìgbà bàbá kan ọmọ mọwọ rẹ má pé kété ọmọ àti ẹbí àwọn yẹn ṣe kéde.
1: Gbogbo àjọ onígbàgbọ́ pátá ní ìlú Àkúrẹ́ àtàgbègbè rẹ̀ àsìkò tún ti tó láti gba àdúrà papọ̀ fún ìtẹ̀síwájú àti àlàáfíà ilẹ̀ Àkúrẹ́.
2: Ẹ ara òkè tí ọmọ Àkúrẹ́ mo kí o ibikíbi kí n bá. Àdúrà ọlọ́dọọdún kà á ṣe lẹ́jọ́ 16 oṣù kẹjọ.

0: ṣe àkọlù sí wọn nígbà tó débẹ̀ kódà kì í ṣe òun nìkan ló ṣe àkọlù sí wọn ní àwọn èèyàn tí ń lọ sí ọgọọrọ ni wọn ṣe bẹẹ ni wọn tún ṣe àkíyèsí ni wọn ṣe àkọlù sí o bákan náà ni wọn sọ pé ọpọlọpọ ọkọ èyí tí wọn bá ń bẹẹ ni wọn ṣe bẹẹ ni wọn bàjẹ ṣùgbọn ṣá o àjọ ọlọpàá ìpínlẹ náà kò tí ì fìdí rẹ múlẹ wípé lóòótọ ni ìṣẹlẹ ń ṣẹlẹ ẹkúnrẹrẹ ìròyìn náà kọjá lọ sínú ìwé ìròyìn daily post Ayọ̀dé.
1: Ìkan lára àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe ti Gateway ICT ṣàpàdé nípínlẹ̀ Ogun ló mọ̀ ti ṣàlàyé ohun tójú rẹ̀ rí lákàtà àwọn ajínigbé lẹ́yìn tó sọ pé àwọn ajínigbé ọ̀nà gbẹ̀mí arákùnrin kan nínú egangi tí wọ́n kó wọn sí tí wọ́n sì fi òkú rẹ̀ hàn wọ́n báyìí lẹ́yìn tán fi ní lẹ́fù kọ̀ọ̀kan mọ́ wọn wípé gbogbo wọn pátá ni wọ́n fi sí ipò tí arákùnrin yìí wà táwọn mọ̀lẹ́bí wọn bá kọ̀ láti wá gbà wọ́n lẹ̀ láti san àwọn owó tí wọ́n ní kí wọ́n san akẹ́kọ̀ọ́ náà lẹ́yìn tí wọn ò fi orúkọ rẹ̀ síta òun ló mọ̀ ṣàlàyé ohun tójú rẹ̀ rí ní Korojùgbù náà nínú fúnra amóhùnmáwòrán wa lẹ́yìn tí wọ́n fi síta látàrí bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ tí wọ́n dóòlà wọn lásìkò ìgbà tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ogun tí wọ́n lọ dóòlà wọn akẹ́kọ̀ọ́ ọ̀hún lákàtà àwọn ajínigbé náà ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ìrìn tó tọ́ ní lọ́wọ́ ni wípé ọgbọ́njọ́ oṣù kejì ọdún tí a wà yìí ni wọ́n ki àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún mọ́lẹ̀ nígbà tí ọjọ́ 29 oṣù keje ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kó wọn ṣùgbọ́n ọgbọ́njọ́ ni wọ́n ṣẹ̀ tó gbọ́ wípé wọ́n ti rù wọ́n lọ sí oríkò tí ẹnikẹ́ni ò mọ̀ nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tó wà ní ilégbé àwọn akẹ́kọ̀ọ́ tí ó wà lẹ́yìn odi ilé ẹ̀kọ́ náà ní agbègbè Ìpara nípínlẹ̀ Ogun òun ṣàlàyé bí wọ́n ṣe jí wọn gbé ó wá kan kẹ̀kẹ́ wípé kí ni ìwé ìròyìn Punch Daily Post Vangard Nigerian Tribune àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí ẹnikẹ́ ramú
0: Káyọ̀dé
1: Bíọ́dún
0: Ogimi kan nínú ẹgbẹ́ òṣèlú ADC yẹn Délé Mohammadu Lomo ti sọ pé ṣé ẹ rí ètò ìdìbò èyí tí ó mọ wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn ní ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tí a wà sí ipò gómìnà ní ìpínlẹ̀ náà ìní ó jẹ́ pé gómìnà ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Adémọ́lá Adélékè ń lòún máa ṣe àtìlẹ́yìn fún o oníṣẹ́ rí ètò ìdìbò sí ipò gómìnà èyí tó máa wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀hún ó ní kì í ṣe láàrin ẹni gan tí ó fẹ́ gbé àpótí náà ni ètò ìdìbò náà ti fẹ́ wáyé o kì í sì ṣe láàrin ẹni gan tí láàrin ẹgbẹ́ òṣèlú APC ó ní ṣùgbọ́n ètò ìdìbò ọ̀hún láàrin Adémọ́lá Adélékè àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu gan ni ètò ìdìbò náà ti fẹ́ wáyé o ní nítorí pé gbogbo ọ̀nà báyìí ni òun fi lè sọ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń gan fúnra ara ẹ̀ ló fà á láti pé kí Adélékè kó lè pàdánù ipò náà ó ní ṣùgbọ́n òun gẹ́gẹ́ bí ẹnìkan o òun ṣe àtìlẹ́yìn fún Adélékè nítorí òun ní ìgbàgbọ́ wípé tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n bá lè parapọ̀ ṣọ̀kan ó di dandan kó jẹ́ pé wọn yóò lè rọ́wọ́ mú nínú ètò ìdìbò sípò ààrẹ èyí tí yóò wáyé lọ́dún 2027 nítorí ìdí èyí ó lóun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ nínú ẹgbẹ́ òṣèlú APC ó ní gbogbo wọn sì mọ̀ pé tí ó bá jẹ́ pé bóyá kí wọ́n ṣe ètò ìdìbò náà ní ìrọwọ́ ìrọsẹ̀ ni láìsí gbọ́nmi sí omi òtó ó ní kò sẹ́nikẹ́ni nínú wọn tó lè jáwé olúborí mọ́ gómìnà Adémọ́lá Adélékè lọ́wọ́ o ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á.
1: Ilé-ẹjọ́ májísrèétì àgbà kan ní Minna òun ló ti rán arákùnrin ẹni ọdún 25 Bala Aliyu ní ẹ̀wọ̀n ọdún 13 pẹ̀lú iṣẹ́ àṣekára bẹ́ẹ̀ ló tún pa aláṣẹ wípé kí wọ́n na arákùnrin ọ̀hún dọ̀bálẹ̀ gbalaja kan sì fún ní ẹgba tí kò dín ní ogún lórí ẹ̀sùn fífi ìbálòpọ̀ ṣe ṣùtá àti tipátipá tí ó fi ìbálòpọ̀ tí ó fi ṣe ìjàm̀bá fún ọmọbìnrin léjìléjì ọmọ ọdún 10 ní agbègbè Bóso ní Minna ní ìpínlẹ̀ Niger nígbàtí májísrèétì àgbà ti ilé ẹjọ́ ọ̀hún Samira Jibril Wambai èyí tó wà lórí ilé ẹjọ́ kẹsàn-án ni ó pa aláṣẹ pé Aliyu ọ̀hún ni kó tún san 1,290,000 náírà fún owó gbàmábínú fún ọmọbìnrin tí ó ṣe bẹ́ẹ̀ tí ó fipá bá lù ọ̀hún nígbà tí ó ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe rán lẹ́wọ̀n náà ni ó wáyé ní ààfin ẹni tí ó jẹ́ olórí ẹkùn Bóso ọ̀hún Mala Muhasu Adamulaka níbi tí Aliyu tí wọ́n ti dá àdọ̀bálẹ̀ lójú gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ àti àwọn aráàlú tí wọ́n jọ péjọ níbi tí wọ́n ti fún un ní ipa tiẹ̀ ọ̀hún ẹjọ́ náà ni wọ́n sọ wípé àjọ tí ń dáàbòbò màjèṣe ní ìpínlẹ̀ Niger ẹni eléyìí tí ẹni tí ó jẹ́ adarí àgbà àjọ ọ̀hún Umul Katume Muhammed tó ṣáájú wọn òun ló pe ẹjọ́ náà lórí ìwà kòtọ́ léyìí.

0: ṣaade kù sí ọkàn mi.
1: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dà bíi titun.
0: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, ó ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
0: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Wọ́n tún bẹ̀rẹ̀, mo lè ṣe aláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yín kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.

0: àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́, àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí, àti ní university ní country mẹ́rin ní Europe, àdẹ̀tí ní university ní country mẹ́rin ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe, a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree, àdẹ̀ ní master's degree. Fún anybody tí ó bá fẹ́ ṣe owó tí wọ́n fi ń ṣe kiní kò gún para torí ìpele ní ìpele ní owó wọn wọn kì í san ní ẹ̀ẹ̀kan torí wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe rí so wọn ò fi ní anybody lára nípele nípele bí ó bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú ní admission process yẹn ìwọ fúnra rẹ wà máa rí gbogbo ẹ̀ nínú méèlì ẹ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ iléèwé Cedars Educational Consult Ọlọ́run ti ràn wá lọ́wọ́ dé ibi a lè ṣe ju country mẹ́rin lọ àwọn ò kì í ṣe oníjìbìtì àti no. Ìtẹ̀síwájú àwọn ọmọ wa òun ló jẹ wá lógún nítorí ẹ̀ la ṣe tún gbìyànjú láti tẹ̀síwájú nǹkan tí iléèwé wa lè ṣe láti ran àwọn ọmọ lọ́wọ́ ní àsìkò yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run dẹ̀ ti ràn wá lọ́wọ́ láti lè rí ilé ìwé mẹ́rin ní country mẹ́rin ní Europe country mẹ́rin ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Àwọn tó bá fẹ́ kópa kí ni ìgbésẹ̀ tí wọ́n máa gbé báyìí báyìí.
0: Ìgbésẹ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé náà ni pé wọ́n wá sí iléèwé wa ní Cedars Educational Consult ibẹ̀ láti máa ṣàlàyé fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ìpele torí ìpele mẹ́ta ni ètò yìí ni ìpele ẹ̀ já sí so one step after another bó ṣe wà nìyẹn títí tí Ọlọ́run ṣe máa ràn wá lọ́wọ́ tí wọ́n á fi rìlíìsì ìwé tẹni yẹn fi máa lọ sí ìlú ibi tí wọ́n bá ta bá ṣe admission ẹ̀ sí or ìlú ibi tó bá fẹ́ nínú àwọn country mẹ́rẹ̀ẹ̀rin ní Europe tàbí ní UK yìí.
1: Àwọn ojú òpó ni wọ́n lè lò láti máa bá yín sọ̀rọ̀ béèrè béèrè tàbí kejì.
0: Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa òun ni 08033312794 lẹ́ẹ̀kan sí 08033312794.
1: Ìmọ̀ràn yín ní ṣókí fún àwọn òbí àtàlágbàtọ́.
0: Ìmọ̀ràn mi fún àwọn òbí ní àkókò yìí ni pé ohun gbogbo ni àkókò wà fún àǹfààní tá a rí gbà ní ọwọ́ àwọn yunifásitì tí a rí ní òkè òkun yẹn jẹ́ ká lo àǹfààní yìí àwa tá a bá dẹ̀ tí ní agbára láti lè lọ àwọn ètò tó wà ńlẹ̀ tá à ń ṣe sí ìpele kejì ní yunifásitì fún ọmọ tó bá ní ìfẹ́ láti lọ gbogbo ẹ̀ ló wà ẹ jẹ́ ká make use of this opportunity tó wà ńlẹ̀ yìí láti lè tètè lo torí àtúmọ̀ nǹkan tó tún máa ṣẹlẹ̀ ní àwọn ọdún tó ń bọ̀ níwájú.
1: Tó wọ́n ní kì í dùn kó pọ̀ sókí báyìí lọ bí oge títí ìgbà míì mú kí yín ire o.
2: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá yìí ṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní gbọ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkànlá ti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn ara ilé.
3: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ nítorí pé òun yóò fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí sólà ìnvátà kankan àtúntà ní CDCare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alakoko nbe ko si ele kankan lori re elekeji ni pe iye ti won ta loja la tun wa ta fun yin eleketa ni pe e ti wa lanfani lati ma san die die elekerin to je papa nbari ni pe e ni ti san wo tan te fi ma gbe lo anfani ti a fun awon eyan ni wi pe won le ra nkan ka de ma san wo die die lati osu meji titi de osu meji la to ba je pe ose ose na fe ma san wo ni won lanfani ose merin titi de ose meji din la adota 48 weeks ni tan ba tin de ilaji osu tabi ose ti won ba mu ti di ki o mo pale gbogbo nkan ta ba ti la won fe ra yi won mo gbe wa si ile won tabi office won ko si tumo si pe won ra nkan eyo kan lowo won o lanfani ati ti ra nkan mi o rara o ti wa mo ra mattress lowo mo wa o pe okay mo fe ra gas cooker ele mu ati be be lo tede mo sanwo die die lai ni ele kankan ninu nkan si di ki e wa fun ni kan to so pe se won ta moto be ni se wa ri toni moto de ohun e a ni e lori app nitori wi pe a fa won yan lafa ni pe e lo wa ru moto to wu yin ke wa so fa wa kawo wa lo ba yin sanwo re jori ani e to ba ra moto wa fun alanfani ki won lo odun meta lati sanwo e to je 36 months so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu sidike o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba tin se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun bo ngba 70,000 so ki ma le ra washing machine 200,000 nigba ti mo ti mo yi pe amu osu mewa ni madara mo san die die mo le mo san 20,000 ni osu osu ti madara ti mo osu mewa ti mo ti de osu marun si de ke o de pa le washing machine wo gbe wa fun ma tun mo san o se ben ti ma san fun wi pe mo san o die die ni so to ba de je pe oso ose le mi fe mo san o ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro mi leun lati ose merin titi de ose di meji la daughter that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta ke ni si de ke mo pe eni oni bi ti o ti jade a gbe oja re fun yo de tun mo san wo lo nkan ti si di ke wa fun ni ko wa so yi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon yen wa ti o ti mo ki yin ka bo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se n wole bo se n jade anfani tu wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
2: office nigba to je pe ni epe kan kaakiri
4: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi pharmacy oluwa to yi quarters akure ele pe 0707-454-2995
2: oro le ti gbogbo re yan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro pe bo le se se bawo ni kini awon se bossi ona na re e tele won CDK o di gba kan na e seun
4: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi pharmacy oluwa to yi quarters akure ele pe 0707-454-2995
5: CDK there for you
6: won tun bere won le salai mo panile rin lakoko apejopo itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
7: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
6: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
7: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko ma ni gbagbe
8: Auntie, you dey enjoy yo. Only you. Peppered rice, amala, unkwabi, masa, cake, plus including ice cream. Hey, you get Jesse fees, so?
9: Jesse fees? Hey, I dey always hold my Jesse fees as I dey come out for house, so.
8: Correct. Jesse fees. Now the new natural kankwe bubble powder for one-time relief when chest dey burn you or food no gree waka well for belle. Just add Jesse fees inside one cup of water, mix some, drink some. Now carry go be that. Jesse fees. Coolele mind as you dey hustle dey go. Jesse fees now from the house of Jesteed. If body not trang after 3 days, make you see a doctor. Now Rambagzi Nigeria Limited will be some pharma company they market Jesse fees.
10: Sade ku si okan mi
11: o bi yara igbalejo mi ati yara idana mi se mo ti mo de abi titun
10: mami
11: sugbon duro na o se fi hypo nu ile ati tabili pelu awon bi ta tin dana yin
10: hypo ke
11: beni awon kokoro ifojuri ki igba lero tori na lawa na se gbodo ma pe si abo lojojumo pelu hypo
12: ma gba fa awon kokoro ifojuri da bobo ile re pelu hypo
13: hypo mo hypo
5: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, aró yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

ilé iṣẹ́ ètò àyíká àti àjọ tèmi láti bọ́ sí ìgboro ní gbogbo yẹn fún bí oṣù méjìlá fi ń rìn káàkiri ìgboro a sì ń sọ fáwọn èèyàn wípé tẹ́ ẹ bá ti ríbi tí ó ní pé ẹnìkan ti.

0: vitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved. Afravoid is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Jẹ́ ṣé fly o lè báyàn tí ó ń gbé ní ẹ̀gbẹ́ omi ni?
1: O lè báyàn náà tó ń gbé lẹ̀gbẹ́ omi, but ní ọ̀rọ̀ tómi ẹ̀, mo ní èèyàn náà tó ti ṣe bí skin infection yẹn tó bá ti wẹ̀ nú omi yẹn. So chances wà pé within the time tẹ́yìn ẹ̀ wà nú omi yẹn, tẹ́yìn náà bá wẹ̀ ń bẹ̀, o tún lè kó ran ẹni bẹ́ẹ̀ náà.
0: Ṣé vaccine wà tí wọ́n lè lo ẹ̀jẹ̀
1: ìṣẹ́? No, kò sí vaccine for now, no vaccine. But there are some medications that can be used to stop the progression of the condition.
2: Da ẹ ṣeun Mr. Johnson 08162519991 ẹ jẹ́ ká gba ìpè kan tàbí méjì sí kan tó dẹ̀ wípé àkàsẹ̀ ńlẹ̀ ní òwúrọ̀ tó ní 08162519991. Hello, ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀,
2: orúkọ yín àti ibi tẹ̀ tí ń pè wá.
3: Ọ̀rọ̀ Adémọ́lá.
2: Kí ni ìbéèrè yín?
3: Mà ń ṣe ẹgbẹ́ ìdílé náà lè rí sọ́ọ̀ sí ká sọ pé kátàlá ṣáájú. Ṣé lè rí sọ́ọ̀sì?

0: tí wọn fẹ tí ojú àwọn èèyàn náà ẹ jẹ ká gba ìpè kan sí ká máa fi ìyẹn ṣe lọ lórí ètò ẹlò ẹ káàárọ o
1: ẹ káàárọ
0: orúkọ yín àti bìtẹ tí ń pè wá.
1: Mr. Adeleye láti kàrẹ́ àkókò.
0: Kí ni ìbéèrè yín Mr. Adeleye.
1: Náà mo tẹ́ ń sọ yẹn. Èmi rò pé láyé àtijọ́ kó làgbo tí àwọn bàbá wa ń lò ní.
0: Ọ̀dà ẹ gbọ́ dókítà ṣó ní àgbo tí a lè lò sí iná rẹ.
2: Nǹkan náà tí èmi bẹ́ẹ̀ ṣe sọ náà èmi náà rò pé oníkan náà tí wọ́n ń lò nígbà bí àgbo bọ̀tà àmọ̀ báyìí ó ń ṣiṣẹ́ àbí kò ṣiṣẹ́. Ìyẹn so not until scientifically proof ká tó mọ̀ báyé àwọn àgbo wọ̀nyẹn really ṣiṣẹ́. So àdàwà mọ̀ báyé àwọn àgbo wọ̀nyẹn dẹ̀ yìí wà into use by àbí oníyàn tẹ̀ pé condition yẹn tí mi ò tí ìpàdé náà tó ní condition tó fi sọ pé àgbo ló fi
0: lọ tó fi wò sàn ó dà sọ àlè sọ wípé bóyá totally a lè lo àgbo láti ṣe ìwòsàn iná rẹ.
2: Bẹ́ẹ̀ a lè sọ bẹ́ẹ̀
0: a lè sọ pé
2: scientifically proof a mọ̀ pé ẹgbẹ́ àwọn bàbá wa ń lo àgbo before the innovations of scientific
0: medicine. Bọ̀ ní time tá a wà yìí.
2: Bẹ́ẹ̀ it's advisable to seek a medical expert in every condition. Bẹ́ẹ̀
0: ó dá ẹ jẹ́ ká máa fi ìyẹn ṣe lọ lórí ètò nítorí àkókò wa ti lọ pé pàtàkì lọ́wọ́ Dr. Jude àti ilé ìwòsàn St. Michael's tí wọ́n tún ti wá lónìí láti tó jẹ́ ká mọ̀ nípa ètò ìlera ara wa lónìí a dẹ̀ sọ̀rọ̀ nípa onco psychiasis tí a pè ní iná ọrùn ní èdè Yorùbá mo dẹ̀ lérò wípé gbogbo wa náà ni a ti mú èèyàn kan tàbí méjì nínú gbogbo nǹkan tí a ti sọ lónìí nǹkan tó lè fà á ibi tí ó ti ń ṣẹlẹ̀ ní pàtó sọ wípé kò lè ṣẹlẹ̀ náà ní gbòòrò ṣùgbọ́n ibi tí ó ṣe tó ti ṣẹlẹ̀ ní pàtó àti àwọn nǹkan tí a lè ṣe sí nígbà tí ó bá ṣẹlẹ̀ tí a bá wá ní ìbéèrè tí a bá fẹ́ pèrè Dr. Jude ẹ jẹ́ kí a fún àwọn èèyàn ní nọ́mbà yín tí wọ́n ṣì ní àwọn tó bá fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà tàbí wọ́n ní ìbéèrè kan tí wọ́n fẹ́ ẹ jẹ́ àpè náà láti jẹ́ kí pẹ̀lú another topic tí a ó ti máa sọ̀rọ̀ nípa rẹ̀. Thank you so much for joining us on the show this morning. Orúkọ tèmi òyípadà olúwa nífẹ̀ẹ́mi adébáyọ̀ náà ni títí tí a ó fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó dìgbà kan náà.
3: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán aré kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà àlùbọ́sà adò chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀ yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Dem say monkey smart na because three near. But now monkey will jump past the eye, the quick see.
6: Don't call me auntie.
5: This Big Brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
7: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, no. All the gas goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
8: This is Adaba FM. Stay riveted.

0: Ilé iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Elepe 0707-484-3351.
1: Tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú fíwí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fiwí àtẹ̀gùn ṣèwòsàn.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
3: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́. Àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́ náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07-064-60-64-19. 07-064-60-64-19.
2: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
3: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-064-60-64-19. 07-064-60-64-19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dá gbé. Ẹlòmíì ò lè dá rìn afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade ko mo se ma fa jade elomi ati soro re isoro ni agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 Tudu Yemi Lane opposite Oyemekun Grammar School nilu Akure ero bani soro mi re oh sabu sixty four sixty sixty four nineteen elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu Akure to je pe a ri anfani re je nindu Akure ati agbegbe re ngba teyan ba ti gbianju so tun to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni wa ni o le ja anfani egbogi mo kuro yi o ri pe lagun olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa ni o dupe fa olohun ni o dupe ta lomi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to olohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni lu Akure ero ba ni soro mi re sixty four sixty sixty four nineteen
2: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
3: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gopo gbogbo ara ni won Balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le o bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wahale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi sixty four nineteen 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si n tosi mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti wona ba wa si odo mi ka wa janfa ni ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni ale ririn ogoji isaju ale rin ogota aseju ale rin lataro titi dale ta ti ni isoro kankan ninu se ara wa be la ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fini kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara ka to fe bere lowo

0: awolu solu dero pese.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba, 88.9 FM, ó ti gbà pò kíní. Ó ṣíwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
3: Tẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
4: Oo, bẹ́ẹ̀ là á bí ni, ìṣòro isára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, tí isára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò òun sùn dédé. Oo, ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
5: Àgbọ̀n yìí ṣe ló ṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
6: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bẹ̀rẹ̀ kankan.

0: gẹ́gẹ́rẹ́ ẹsẹ̀ mọ̀ pé lórí ètò yìí.
1: Kọ́ni ká pàlẹ́ ògbó o, kọ́ni ká pẹ̀lú.
0: Lábala lábala náà ni.
1: Ẹ̀dá ò bá tẹmọ
0: ni. Abala àkọ́kọ́ yẹn, òun gangan náà la máa kọ́kọ́ mú wá. Abala ẹ bá wa dá sí ni. Ibẹ̀ lẹ ti máa láǹfààní àti dá sí kókó ọ̀rọ̀ tá a bá mú wá lọ́sàn-án òní. Abala lẹ́ẹ̀kejì ni abala àyàn. Àyàn ó tún máa ṣe kí ni ó máa ju kọ̀ǹgọ́ bọ̀lù. Ẹ máa sọ ohun tí àyàn mi tó fi ìlú yìí. Lẹ bá tó gbẹ̀bùn tẹ́ ẹ bá ti gbà. Kò jù bẹ́ẹ̀ lọ. Láti iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 ọba mixture náà ni. Àgbà ló tọrọ ó lọ. Ọba òun náà ló téyín erín fún.

0: sabara mecho o mi pa nbele o na na fi se ko lo tinu eje se bayi ka wa bo se abala koko yen ise abala e ba wa dasi nta mu wa o n pada ba mu o ti de e ku kale na
1: gba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kan sun lo ni
2: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure koranjo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tin nu rara o ka gu eyin didun ara riro afo gede gede do ti ara danu logo lo mo okunrin aba duro ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdac fonte dugba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamisho gbugbu iga ijawa ija osi always guide
0: ni ijawa ija osi always guide ni gbogbo eyin te fe gba je alagbata te fe je alagbata fun ile ise to nse gbogi 24/7 aba mixture e ma pe number yen 091 60 62 62 53 eni to pe si abi 091 60 62 62 53 ẹjọ́ sọ̀rọ̀ papọ̀ báyìí náà fẹ́ mọ gbé 24/7 bá mi jọ ẹ fẹ́ mọ ta ládùúgbò yín yẹn àbẹ́yìn fẹ́ jẹ́ alágbàtà kan gbòógì ẹ máa pe nọ́mbà yẹn ó sì máa dọ́dọ̀ yín kò sí wàhálà ọyá kí ni tá a máa bára wa sọ ẹ máa bá wa dá sí lọ́sàn-án tòní ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ ẹ bá ń farabalẹ̀ gbọ́ dáadáa ó ṣẹlẹ̀ láàrin awakọ̀ kan àti àwọn òṣìṣẹ́ elétò ààbò kan mo lè má dárúkọ àwọn òṣìṣẹ́ elétò ààbò ṣùgbọ́n òṣìṣẹ́ elétò ààbò ni wọ́n wọ́n dá awakọ̀ yìí wọ́n dá dúró lójú ọ̀nà wọ́n ṣe dá dúró wọ́n ní wò ó ó ti lùfín ìwé ìrẹ́dà o ló bẹ́ẹ̀ tì o ṣe léyìí wọ́n bá ka òfin wọ́n kà á fún ìkan lára àwọn ìṣẹ́lẹ́tọ́ ààbò yìí lọ́ba bọ́nu mọ́tò ẹ̀ ó ní ọyá ọ́fíìsì yá ọbẹ̀wọ̀n wọ́n ní sẹ́ àló ti lùfín ìjọba ìjọba ni ọ̀dà ọ̀lọ́ sanwó ni o owó lọ gbọ́dọ̀ san á gbowó lọ́wọ́ ẹni iye tọ́wọ́ rẹ sì jẹ́rìí wọ́n ní ọgbọ́dọ̀ san 30,000 lọ́sàn ọbẹ̀ wọ́n ẹ jọ̀ọ́ owó tó kù lọ́wọ́ mi mo fẹ́ lọ fi wọ ra epo tí wọ́n gbé lóbi tí mò ń lọ ni wọn ò sáà gbọ́ ọ dáa ọ sáà kó owó tó wà lọ́wọ́ ẹ̀ ọ sanwó òtanràn ọba gbé mọ́tò ẹ̀ ó di ráì ọ bẹ̀rẹ̀ sí rìnrìn àjò ẹ̀ lọ ó ti kọjá àlàjì ọkàn rí tí fóònù kan dún ganananananananan nínú mọ́tò ẹ̀ tá ni fóònù eléyìí ìgbà tí ó gbé fóònù àṣé ìgbà tí ọ̀kan lára àwọn ìṣẹ́lẹ́tò ààbò ọ̀hún tó ti wọnú mọ́tò rẹ̀ ó ti fi fóònù ọwọ́ ẹ̀ ó ti gbàgbé ẹ̀ lẹ̀ ó gbàgbé fóònù lẹ̀ nínú mọ́tò ẹ̀ nọ́bà pé lọ́ba gbé pé ẹ dákun ta ló ní fóònù yìí ó ní ẹjọ́ àwa tá a mú lẹ́ẹ̀kan ni àwọn òṣìṣẹ́ elétò ààbò tá a mú yìí ni alágbàgbé fóònù nínú mọ́tò yín ẹ dákun ẹ bá a mú padà lọ̀rọ̀ bá di nǹkan ó ní kí lẹ sọ ẹ gbọ́ tó bá jẹ́ yìí ní kí lẹ fẹ́ ṣe báyìí ọ̀rọ̀ rẹ o 08162519991 gẹgẹ bi omo orile de Nigeria riri na. Hello,
3: Eka san
0: sa.
3: Pero ni joda.
0: Yes sir.
3: Ana Olorun ko ni sin sile.
0: Ami.
3: Oruko mi ni Woli David Solomon. Emi nbe lati lo oka koko.
0: Ija o si Woli.
3: Always God. O
0: duro de baba mi. Oya oro ri e da si.
3: To ba je pe mi ni.
0: Eh.
3: Bibeli ni ka ma se fi buburu gbesa buburu. Emi a fun won. O ti ma je ko mo ri pe ada en loro fagbara ko ni. Akoda oro. O de gabi adagbe
0: otan
3: bo ma je ko mo bi pe mo a fun won pe won se ko mo pe mo je oluto ni pe o cha ma fagbara gba o le sen fun won
0: oda e seun
3: lo ka de ma je won
0: e seun o ti be debi ton lo ko to di pori phone o iwa de o iPhone ni phone o wa da si ke lo we phone iPhone to si gara lo ba tan Eja to wa lo mi 08162519991

0: tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ògbónáná tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Bẹ̀m̀bẹ̀ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ̀ròyìn ní kànì Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlárámọ̀kí ń lọ wà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Bẹ̀m̀bẹ̀ròyìn ó ní ẹyẹ ká ṣe o. Ẹyẹ ká ṣe o, ìka yókò ní kàbọ̀ bá yá. Ẹyẹ ká ṣe, ìka yókò ní kàbọ̀ bá yá. Ẹyẹ ká ṣe. Bẹ̀m̀bẹ̀ròyìn ó ní ká yókò ní ká rere yóò bẹ ni rere. Bẹ̀m̀bẹ̀ròyìn ó ní tó o bá ṣeré ó di dandan ó kẹsàn-án rè ni. Ẹ̀dá tó bá ṣe kàlàyé yóò kẹsàn-án ká rẹ̀. Bẹ̀m̀bẹ̀ròyìn ó lò ó ṣe wá gbélé ayé kó o ṣe rere torí péré ló pẹ́ ìkà ò pé. Bẹ̀m̀bẹ̀ròyìn ọ̀ọ́lẹ̀ ni ọ̀nà kankan ṣoṣo sọ́mọ nìkejì kọ́ ọmọ rántí pé mẹ́sàn-án tó kù òun náà ló kúkú ní. Bẹ̀m̀bẹ̀ròyìn ó ní fún díẹ̀ yìí gbélé ayé kó o ṣe rere. Ògbónáná tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ́ tẹ̀mí jẹ́ o. Èmi ò ní bó kọ bàbá tèmi jẹ́, ìwọ náà má bàjẹ́. Ògbónáná tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀, àwọn kókó ìròyìn ọ̀hún ká máa mú wá lọ́kọ̀ kejèèjì. Ògbónáná tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rí ọyẹ ẹgbọ́n. Ògbónáná tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ọwọ́ bá ayédèrú ọmọ ogun àtàwọn bíi 17 míìn lórí ìwọ̀ ọ̀daràn ní ìpínlẹ̀ Rivers. Ògbónáná tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rí ọyẹ ẹgbọ́n. Ọkùnrin òṣìṣẹ́ elétò ààbò kan lọ́wọ́ ti bà tí wọ́n mọ̀ ti rí báyìí. Ìṣe ni ó jùgbájú ó jù sí pásítọ̀ kan. Ọgbà bẹ́ẹ̀ ló tún fi mọ́mú gàrí ó kó sí lọ́wọ́. Ìbọlẹ̀ eléyìí ti ṣẹlẹ̀ ìlú wo ló ti ṣe orílẹ̀-èdè wo ni? Ẹ kúkú gbọ́ lọ́sàn-án tòní. Ògbónáná tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ọ̀yá ó di ìpínlẹ̀ Benue. Iléeṣẹ́ ọlọ́pàá ó ti rí ọmọ tuntun jòjòlò ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí. Èyí tí wọ́n lọ sọnù ọ̀dọ́sàdédéra báfó. Nílé ìwòsàn ọwọ́ ti ba afurasí eléyìí tọ́jẹ́ pojì gbé. Ògbónáná tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Àwọn ọlọ́pàá wọn ti mú àwọn èèyàn mẹ́rin kan tí wọ́n ń gbìyànjú láti ṣekú pa ọkùnrin kan ìjalẹ̀ o ni wọ́n ń jà sí. Ìpínlẹ̀ Boni ẹ kúkú gbọ́. Ògbónáná tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ọmọ kan lọ́wọ́ ti bà lórí pé ó mú ọ̀bẹ. Ọlọ fi ja àwọn ọmọ kan ọlọ jà wọ́n lólè nípínlẹ̀ Adamawa. Ògbónáná tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rí ọyẹ́ tó gbọ́. Láti ìpínlẹ̀ Kwara àwọn ọlọ́pàá wọn fi kélé òfin gbé afurasí ajínigbé kan níbi tí wọ́n ní ó ti gbìyànjú láti fẹ́ ra ìbọn AK-47 èyí tún lágbára. Ògbónáná tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ọ̀yá mo tún kó ń bẹ̀ ibo ni kí n tún lọ. Ògbónáná tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Àìpínlẹ̀ Kwara tún leléyìí. Ajínigbé kan lọ́wọ́ ti bà. Ibi ó ti fẹ́ gba owó ìtanràn eléyìí lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé. Ibẹ̀ náà ti rí mú. Ìpínlẹ̀ Kwara òun leléyìí náà ti ṣẹlẹ̀. Ògbónáná tutu lẹ́yìn bẹ̀m̀bẹ̀ròyìn. Ọ̀yá nípínlẹ̀ Kogi ẹnìkan tí wọ́n jí gbé ọmọ sọ̀rọ̀. Ó láwọn ajínigbé wọ́n nà wọ́n bíi kúkú bíi yíyẹ lórí pé wọ́n mú àdínkù dé bá iye tí wọ́n ní àwọn fẹ́ gbà. ogbona nu otutu leyin bembe royin oya ko ma lo ewon odun metala e tun fun ni egba to tobi ogun niye ile ejo na lo dajo be lori pe omo kan okunrin kan yin se ni won ni o ba o se omo keke kan o se basabasa ogbona nu otutu leyin bembe royin eyi atawon kokoro yin mi legbo losan tuni oye mu kale towo to ma ta iku bale oro eje atun joje gbadun e ogbona nu otutu leyin bembe royin
1: eyin eyan mi nipinle Ondo Ekiti Osun ati gugu agbegbe re patapata orire lo wole yi ayo abara tintin Family Arena lo ma ramisi gbogbo eniyan o ati paapa ogbere tin ta bag ra bata to nta aso awon tin ta o se ese atawon tin ta rite in ta wa lo sokoto re o lapo sokoto wa lakure oloye mekun fun ogbere tin ra rara tuta bata aso bag obirin bag okunrin bag agbe travel bi box lori ranran ateni to gbere to fe lo soke okun ko fe ra bag ati gbe lo si loyibo tabi awon to fe se rara tuta ti won fe ra o se e ma bo ni witi witi ni Family Arena tori lowo lowo yi discount tin be lori gbogbo oja te bara lodo wa o Family Arena wa ni opposite Weber Bank, Adeshida Road, Akure, Tabiki Mabodi Shop, to many do you first bank after Texaco? Be a ban lossy so lakure, when many fair abata, I shall baggy, I shall cone batokone, to mash on my debat on my debaggy, but the baggy, we didn't lose you, and you baggy, be also day, and my poor, so the number G 08037453497. Family Arena, Illicit of a book, Jonusi, Tossin Sheben, Jonusi will win.
0: Oye kaabo pada lati oke lohun ogbona nu otutu leyin bembe royin iroyin eleti won kokari oye egbon lati ipinle benu eni obi kan ti o di babi nosi lomo lo ji omo tutu jojulo eleyi ti won ese bi lakata ye ni ile ise eto ilera kan oma tutu jojulo kan eleyi to je okunrin ti won ese bi oni iroyin fie ni pe won jigbe ni ibudo eto ilera eyi to wa ni ijoba ibile Gboko ni ipinle Benue isele yi ohun na ni won ni o waye laaro kutukutu leyin ti won ni oma ti won bi ohun ti ohun ati ye to je pe nse ni o iya ohun ni won gbe lo si ibi ti won gbe lo si ward ibi ti won ti ma toju won nigbati obi mo na tan iroyin wa fie ni pe oma ti won bi ohun ni ko ki ngba ti won bi eyi ti won mu ki nurse kan to wa ni enise ko tete wa dasi ani se ni omo tutun ohun in lo papa wa ke leyin igba na sugbon ani iya omo ohun atomo na na wa fe mo gbe lo sinu ward ibe o na ni obi kan ino ti sumo iya omo na eyi ti o je pe oni nurse lohun lo ba ni in se ni oni lohun lati se ayewo fun omo ohun tutun na yen ni afrasi ohun lo ba gba omo lagata ye afi lai lo ba gbe omo o ba gbe salo ogbona nu otutu leyin bembe royin oro sadi nkan en to je alukoro ile ise olopa ni ipile na Peter Onodogu o so fa won niroyin ni makodi ye pe won ti gbo si oro hun o sugbon bi royin bo se tin lo lowo o ni mi inlo to jade ye pe won ti lo dola emi omo ohun omo ti won jigbe na ile ise olopa ipinle Benue na ba ti fi ohun sita o gbe pe omo tuntun jojulo iye ti won ji lakata iya re ni ibudo eto ilera iye to wa ni Gboko ni o je pe afrasi ohun ni won ti ri mu bayi koda won ti gba omo na lowo e en to je alukoro ile ise olopa Peter Onodan ino fi o idi eleyi o fi wonle fa won niroyin loni loni o ni omo tuntun ohun ino je pe won ti ri gba pada lowo afrasi ohun eleyi to je pe o jigbe won ni koda owo ti ba afrasi na an ti gbe lo si eka to nri si iwadi iwa odaran omo tuntun okunrin jojulo o na lomo ohun ogbona nu otutu leyin bembe royin Vanguard onugbe jade losan tuni oya mo ku nbe iroyin eleyi lati ipinle Ebo ipinle Rivers a enikan to je ayederu omo ogun na ti fi kele ofin gbe pelu awon bi 17 mi lori oro iwa odaran ile ise olopa ipinle rivers lo ti fi lede pe owo won ti ba awon afrasi odaran bi mejidinogun to fi mo afrasi kan ti won ni ayederu omo ologun ni e ti won ni nse ni won ja oko gba ani koda iban AK-47 won ni won ri gba lowo won ani koda awon nkan ija olomi ni won tun ri gba ile ise olopa ohun o ni awon oko mejila pelu ota ban ile itopo ina ri gba lowo awon atilawe ohun pelu ada Commissioner olopa ni ipinle na Olugbenga Adepoju o fi idele o fi mule lasiko ti o nse afihan awon afrasi ohun ti owa ba pelu awon eru ofin eyi to wa ni akata won nilu Port Harcourt iwe iroyin punch onugbe jade losan tuni o gbona no tutu leyin bembe iroyin oya mo tun ko nbe iroyin ele na to tun wa lowo mi ri oye gbon lati ipinle Adamawa Ile ejo ni ilu Yola nipinle Adamawa lo ti ju omo odun meji le ni ogun kan Abu Haleri Dauda lo ti ju si ahamo ogba ewon lori esun wi pe oja omo odun mesan kan lo le ilu logba lowo e 600 naira 600 naira han ni obe o lo yo si omo na o adajo ile ejo magistrate ohun labe onidajo Umani Danladi in lo ba pase ki won ju Dauda na ki won lo fi si ahamo na lori esun wi pe oja omo odun mesan oja ni ole Aliyu Muhammad oja lo le 600 naira iroyin wa fi ni pe won kawo epon irojo nile ejo Danjuma Amidu en to je olufisun o so fun ile ejo na pe Dauda in lo se ikolu si Aliyu Muhammad pelu obe ni owo re to si ni oya mu owo owo re oya mu wa o lo ba gba owo lowo e O wasa ati ba, wanti fisa amon ogbe won, wanti sun ejo, si ojo ke ta dini ogun o suta waye. Daily Pose, onogbe jade lo san ni. O gbona no tutu le yin bembe royin. Iro yin le, toto wa lo wami lati ikmele kwara. Awon olopa, awon fi kele o fi gbe afrasi ajini gbe kan. Ni bi o ti fe ra iban AK-47. Lo wati ba. Ile se olopa, ni ikmele kwara. Ni won ti fi idi re mule bayi wi pe ise ni awon ti pin wo rira iban AK-47 kan eleyi ti awon kan ti o fe ra ni ijoba ibile Kalama ni ipinle na latari bi won se se iwadi ti won si tu asiri bi won se tin ra iban ta iban yi to pe won fe san owo ibo ohun en to je alukoro ile ise olopa ton ejire adeyemi oni enikan ton poko re ni Sanda Aliyu in lo wa ba lori iwo daran na gege bo se ti wi ani awon iko re iko eleto abo ni won gbe na woju ni won topase Sanda Aliyu ohun eleyi to je pe o tin duna dura pelu enikan Aliyu Muhammad eleyi to je pe ohun na o ti salo lori bi won se ni won fe ra iban AK-47 Kola ngwa bosa anuni. Ogbona no tutu leyin bembe royin. Wana fi oro wa afrasi na lenu wo. Lori bi won se ti Johnson bi won se fe ra iban na. Ni 1.6 million naira. O wasa ati ba. Iwe royin Nigerian Tribune lo gbe jade losan tuni. Oya mo tun ko nbe ibo ni kin tun lo. Ogbona no tutu leyin bembe royin. Ipinle Kwara ibe na mo si wa. Afrasi ajinigbe kan lowo ti ba nigba to fe lo gba owo otanran lowo awon ti o je pe ebi awon ti won jigbe nipinle Kwara ile ise olopa notifikele o fi gbe afrasi kan to je ajinigbe nigba to ngbiyanju lati fe lo gba owo eleyi ti won san lori bi won se ti ni won ji awon eyan won gbe ni ipinle na iroyin fi ye ni pe Mamadu Sani ina fi kele o fi gbe nibi ti o ti je pe o fe gba owo na nibi POS lo ti fe gba nibi ni ijoba ibile Ilaoro Ilorin lowo awon ipele to abo baba en to je agbenso ile ise olopa Adetun Ejire Adeyemi o fi lede ninu atijade to gbeta lori itakun X re o ni afrasi ohun ina topase re pelu iwadi ti won se pelu leyin ti won ni awon meta ti won jigbe ohun ni won jigbe saaju ani koda in se ni ile ise olopa in ni won se aseyori e lori bi won se ni won fe gba owo ohun owo ti won ti san fun won in se na fe lo gba owo na lowo baba n bi o ti fe gbowo iwe iroyin premium times onugbe jade losan oni ogbona nu otutu leyin bembe royin oye lo fun legba e si ko ma lo ewon odun metala ile ejo magistrate kan eyi to wa ni mina ni ipinle Niger lo ti ju okun kan eni odun 25 bala aliyu si ewon odun metala lori esun wipe o se omo odun mewa kan to je obirin o se omo ni se ku se nse no nba alajosepo samira wambai enti ti ile ejo ohun lo ba pase wipe ko tun san 1,000,000 naira gege bi owo gba ma binu fun omo na ati pe ki won tun fun ni egba to to ogun niye lori isele ohun eyin se ni iroyin wa fi ye ni won ni bilala o na ni ki won na agbe ni aliyu na ni o ngbe ni ilu bozo yi ti o je pe won si ni ki won fun ni egba na ni oju taye gan nibi ti awon eyan wa pelu awon ebi e ibe ni ki won wa kan ti fun ni egba ohun o gbona no tutu leyin bembe royin iwe royin premium times o nu gbe jade losan tuni oya mo tun ko nbe ibo ni ki ntun lo iroyin ele na to tun wa lowo mi re oye egbo ni o gbona no tutu leyin bembe royin ile ise olopa ni ipin ni orilede Ghana lo ti fi lede bayi wipe owo ti ba enikan tan poko re ni Sabama Zakaria eleyi to je pe won ri ninu fọnran kan nibi ti o ti gba oju en to je ojise Olorun paito ti o si fi esun kan wipe o nso oro sakasaka si ojise Olorun fun ti ojise Olorun ninu atijade kan eyi ti o je pe won fita won ti ni afrasi ohun ni won ti se iwadi e lowo to ti wa ni ahamo won bayi iwe iroyin the sun onugbe jade losan oni 0816251991 0816251991 ogbona nu
2: o tutu leyin
0: bembe royin
2: pero mi ode call sir
0: e seun
2: oruko mi ni Wolid Emdi Solomon emi be lati lo ka koko
0: oye dasi
2: afurasi to fe lo gbowo itu sile ti owo te won se idajo fun won daada ba ba se idajo fun won daada awon to ba fe se be won le ma ko gbon e ku itu
0: e seun 0816251991 ogbona nu e ti tepa ogbona nu
3: o ti tu leyin
0: bembe royin
3: eni to ni 1.6 million to fe lo ra ibon yen e ko bi bon pada nu ni
0: oda e seun o iroyin na nu e ja wa elomi ogbonanu o tutu leyin bembe royin
4: e ku se oluwa
0: e seun
4: iya afin bola ti to lati wa roka
0: oya ngo yin
4: mo gba ni adura ni bikidi ti eni bi ba ti wa ni gbogbo Nigeria olohun ni je ka se won gbo lagbara eje Jesu
0: e seun
4: se ri eyi to di bo to lohun je nurse to tun lo gbe omo olomo ogun ohun ni oni ogun ohun tu asiri e asiri e ode fun ni bo lori awon wewe mo lagbara
0: e seun e se adupe 0816251991 e ja tun welomi ogbona nu
5: o tutu leyin
0: bembe royin
5: e ma ko eto opa yemi joda
0: e seun o
5: e san lero lo nsoro lati iran akoko
0: oya ngbo yin
5: ah obirin to lo dibo to lo ngbo omo lomo ko te ronu irora teni yen to fi bi omo e to lo je omo lomo gbe ah o ga o awon eyan laanu e ko eto
0: e seun o e se adupe o ogbona nu
2: o tutu leyin
0: bembe royin e seun
2: eji ni atata faluku lata ide ogbese
0: oya ngbo
2: o prasito lo ji omo lomo e to won te nse bayi aro ijoba apapo kon ba fun ni awon gbere kon mo je ko bon be so awon te ma fe wa yen a to jari ko gbogun oki yen pe tu e ni tenu gbogbe wo
0: ami e seun o 0816251991 ogbona nu
6: o tutu leyin
0: bembe royin
6: ọgá mi ọpẹ ẹmẹ ẹgbẹ tó.
0: Aṣíwájú ẹ ṣeun.
6: Kò ní bàjẹ́ fún yín.
0: Àmì o.
6: Aṣíwájú ọlọ́pàá ẹlẹ́ran látòkè tó pupa.
0: Ọyà ń gbọ́ yín.
6: Ẹ ń torí 1.2 tó lọ fi ràbọn. Tí ọyà lọ fẹ́ máa pa ní àbí Èmàdù.
0: Kò yá o.
6: Ọlọ́run ọmọ tó àṣírí mọ gbogbo ọ̀nà tí wọ́n bá ń gbé ọgbà àwọn ẹ̀yẹ́gbà.
0: Ẹ ṣeun.
6: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun o. 08162549991. Oh, banana. Hello. Hey. Oti ja. Oh, banana.
7: Hello.
0: Oh, banana.
7: Oh, tutu lain.
0: Bembero yin. Oh, yang boy.
7: Ẹ máa kú ètò aláwà pẹ̀lú yín.
0: Àmì o.
7: Ọ̀
0: yà ń gbọ́ yín.
7: Mo máa bá àwọn tó bọ́ sínú sákàwé wọn yẹn. Mo máa bá wọn kẹ́dùn o. Olúwa kó wà pẹ̀lú ìdílé wọn o.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ ẹ̀wẹ̀ nìkan sí. Ó gbọ́ná nú. Hello.
7: Ó gbọ́ná nú.
0: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
7: Ọlá Jésù ni láti òdòdó ìdánrẹ́ o.
0: Ó yẹ dá sí.
7: Ẹni tí ọwọ́ bà kìdínàfà tí ọwọ́ bà yẹn ó yẹ kán tọ́ṣọ ẹ̀ títí tí a fi káfi jẹ́wọ́ àwọn tó kú rẹ̀ lẹ́yìn ìgbà yẹn kọ́ mú ọkọ́ lọ pa wọ́n. Mo gbà ní àdúrà àlábí àjọba ní Nàìjíríà Fásọlá Jésù láti òdòdó ìdánrẹ́.
0: Àmì ẹ ṣeun o. Ẹ jẹ́ máa lọ ìyókù ọ̀dọ̀la tá a tún máa pàdé lórí bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ o. Ohun abáṣelé ní ká máa rántí pé yóò dìtàn bọ́ bá dẹ̀yìn wá ọ̀la. Ẹ jẹ́ agbélé ayé ká ṣe rere o torí pé ló pé ìkà ò pé. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.

0: ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mama dọ̀ ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
1: Ọbẹ̀ tí o ṣe lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
0: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
2: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ẹ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
0: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
3: Mọ́mí ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
0: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́?
3: Mamadọ̀ ni.
0: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró Mamadọ̀ ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadọ̀ wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadọ̀ lónìí.
4: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
7: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Fẹ́mi Alágbolóhùnkíyín o, ní ọ̀nà tó gba ìsọlọ lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́. Ibẹ̀ la wà nísìn. Ẹ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dù ńlá torí gbàgbà. Ẹ rí ibi tọkọ Fẹ́mi Alágbo sí. Ibẹ̀ la wà. Ẹ̀wọ̀n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè rán níṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nígbà kíní tó ti wá má bọ̀ kò sí ìrònú fún ọmọ. Tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín. Irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn, máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 07065326843. Lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó kójú owó wà níbí, máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá.

three. Iwọ ọkùnrin tó lè gbá bọ̀ lórí pápá dáradára. Ah, kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn o, tí wò ó bá lè gbá bọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Arápá ló ṣe mú inú ẹ̀ máa ṣe dùn, inú rẹ̀ lòdì sí ọ̀. Rárá, ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn. Tó jẹ́ pé wo mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni èèyàn tún jáde? Kí ló jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ní pé ká jẹ, ká sì máa yìnbọn ìdí, ká dẹ̀ sì ṣe kíni, ká sì yàgbẹ́. Ìwọ́n máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, wọ́n tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Tàbí ìwọ́n tó jẹ́ pé wọ́n sọ pé kíní ò ṣeé ṣe, kí ló dé, kí ló ṣeé ṣe lọ́dọ̀ Ọlọ́run Ọba? Ìwọ́n máa bọ̀

0: wa wà ní Isolo Road níwájú Democracy Park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn Mọ́ṣáláṣí Central Mosque.
1: Àwọn kan ní pé kan rùn lágọ̀ọ́ra wọn. Àwọn kan ní pé ọ̀kan já wọn jẹ lára. Àwọn kan ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa ìṣe Olódùmarè. Máa fún ọ ní ogun tó máa bá ọ lára mu.
2: Ẹ kú dédé ìwòyí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Ayafẹ́mi Alágbò ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Isolo Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́. Ta bá rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó ò réyàn pè rániṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbò tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbò tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbò. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbò dì sín máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọ́kọ mi ní iléeṣẹ́, à ń retí yín.
0: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ ò pé ẹ̀yin obìnrin ló mọ̀kọ́ tó ń ṣe obìnrin o. Àwa ọkùnrin náà ló mọ̀kọ́ tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní iléeṣẹ́ wa. Ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi. Ẹ rí sábọ̀dù wa tọkọ Fẹ́mi Alágbò kẹ́bìrì nínú Democracy Park pé ibo ni ọ́fíìsì Fẹ́mi Alágbò. Ẹ máa bọ̀ a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá. Níbo ni ilẹ̀ Haúsá? Mo ní sí Jẹ̀mẹ́tà ní Yọ́là. Ibẹ̀ ni ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́yìn náà wá jàǹfààní Fẹ́mi Alágbò. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ ẹ dúpọ̀ lọ́kàn o. Tẹ ni pé Fẹ́mi Alágbò aṣẹ́ o, ogun tẹ fún wa, ó ń bá wa lára mu. Ọlọ́run ló ṣe o, Fẹ́mi Alágbò kọ́. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo nǹkan tó bá ṣe yín. Má ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Olódùmarè. Gbogbo ohun tó ń jẹ́ ìṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dẹ̀mí Fẹ́mi Alágbò. Àlàáfíà yín kò máa yín di fíafíà o. Àmì o.

0: ọmọ one foundation dé pẹ̀lú ètò ìkọ́ṣẹ́ ọwọ́ lọ́fẹ̀ẹ́.
1: Èyí tó máa jẹ́ káwọn ọ̀dọ́ wa oníṣẹ́ lọ́wọ́ kí wọn ó lè mọ ríná rí lò.
0: Free training.
1: Ètò ìkọ́ṣẹ́ ọwọ́ nìyẹn sà.
0: Bí wọ́n bá dẹ̀ ti kọ iṣẹ́ ọwọ́ náà tán,
1: ni wọ́n tún máa gbé irinṣẹ́ kalẹ̀ fún wọn.
0: Ẹ̀yin ọ̀dọ́ wa o,
1: àǹfààní ńlá leléyìí o.
0: Àtẹ̀yìn òbí tọmọ yìí ò tíì rí kan ṣe kan.
1: Ṣé èèyàn tó níṣẹ́ ọwọ́ tó le jìyà láyé?
0: Torí bí ẹ bá ń tẹ̀lé àwọn èèyàn kan gìrìgìrì, báwọn ni ó mọ fún yín lẹ́ja jẹ́.
1: Ó lè dìgbà kan kí wọ́n mọ̀ rẹja fún yín mọ́.
0: Torí náà la ṣe ń sọ fún yín pé ẹni tó kọ́ ni bí wọ́n ṣe ń pẹja.
1: Tó dẹ̀ tún fún ni ní ìgèrè àti ìwọ̀ tí wọ́n fi ń pẹja ló dáa púpọ̀ jù.
0: Irú iṣẹ́ tó bá wù yín.
1: Ẹ̀yin kẹ́wàá kọ́tẹ̀dẹ̀ máa gba equipment irinṣẹ́ náà.
0: Kẹ́yìn ọ̀gá hairdresser,
1: barber,
0: fashion designer,
1: computer engineer,
0: àtàwọn iṣẹ́ tó kù bẹ́ẹ̀.
1: Ó rẹ́dì láti kó àwọn ọmọ níṣẹ́.
0: Kó dẹ̀ máa gbowó oṣooṣù.
1: Ẹ tètè wá máa gba fọ́ọ̀mù yín lọ́fẹ̀ẹ́ o.
0: Ní number 22,
1: Yemi Ajibade Street,
0: ojú ẹlẹ́gba junction,
1: nítòsí Lafẹ́ junction, Lakurẹ́.
0: Bẹ̀rẹ̀ látọjọ́ Monday 10th of August to Friday 14th of August.
1: Olú ọmọ One Foundation.
0: Ẹ máa ṣe o.
1: Thank you, sir.
2: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o lè gbàgbé rárá?
3: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
4: Ó dùn gan-an, àpò ṣe ń rántí ẹ̀.
2: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
5: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
2: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
5: Mami,
2: ó ṣoṣo ló lè jẹ́.
5: Mamadol ni.
2: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
6: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore?

0: jẹ́ o ti ń pa òǹgbẹ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tí ó ní agbára ọ̀rọ̀ ọlọ́run tí ń sàn àlà èyí tí ń pa igi kédàrí ya pàdé prophet dr tunde fayeun ti ìjọ godly elzeba beulah global ministry behind comprehensive health center ìsàkúnmí kàrí àkókò lórí àdàbà 88.9 FM lọ́jọ́jọ́ thursday laago márùn-ún ìrọ̀lẹ́ pé 08062436989 08062436989 jésù ni olúwa.
1: Go ni fun baba ati fun omo ati fun olorun mi mo aye aye olorun aiku iwo lagbega tori pe ko se ni to dabi re owa ni o tori pe ko sa lagbara to tu o oba to joko lori obiri aye ko se ni to le da omu ko se ni to le da ogbe ko se ni to ju o lo ko si pa kan tabi imo kan tabi ete kan ti o koja bi iwo olorun ti to àwa gbé ọgá sọ wípé o ṣe gba ọpẹ wa fún ńlá tó ń ṣe gbá ẹyin wa ẹmí àwọn wòlíì gba ọpẹ wa alágbára ilé jacob gba ẹyin wa lọ́wọ́lọ́wọ́ afẹ́rẹ́ gba ọpẹ wa fún jáde jẹ́ kí ọ̀run ó ṣí bá wa sọ̀rọ̀ fún wa létí gbọ́ bá wa sọ̀rọ̀ jájé létí ọmọ kálẹ̀ ènìyàn jésù olúwa wa ó kí gbogbo ènìyàn ní gbogbo ibi tí a ti gbọ́ mi ní wákàtí pé ká bọ̀ sórí ìkànnì ètò yìí ló wáyé láti godly elzeba beulah global ministry eléyìí tí a pè ní balm of gilead láti ẹ̀ka ìjọba tí olújọba tó kalẹ̀ sí ẹ̀yìn comprehensive health center ní ṣàkúmẹ̀ ní ìkàrẹ́ àkókò ẹgbọ́n mi dáadáa bàbá ẹgbọ́n mi mọ̀mọ́ ó yọ fún ọ nítorí pé orí àǹfààní láti tẹ́tí gbọ́ ọ̀rọ̀ yìí àmọ́ màá bẹ̀ ọ́ má gbọ́ lásán gbọ́ láàmúlò gbọ́ kó rí wípé o fi ṣe ìwàhù kò fi gbé ìgbésẹ̀ nítorí pé ọ̀rọ̀ tó ń jáde ní àṣálẹ́ yìí ó jẹ́ èyí tó ní agbára ẹni tó bá sì tẹ̀lé ó di dandan kó rí ẹ̀rí tẹ̀lé òun tí a fẹ́ sọ̀lé lórí ní àṣálẹ́ yìí òun ni mo pè ní pé ìjọ béèrè lọ́wọ́ ọlọ́run dádì ìjọ béèrè lọ́wọ́ ọlọ́run mọ́mì tó ń gbọ́ mi yí ìjọ béèrè lọ́wọ́ ọlọ́run ṣẹ́ yorùbá ń bọ̀.

0: dash any woman. Many you ba bere. A bere on a one kishina. Ben yon ba bere on a. Ti o bere lo wani to ma. Ati shina ati sonu kushoro. Yoruba ni itona ba yi ololo yo. E kiye si. Olopo lo ngbe igbese loni ibi ti won bade ki se ibi ti ogo ti le soro ibi ti won yore si ki se ibi ti won ti le ri iyanu ibi ti won gbe igbese won o ti won ba bo nibe abama ni egbo mi rara e je ka wo ti bibeli so ninu iwe o si ori kiri ese re keje ki lo wi
1: ṣùgbọ́n èmi ó ṣàánú fún ilé júdà.
0: Èmi ó ṣàánú fún ilé júdà.
1: Èmi ó sì fi olúwa ọlọ́run wọn gbà wọ́n là.
0: Wọ́n fi olúwa ọlọ́run wọn gbà wọ́n là. Mọ́ gbọ́, ọ̀pọ̀lọpọ̀ lónìí ló ti gbàgbọ́ wípé àwọn lè ṣe é. Mo lè ṣe. Yorùbá bọ̀ wọ́n ní ikú ogun nípa kíkanjú ikú odò ní pòmùwẹ̀. Mo lè ṣe náà ló máa mú kéèyàn kó sí wàhálà láì béèrè lọ́wọ́ Olódùmarè. Báyìí la ṣe ń ṣe ẹlẹ́bùrú ìkẹlẹ̀ ọlọ́run kìí ṣọlọ́nà kan ibi tó gbà lánàá kọ́ ló gbà lónìí nígbà tí israel dé etí òkun pupa. Olúwa sọ fún Mose wípé Mose na ọ̀pá rẹ̀ sí òkun. Ó na ọ̀pá sí òkun òkun píyà. Àmọ́ nígbà tí Joshua kó àwọn ọmọ israel dé etí Jordani, ó tó sọ fún wọn wípé jẹ́ kí àwọn ọmọ Lefi tẹsẹ̀ bọnú omi. Kìí ṣe wípé na ọ̀pá mọ́. A fún Mose ní ọ̀pá, a ò fún Joshua ní ọ̀pá. Tí ẹsẹ̀ bọnú omi ni, náà bá tẹsẹ̀ bọnú omi lomi bá pínyà. Ọlọ́run wa ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ló gbà ṣẹ́gun. Ìdí rèé tí ogun borí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ọ̀nà tí wọ́n gbà lánàá náà tún gbà lónìí. Bẹ́ẹ̀ sì rèé. Ohun tí Ọlọ́run fi jẹ́ Ọlọ́run ló fi jẹ́ Ọlọ́run. Ìyá tó fi jẹ́ Olódùmarè ló fi jẹ́ Olódùmarè. Kò sí ẹ̀dá kan tí ó gbọ́ tó Ọlọ́run. Kò sí alágbára tó mọ̀ tó Ọlọ́run. Ǹjọ́ béèrè, ó ní èmi ó fi olúwa Ọlọ́run wọn gbà wọ́n là. Bọ́ bá ti wá kàyìn sí olúwa Ọlọ́run wọn ó túmọ̀ sí pé kò sí ìgbàlà mọ́. Bọ́ bá gbẹ́kẹ̀lé ọkọ̀, tán gbẹ́kẹ̀lé ọrún, tán gbẹ́kẹ̀lé àdá, tán gbẹ́kẹ̀lé ìbọn, wọn ò lè jẹ́ ní ìgbàlà ogún mọ́ borí wọn ni. Bàbá mo ní kó béèrè lọ́wọ́ Ọlọ́run. Ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí béèrè lọ́wọ́ Olódùmarè. Ìrìn àjò tó fẹ́ yìí béèrè lọ́wọ́ Ọlọ́run. Yes.
1: Èmi kì yóò sì fi ọrún.
0: Ṣẹ́gbọ́n tó sọ. Ìjà tá fẹ́ lọ jà yìí mi ò ní lu ọrún fún wọn. Bọ́ bá gbẹ́kẹ̀lé ọrún wá kùnà. Èmi kì yóò sì fi ọrún. Yes.
1: Tàbí ìdà. Tàbí ogun ẹṣin.
0: Tàbí ogun ẹ̀gbọ́n báyìí. Ogun ẹṣin wọ́n kó ẹṣin jọ. Ọlọ́mọ̀ pọ̀ ní gbogbo ẹ̀ ṣùgbọ́n lòun ò gbá bẹ́ẹ̀. Dàdí ojúmọ́ ti owó. Mo máa sọ fún àwọn èèyàn. Ní ọ̀pọ̀ ìgbà béèrè lọ́wọ́ Ọlọ́run kó tiẹ̀ tó lọ sọ sweet kó fẹ́ lọ tọ́jú ara rẹ náà. Òun ṣàìsàn. Ó dá láti lọ ilé ìwòsàn ṣùgbọ́n kọ́kọ́ béèrè Olúwa kí ló fa àìsàn yìí. Kí ni ìgbésẹ̀ yìí? Bíbélì sọ pé a ṣàṣà àìsàn ní ọjọ́ ogbó rẹ̀. Kò sì gbọ́ Ọlọ́run ṣùgbọ́n wọ́n àwọn oníṣègùn. Physicians. Ọlọ́run sì kẹ̀yìn sí ó jẹ́ kí àìsàn náà pa. Béèrè lọ́wọ́ Ọlọ́run. Béèrè lọ́wọ́ ẹlẹ́dàá. Pé Olúwa ìgbésẹ̀ tí mo fẹ́ gbé ṣe yọnu sí. Ibi tí mò ń lọ ṣó wà ń bẹ̀. Ṣé ìwọ Ọlọ́run mọ̀ sí? Ṣó wu ìwọ Ọlọ́run? Yes.
1: Tàbí ẹlẹ́ṣin gbà wọ́n là.
0: Tàbí ẹlẹ́ṣin. Ìkankan nínú ẹ̀mí ní fi gbà wọ́n là. Ṣé ti bọ́? Báàbá wá béèrè lọ́wọ́ Ọlọ́run báyìí kí náà fẹ́ kójọ kẹ̀kẹ́ àti ogun. Borí kò béèrè lọ́wọ́ Ọlọ́run. Dádì, àti ìyẹn wù ẹ́ lóòótọ́. Àmọ́ ṣó wu Olódùmarè ṣọ́lọ̀ lọ́wọ́ sí. Bọ̀dá yẹn wù ẹ́ lóòótọ́ ṣọ́lọ̀ lọ́wọ́ sí. Owó tó fẹ́ dáwọ́ lẹ́yìn ẹ jẹ́ ká wo tí ìwé Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ kẹtàlá sọ. Nítorí wípé bó bá béèrè lọ́wọ́ Ọlọ́run, ewu ńlá ni. Ìṣiṣẹ́ rẹ ṣe pàtàkì. Jẹ́ kó jẹ́ Ọlọ́run ló máa tọ́ ìṣiṣẹ́ rẹ. orí kẹrin ẹsẹ kẹtàlá kí ló sọ ó ní ẹwà gbogbo ènìyàn ló pé ẹwà ní ìsinsìnyí. Yes.
1: Ẹ̀yin tí ń wípé.
0: Ẹ̀yin tẹ́ máa ń sọ wípé ẹlòmíì máa ń fọwọ́ sọ̀yà. Oko mi, mo ti mọ̀ pé oko mi máa dáa lọ́dún ìlọ́wọ́ tó gbé wá. O ti fi tán Ọlọ́run lẹ̀. O lè gbọ́ tó da jáde kó mọ̀ padà dáa nígbẹ̀yìn. Ìgbẹ̀yìn sí aláyò ń tà. O ní pẹ̀lú gbogbo tí mo ti put in place. Ẹ̀sà fọra balẹ̀. Business yẹn ti sí o. Ta sọ fún ẹ bẹ́ẹ̀. A ní ẹ̀sà bẹ́ẹ̀ ti ẹ̀dìbò ẹ ti wọlé. Ta ló sọ fún ẹ bẹ́ẹ̀. Ẹ wá ní ìsinsìnyí. Ẹ̀yin tí wípé.
1: Lónìí tàbí lọ́la wa lọ sí ìlú
0: bẹ́ẹ̀. Lónìí tàbí ní ọ̀la. Ẹ gbọ́ pẹ́ lóyún o. Ní òní tàbí ní ọ̀la a ó lọ sí ìlú báyìí. Yes.
1: A ó ti ṣe ọdún kan níbẹ̀.
0: Àwa yóò gbé ọdún kan níbẹ̀ ṣé yóò ti sọ iye ìgbà tá a lò níbẹ̀. Tí máa ma lọ Canada mi lè lójú 2-3 years. I will be back in Nigeria. I will come back big. I did the big man. Oh. Ṣolúwa rẹ̀ ń bẹ̀. Bó bá dé Canada bí ọba ṣọ̀nà ọkà bá máa wálé. Ẹ̀yìn tí wípé lónìí tàbí lọ́la. A ó lọ sí ìlú báyìí, a ó sì ṣe ọdún kan níbẹ̀. Yes.
1: A ó sì ṣòwò, a ó sì jèrè.
0: A ó ṣòwò, a ó sì jèrè. Nítorí wá sọ ilé, ó béèrè lọ́wọ́ Olódùmarè. Olórin ẹni ìwọ gbọ́ pé ọjà ń ta bí kan ìwọ náà lọ gbé gbá. Ìjọ ti béèrè lọ́wọ́ orí ẹ. A ó sì ṣòwò, a ó sì jèrè. Yes.
1: Nígbà tí èyí kò mọ ohun tí yóò hù lọ́la.
0: Ọ̀làṣàgbà òní. Ní nígbà tí èmi àti rẹ nígbà tí àwa kò mọ ohun tí yóò hù ní ọ̀la ìjọ béèrè lọ́wọ́ ọlọ́run kí ló mọ̀ tí ọ̀la gbé dání. Bíbélì sọ wípé ẹ máa ra ìgbà padà torí búburú ti ọjọ́ ó tó fún. Bíbélì sọ fún wa wípé ó ní ìjẹ́ ìwọ ti pàṣẹ fún ọjọ́ láti mọ ipò rẹ̀ nínú ìwé Job 38:12. Ọ̀pọ̀lọpọ̀ lórin ni kì í pàṣẹ fún ọjọ́, ọ̀pọ̀lọpọ̀ ni kì í béèrè lọ́wọ́ ọlọ́run. Wọ́n kàn fi àdámọ̀. Àdámọ̀ tí inú wọn náà fi ṣe. Wọ́n ṣe bó ṣe wù wọ́n. Àbámọ̀ àwa tẹ̀lé. Bàbá mi a máa sọ wípé àbámọ̀ kì í sí lókè ẹrù. Ìsàlẹ̀ ẹrù ló máa ń wà. Bẹ́ẹ̀ ló bá sì dànù èèyàn kì í kàbámọ̀. Torí pé ò lè pàdé àbámọ̀. Àbámọ̀ lèèyàn máa ń kókẹ́ ìnídìí ẹrù. Yes.
1: Kí ni ẹ̀mí yín?
0: Ẹ̀gbọ́n tó sọ kí ni ẹ̀mí rẹ̀? Ìkùkù. Àbí? Yes.
1: Ìkùkù sáà ni yín.
0: Ìkùkù afẹ́fẹ́ ti. Tukùkù bá ti yàn kúrúkúrú lójú ọjọ́ láàárọ̀ kùtù báyìí. Tóòrù bá ti ṣe díẹ̀ tó bá ṣe díẹ̀ adẹ̀ fẹ́ lọ. Ó ní kùkù ṣáà ni.
1: Tí ó hàn nígbà díẹ̀.
0: Ó hàn ní ìgbà díẹ̀ a sì túká lọ.
1: Lẹ́yìn náà a sì túká lọ.
0: Ṣé ti gbọ́ báyìí ìrìn àjò tó ń lọ yẹn àdìtú ni kò yí ẹ̀ wọ́n gan ò mọ́. Àmọ́ ò bá béèrè lọ́wọ́ Olódùmarè pé Olúwa fàṣírí hàn mí fọ̀nà hàn mí. Ọlọ́run nìkan lọba tí ń fọ̀nà ni ó ṣe béèrè lọ́wọ́ ẹ̀ pé Olúwa fọ̀nà mí. N ò lágbára, n ò léyẹ, n ò mọ nǹkan kan. Olúwa fọ̀nà mí. A sì túká lọ. Yes.
1: Èyí tí àbá fi wí pé.
0: Èyí tí ìwọ èmi àwa ìbá fi wí pé.
1: Bí Olúwa bá fẹ́.
0: Kọ́kọ́rọ́ bẹ̀ nìyẹn bí Olúwa bá fẹ́. Gbogbo tó fẹ́ dà láyé. Dádì ọ̀pọ̀lọpọ̀ àmọ́ sọ pé by this time tomorrow you should see me. You should see me abi if God wills. Bí Olúwa bá fẹ́. I should be in America by next week Monday. Ibi Olúwa bá fẹ́ ni. Wọ́n bá darí Monday tó bẹ̀rẹ̀ sí ń ṣàìsànṣẹ́ America ló máa fẹ́ sí ni. Bí Olúwa bá fẹ́. Ìmúra àyà tí ènìyàn ni. Ọlọ́run báyìí ló ní ìdáhùn ahán. Ìgbìyànjú lẹ̀dá ni Olúwa ló ní àṣẹ lọ́dọ̀. Gbogbo àkójọ tẹ̀dá lè sọ láyé Ọlọ́run ló ní. Ẹ gbọ́ sà, ó ní eléyìí tí ẹ bá fi sọ wípé. Bí Olúwa bá fẹ́, a ó ṣe kí ni?
1: Àwọn ọmọ láàyè.
0: Àkọ́kọ́ ọbẹ̀ náà ni pé a ó wà láyé, ẹni tó bá wà láyé ló ń dábàá. Ó wà láyé ló lè dábàá, ẹni tó sì láyé ò lè dábàá, ẹni tó bá wà láyé tó wà láàyè ni o. Máa gbọ́ méjì ni o. Ọ̀tọ̀ ni kò wà láyé, ọ̀tọ̀ ni kò tún wà láàyè. Ẹ̀gbọ́n tó sọ ó ní àwa ó wà láàyè. A bá wà láyé bàbá wà láàyè, a lè dára. Ẹni tán sọ apárọ̀ àfi yọ̀ wọ́n, tán sọ ẹsẹ̀ ẹ̀rọ. Ṣé ó lè pinnu pé òun fẹ́ ṣe wedding ni? Ṣùgbọ́n òun là lé Olódùmarè lọ́wọ́ láì mọ ohun tó ń bá ọjọ́ bọ̀. Òun pinnu òun dábàá láì mọ tí Olódùmarè gbé kání. Gbọ́ mi dáadáa ṣà. Ó ní ẹ sọ pé a wà ìwà láàyè rẹ ló ṣáájú ohun tó fẹ́ jẹ́. Àyẹ́ tí ààrẹ kan nígbà yẹn tó ní fi ṣan 2020 láì mọ̀ wípé òun ní rí 1998. Kò rí December 98, òun dábàá 2020. Ẹ kíyèsí dáadáa. gbọ́ mi dára bí olúwa bá fẹ́ a ó wà láàyè olúwa bá fẹ́ ni bó bá wu ọlọ́run ni ẹ̀dá kan lágbára lọ́jọ́ kú ni bíbélì sọ fún wa yes
1: a ó sì ṣe èyí tàbí èyí
0: a ó ṣe èyí tàbí èyí ni aṣáájú kan tó dábàá pé wà á ṣe èyí tàbí ṣe èyí ni òun ni pé ìwà láàyè látọ̀dọ̀ ọlọ́run bọ́lọ̀ bá yọ̀ǹda ìyọ̀ǹda ọlọ́run ló ṣáájú dádì béèrè lọ́wọ́ ọlọ́run bàbá béèrè lọ́wọ́ ọlọ́run ìdí tó fi ń wọgbó lọ́lójoojúmọ́ tó fi ń ṣìná sí ni pé ó ti pàgbé olódùmarè bíbélì sọ pé orílẹ̀-èdè tó bá kọ ọlọ́run wọn sílẹ̀ wọ́n máa ń jìyà á ni bíbélì wá sọ ní psalm 137 pé ó ní bí èmi bá gbàgbé rẹ ìwọ jerusalemu kí ọwọ́ ọ̀tún mi kó gbàgbé yìí lórí ẹ̀ bí èmi kò bá sì fi jerusalemu ṣolórí ayọ̀ mi ẹ̀ṣà lọ kíyèsí dáadáa bábíkà psalm 137:4.
1: nítorí níbẹ̀ ni àwọn tó kó wa ní ìgbèkùn lórí lọ́wọ́ wọn àti àwọn tó ní wá lára bèrè dárayá wípé
0: ẹ̀kọrin sí oníkan fún wa
1: àwọn ti ṣe kọrin olúwa
0: ní ilé ajéjì ní ilé àjèjì báwo la ṣe fẹ́ máa kọrin olúwa níbẹ̀ dádì máa rántí ẹlẹ́dàá rẹ lónìí nígbà ìwé rẹ nígbà tí ọjọ́ ibi ò tí dé rántí ẹlẹ́dàá rẹ béèrè lọ́wọ́ rẹ olúwa kí ló fẹ́ kí n ṣe fún ọ ilẹ̀ ṣú lọ. Yes.
1: Jerusalemu.
0: Bí mo bá gbàgbé rẹ.
1: Jẹ́ kí ọwọ́ ọ̀tún mi kí ó gbàgbé
0: lórẹ. Ọwọ́ ọ̀tún mi kó gbàgbé lórẹ. Ṣé o ti gbàgbé Jerusalemu tiẹ̀ báyìí? Njó ti kẹ̀yìn sí ibi tó lúwa kọjú rẹ sí ibi tó lúwa rẹ òjò ti gbàgbé bẹ̀ òun ni ìwọ Jerusalemu bí mo bá ṣe mistake gbàgbé rẹ ọwọ́ ọ̀tún mi kò dé tí ò wúlò mọ́ ẹ ṣàkíyèsí bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́run bọ̀ lọ́wọ́ rẹ ìdí tó fi lórúkọ tó fi làmìlaka ìdí ni wípé ọ̀nà ọlọ́nà ló ń tọ́ iṣẹ́ oníṣẹ́ ló gbé ka àyà tó ń bójútó béèrè tiẹ̀ lọ́wọ́ olódùmarè ẹni tó rẹjú mọ́ ẹ pé bọ̀dá mi láràn mi lọ́wọ́ àti mi láràn mi lọ́wọ́ ọkú mi láràn mi lọ́wọ́ ṣé olúwa ló sọ bẹ́ẹ̀ pé òun ló mọ rẹ̀ lọ́wọ́ àjùmọ̀ bí òkọ tàánù ẹni orí ránsí ni níṣe ni lóore ó ṣe béèrè wípé olúwa ta ló ránsí mi ganan ta lẹ́ni gangan tó kọ sí mi ó bínú òdì nítorí pé ó mọ tólúwa kọ sínú àjẹ́ndà tiẹ̀ mọ̀kànmọ̀kàn sí nílé ayé yìí ẹ̀sà gbọ́ mi dára sà ìgbà tí ìkórè lápẹ̀rẹ̀ máa wúlò ìgbà òjòbàṣíà lóníṣẹ́ ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ lápínṣẹ́ oníkálukú ò ṣe wá gbà fọ́lọ́run wọ́n ní gbà àwọn olórin wọ́n ní gbà fọ́lọ́run ní ìsinmi ò ṣe fàyè gba olódùmarè pé olúwa ìwọ ló lè bá mi ṣe ìwọ ni gbẹ́kẹ̀lé mi ìwọ ni mo sinmi lé ìwọ ni mo dúró tì yes.
1: bí èmi kò bá rántí rẹ.
0: bí n kò bá rántí rẹ.
1: jẹ́ kí
0: ahọ́n
1: mi kí ó lẹ̀ mọ́
0: èrìgì mi. ahọ́n mi yìí kó lẹ̀ mọ́ èrìgì rẹ̀ kó mọ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣó wá rí báyìí bí o bá ti rántí olódùmarè mọ́mì rántí ẹlẹ́dàá rẹ nísinsìnyí àkókò nìyí jẹ́ kí olúwa ó tọ́ ìṣiṣẹ́ rẹ jòkó farabalẹ̀ gbà fọ́lọ̀ gbàdúrà sí olódùmarè ẹ jẹ́ ká wo ti dáfídì ṣe bó tẹ̀ jẹ́ pé ogún dìde sí ní 1 Samuel 30 ẹ já wo ti dáfídì ṣe bó bá jẹ́ ìwọ ni gẹ́gẹ́ bí ológun ó ti kó mọ kó àdákó ọkọ̀ ní àti ẹsẹ̀ kẹta ẹ jẹ́ ká wo 1 Samuel 30:3 kí ló ṣẹlẹ̀.
1: àbídí àti àwọn ọmọkùnrin sì wọ ìlú.
0: wọ́n wọ ìlú wọ́n darígbọ̀n láti ibi tó ti lọ jagun wọ́n wá délé. Olóyè onírìngbàgbọ́ délé ń wò bẹ́ẹ̀ nìkan ojú mi ṣòmídé ẹ̀sán gbà tó máa délé báyìí yẹ ẹ̀sìn lẹ́wọ́
1: tí mo
0: sì wọ́
1: àti kún
0: àti finá kún àti kó yẹs.
1: àti obìnrin wọn.
0: àti obìnrin wọn.
1: àti ọmọkùnrin wọn.
0: àti ọmọkùnrin wọn.
1: àti ọmọbìnrin wọn.
0: àti ọmọbìnrin wọn.
1: ya kó ní ìgbẹ̀kùn lọ.
0: gbogbo wọn láti kó ní ìgbẹ̀kùn lọ. ṣẹgbáyé báyìí bó bá jẹ́ ọ̀wọ́ kí ló ṣe ó ti ẹ̀ ní ronú àti gbàdúrà ó wàá bẹ̀rẹ̀ sí ní sáré njó mọ̀ náà ibi tán gbà dádì mo bèrè mo ní ibi tán kọ̀rọ̀ ayé rẹ lọ njó máa pa bẹ̀ ó ṣe dúró kó ṣe bíi dáfídì kí wọn náà kọ́kọ́ bèrè lọ́wọ́ olódùmarè má kanjú kọjá kádàrá má súré kọjá orí dúró fún olódùmarè fàyè gba alẹ́dà kó tọ́ ìṣiṣẹ́ rẹ yẹs kí ló sọ.
1: dáfídì àti àwọn ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ sì gbé wọn sókè.
0: wọ́n gbò sókè.
1: wọ́n sì sọkún títí agbára kò sí fún wọn láti sọkún.
0: wọ́n sun ẹkún débi pé wọ́n lágbára láti sunkún mọ́ mọ́mì ìwọ náà ti sunkún sunkún sunkún ó ti wá di àárẹ̀ sí ọ lára dáwọ́ ẹkún dúró báyìí bíbélì sọ pé ó ní kó dá ọ̀rẹ́ dúró nínú omi jẹ́ ìwé jeremiah ló sọ bẹ́ẹ̀ ẹ́ẹ́ jeremiah 31:15 ó ní dá ọ̀rẹ́ dúró nínú ẹkún ìwọ náà dá ọ̀rẹ́ dúró nínú ẹkún náà kákọ́ dáwọ́ dúró kó gbọ́ ohun tó olúwa fẹ́ sọ yẹs.
1: àsìkò àwọn
0: aya dáfídì méjèèjì ní ìgbèkùn lọ. àsìkò aya dáfídì méjèèjì ní ìgbèkùn lọ se lo ye ko dira ogun ko wa mura ija mi rara o ko se ti e be o gbogbo taye n wi to gbo teyan so ko lo tele o farabalẹ gbo pe oluwa ki lo fe wi ki lo fe so ki lo na bayo yes
1: aye lo mu ara jesueli
0: e o
1: ati abigeli aya na ba dara kameli
0: yes
1: david si banu je gidigidi
0: david si banu je gidigidi o banu je gan ibinu je ba e sa n gbande ndele ti o ba yawo o ti ro pe ko ndele ki yawo ki un kaabo kan won mo ki un kaabo kan fun lo nje ko nje nje alubarika leyin to ti lo jagun amo dele ko ba nkan kan ofoloba baba gbo o ti lo o ti nbo ofolo o mu bo lato ni lo emi ofolu aye re ko gbinna so
1: mi jesu
0: aroko aso ni da lai mo se ninu irajo ayan mo re ko gbinna so
1: ami
0: gbogbo emi eti ninu aye re ko pare be
1: ami
0: lori aye re ko ni tumo
1: ami
0: yes
1: nitori pe awon eniyan na si soro lati so ni okuta
0: awon eniyan won yi gbero gborara won pinu won daba lati so David ni okuta nitori kini nitori pe David lo dai won lo soju ogun amo se David lo ko yawo ato omo won lo ni rara o sumo won wo be n to wa lokan won ni pe iwo lo sa ni ka lo ogun yes
1: nitori ti inu gbogbo awon eniyan na si baje
0: inu mo baje
1: olukuluku okunrin nitori omo re okunrin
0: olukuluku okunrin nitori omo re okunrin
1: ati nitori omo re obirin
0: ati nitori omo re obirin
1: ṣugbọn David mu ara re ni okan le
0: iwo na bokan le loni
1: ninu oluwa olorun
0: re sagbe kele ona miran ko si lati layo nu jesu yupe ka gbe kele o mu okan re le ninu oluwa olorun re iwo na mu okan re le ninu olorun loni ko bere lowo olodumare pe o lo le se oloba fini mona yes kilo wa so
1: david is we fun abiatari alufa
0: o wi fun abiatari alufa re
1: mo ma ile ti pe
0: eh
1: emi be o
0: mo be o
1: mo e fodun fun mi wa ni
0: mo fe bere lowo olohun kan le ma saye mo ko lu gilasan mo e fodun fun mi wa ni sin je bere bo ba je wo so o bere mo ara o tun ma fi ogbon ori re kun ni yo wa ma daru si eh lo wa ma dojuru si waju si amon lo ni david ni fun mi ni e fodun wa yes
1: Abiasari si mo efodu lo wa fun David.
0: Egbon kilo wa se?
1: David si bere lodo Oluwa wi pe
0: o bere. So ti wa ri bayi. Iwo na bere ko to le gba nta gba lowo re pada oni lo ko bere lowo Olorun. O gba ro fun baba to gbo mi yi, mama to gbo mi, aye ti sole olada oromo lowo. Gbogbo e ti wa daro wa mo to kan. Loni Olorun ko fasiri kokan han.
1: Ami Jesu.
0: Oba wo ba ko tu asiri kokan fun o.
1: Ami.
0: Oba ti fini mo lo ya ko fona han.
1: Ami.
0: Ona to gba goke laye ti gbogbo eyan yo so wi pe ah e lo wo. Bibeli so pe nigba ti ada ko lo si oni pada. Awa da bi eni ti nlala. Be ni oni ada ko ni igba na na so la ye won ke fe ri wi pe kiyesi Oluwa so nla fun won o ni be ni Oluwa so nla fun wa nitori na ni awa yo Oluwa da ko lo wa para bi so mi ni gushu bo lo ni o ni eni to fe kun rin lo ti o si gberu gbedani nigba ti o bodo Olodumo yi ti logo wa be city ko logo e gbogbo wa wa gbogbo eyan ko lo ma logo nu city awon kan wa eh e wo village bai lo la won gbe a lo nke I cannot just do it baba gbọ́ra sí àṣẹ Olódùmarè gba ìtọ́ni lọ́dọ̀ ọlọ́run jẹ́ kí olúwa tọ́ ìṣiṣẹ́ rẹ bí Naomi rẹ ò bá padà sí Moabu ògo rútù rẹ ò lè sọ̀rọ̀ débi tí ìran rẹ máa nípa láyé Naomi rẹ ní láti padà kúrò ní ilẹ̀ Moabu bẹ́ẹ̀ lọ́wọ́ ọlọ́run ìgbà yìí ló tó ṣe eré ẹ̀ṣà bí Isaki rẹ ò bá dúró ní ilẹ̀ Gerari tó dàbí ẹni pé ọ̀dá wà kò ní dẹni láláyé bẹ́ẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́run genesis ló sọ fún abẹ́ olólu isaki èèyàn kan sì mú kí tó yàtọ̀ sílẹ̀ tó kọ́ mú nígbà ayé abrahamu bẹ́ẹ̀ ni isaki sọ̀kalẹ̀ tọ́ lọ abimeleki lọ sí gerari olúwa sì sọ fún wípé wá má lọ sí jìbìtì o dúró ní ibi ni kò dúró sí bó ti jẹ́ pé èèyàn wà bẹ́ẹ̀ ní ọdún náà nígbà tó di ẹsẹ̀ kejì ó ní isaki fúrúgbìn ní ọdún náà ó sì rí ọ̀rọ̀ ọ̀run mú ìta ayé rẹ̀ yí padà ó sì ń di ńlá sí gbọ́ mi sà ìwọ náà yóò di ńlá láyé bó bá gbàgbọ́ nínú olúwa àmọ́ ó gbàgbọ́ bèrè lọ́wọ́ ọlọ́run sinmi ilé olódùmarè mọ̀ wípé òun ló lè bá ọ ṣe nínú eléyìí lògo rẹ yóò fọhùn nínú eléyìí ni ìtàn rẹ yóò yí padà nínú eléyìí ni okiki ogo aye re yo si fo si waju si yes
1: ki emi ki o le pagun yi bi
0: o ni se ki le pagun yi abi yo wo won ki je kan ma ba ti won lo eyan to le ma bere to ba je won ni so mo gbokan ma le pa lo ni bo ba je wa si eniyan ni alabajo David bi je ni bi okan olorun o ni se ki le pagun yi abi jowo re yes
1: emi le ba won
0: se ma ba won
1: o si da lo pe
0: lepa oluwa lo fun lesi ko to gbe igbese daddy so oluwa lo ni ko gbe igbese to gbe lepa yes
1: nitori pe ni biba iwo ba won
0: to ba je ti biba ni wa ba won
1: ni biba iwo si ri won pa
0: ko ti won si gba lowo re o ri won gba pada igba ni David to gbe igbese mommy mo ni so oluwa lo ni ko se to se lowo lowo ye e igbese to gbe lowo lowo sa to do olorun wa ni bo olorun ba ni mo si oni bi mo na ba je ti ediyan ni how bi wo amo ba je ti olorun ni yo duro oluwa ba mo si ko se ti ota le se amo bi oluwa ba mo si bi beli so nu wewe oni bi ona eniyan ba wo olorun amuko wa ti ota re mo gbe ni irepo ota re mo fagiri teri ba fun oni bo ba ti je olorun lo lowo si esa nigba ti olorun ran mose si farao wi pe ko je ke awon mo ise ni ko lo oni a mi le gba oni o de gba o n ta ti fi se bogan iwo lo pese o esa oun lo si pese ko seni tolorun o le lo fun o a lo ota re lati gbe aye re dide mo yo fun olorun nitori pe o dide o si je eyan laye baba ti gbo mi mama ti gbo mi yi ogo aye re yo soro nla okiki ayanmo re yo fo tuntun ipele giga ta ti pese fun o loni ilekunbe yo se fun o mo gbagbe oro iye yi waye lati Godly FC Babeola Global Ministry ti olu ijọwa kalẹ iṣẹ comprehensive health center ni ṣakumi ni kari akoko gbọmi dadi igbese mẹta ni ohun akọkọ ni wipe lọ gbadura ko beere lọwọ ọlọrun ekeji ni wipe da ọlọrun to n si mọ ẹkẹta ni pe mọ bi ọlọrun ṣe n ba ọ sọrọ olukuluku wa lori boluwa ṣe n ba wa sọrọ ọna ti baba si fi n ba ọmọ sọrọ o yatọ sira wọn lọ mọ bi ọlọrun ṣe n ba ọ sọrọ ọna wọn lo gba ba ọ sọrọ iye àwọn tó bá mọ ọlọrun wọn ni yóò ní ìkógun dá ọlọrun rẹ mọ lẹni kó ba lè jèrè ẹ ìpele tó gbé ayé rẹ lọ ìpele tí ìwọ gan yóò máa bù ó pé àṣàyè mi lè dàbí eléyìí pinnu lónìí gba kristi gbọ gbẹkẹ rẹ lé ojú òde ní tiọ ìwọ náà lọ sinmi lé jésù lónìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ibi tó rẹ̀ wá lọ́wọ́ dé adúpẹ́ fún ọmọ ọlọ́run tó ti ń lò láti mú kí ètò ìtẹ̀síwájú ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ lórí ìkànnì yìí lórúkọ jésù ti násárẹ́tì mo gbàdúrà wípé títẹ̀ ò ní wọwọ́ wọn àìrínà kò ní jẹ́ tiwọn ọ̀dá kò sì ní wọlé tọ̀ wọn ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ìyẹ̀yẹ yóò sì máa gbòòrò sí ojoojúmọ́ ìjọ ọlọ́run yóò máa tẹ̀síwájú àfi àkókò tí màmá wa yín ká tún jí òjò kú ìpalẹ̀ mọ́ ìdúpẹ́ tí wọ́n fẹ́ ṣe ní ọ̀dẹ 23 oṣù yìí lórúkọ jésù àánú ọlọrun yóò tó fún yín
1: àmì jésù
0: ìmọlẹ yìí kò sì ní wọ ọkùnkùn
1: àmì
0: ọjọ náà yóò yá o
1: àmì
0: àánú ọlọrun yóò tó gbogbo àwọn ènìyàn náà tí ó sì nípín níbẹ náà àánú ọlọrun yóò tó fún wọn
1: àmì jésù
0: ẹgbọn ẹyìn ènìyàn ọlọrun béèrè lọwọ ọlọrun kó tó ṣe má ṣe ohunkóhun láì jẹ wípé olúwa fi àṣẹ fún ọ láti ṣe bó o bá ti ṣe ó dà bí àwọn ọmọ aróní bíbélì sọ wípé wọn lọ rú ẹbọ tí olúwa kò fún wọn ní àṣẹ Nadabu àti Abihu ohun tó tẹ̀lé ni wípé ikú òjijì lórúkọ jésù ò ní máa kú kú òjijì
1: àmì jésù
0: orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ni prophet dr Tunde Fayẹ̀hùn phone number mi 08062436989 bọ́lá ọba yóò ọ̀dà fún ọ o lè darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ yìí fún ìdúpẹ́ láàyè lórúkọ jésù ẹ̀mí mímọ́ ò ní fi gbogbo wa sílẹ̀ God bless you.
2: Libẹ̀ má fọwọ́kọ̀.
3: ADABA
2: 89 Adaba.
4: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ sáwọn àlórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtò ni.
5: Ètò ìgbéyàwó
4: láyé.
3: ẹjọwọ ẹdúró nájà rẹ
5: kí ló ṣẹlẹ
3: kí wọn tó so wọpọ ǹjẹ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi fìríjì ńkọ ẹrọ fọṣọ kí iṣẹ ìléwà máa fọwọ fọṣọ nílé ẹ ní 2026.
6: Ẹ ní tòótọ́
3: kájà sọ pé o tí rẹ wọn àbí
6: ta ló ti sọ pé mo gbọdọ ra gbogbo àwọn nǹkan yìí lẹẹkan ṣoo níbi tí CDK wà.
5: Èmo ló tún jẹ́ CDK báyìí.
6: Bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fìríjì yín ẹrọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
6: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
6: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára.

0: ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, tí iṣára yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn dédé. Wò ó ọ̀rẹ́, mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Àgbo yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Kọ́lọ́ má jẹ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane, opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 64 60 64 19 07 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa rohun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó.

0: For 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa fà nílẹ̀ lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ààrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: ọ̀rọ̀ ọlọ́run tẹ́ fẹ́ gbọ́ lákòókò yìí ni a pè ní ọ̀rọ̀ òtítọ́ látẹnu bàbá wa olùṣọ́ àgùntàn Aísáyà Ògúnbọ̀mẹ.
1: Àkòrí ọ̀rọ̀ tí òní ni ǹjẹ́ Ọlọ́run fọwọ́sí ìbálòpọ̀ obìnrin sí obìnrin tàbí ọkùnrin sí ọkùnrin?
0: Àwọn ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́ wọ̀nyí jáde lára àwọn ẹ̀kọ́ àti ogun tí bàbá wa olùṣọ́ àgùntàn Aísáyà Olúfayọ̀ bí Ògúnbọ̀mẹ̀yìn fi sílẹ̀ fún ìran yìí kí wọ́n tó wọnú ògo ní ọjọ́ 21 oṣù keje ọdún 2019 lẹ́ni ọdún 82. Gbogbo ayé wọn náà fi gbọ́ ti Olúwa àti ìtọ́jú ọmọ ènìyàn. Ní ọdún 1989, ẹ̀mí mímọ́ darí wọn láti kó gbogbo ìjọ wọn láti ìlú Èkó lọ kọ́ àgọ́ ńlá síbi pé apọ́sẹ̀lì Joseph Ayọ̀ Babalọ́lá lódò àìràn ìkejì arákejì nípínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n kọ́ àwọn ilé sórí ilẹ̀ tí ó lé ní éka 44, wọ́n sì jọwọ́ rẹ̀ fún ìjọ apọ́sẹ̀lì ti Kristi lọ́fẹ̀ẹ́. Gbogbo iṣẹ́ ńlá náà ni ó di Joseph Ayọ̀ Babalọ́lá University, Jàbú àti ibi àdúrà. Ẹ jẹ́ kí a tẹ́tí sí ọ̀rọ̀ Ọlọ́run tí a ti gbà sílẹ̀ látẹnu bàbá wa.
2: Rome orí ìkíní káràkà ẹsẹ̀ 26:27.
3: Romans 1:26-27.
4: Nítorí èyí ni Ọlọ́run ṣe fi wọ́n
3: fún ìfẹ́ ìwàkuwà. Because of this, God gave them over to shameful lust.
2: Kẹ́ẹ̀ ni wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yìn o, kọ́bìnrin máa bọ́bìnrin sùn.
3: That is lesbian lady.
2: Ọkùnrin máa bọ́kùnrin sùn.
3: And that's gay.
2: Bíbélì sọ pé ìwàkiwà.
3: Shameful lust. Not a.
2: Lẹ́yìn ìgbà tí Jésù ti kú tó ti jí ń dẹrẹ̀ ọ́.
3: After the death and resurrection of.
2: Lẹ́ṣẹ̀ yìí ṣì tún wá ọ.
3: And this sin persisted.
2: Nítorí ẹ̀yẹ́ yìí ni Ọlọ́run ṣe fi wọ́n fún ìfẹ́ ìwàkiwà.
3: God gave them over to shameful lust.
2: Ìwàkiwà ni wọ́n
3: pè. Shameful lust. Shameful lust.
4: Nítorí àwọn obìnrin wọ́n tilẹ̀ yí ìlú ẹ̀dá padà sí èyí tí ó lòdì sí ẹ̀dá.
3: Their women exchange natural.
2: Tó ka ibẹ̀ yẹn.
4: Nítorí àwọn obìnrin wọ́n tilẹ̀ yí ìlò ẹ̀dá padà sí èyí tí ó lòdì sí ẹ̀dá.
2: Tún ka.
4: Nítorí àwọn obìnrin wọ́n tilẹ̀ yí ìlò ẹ̀dá padà sí èyí tí ó lòdì sí ẹ̀dá.
2: Which means lesbianism.
3: Obìnrin ń bá obìnrin lò pọ̀.
2: Was practiced.
3: A ti ń ṣe nígbà náà.
2: During the time of Paul.
3: Nígbà tí Paul wà láyé.
2: Bọ́lọ́run ṣe ní kán ṣe máa ṣe ọ̀tọ̀.
3: The way God ordered it should be done.
2: Wọ́n jẹ yìí padà.
3: And they change it.
2: That is lesbianism.
3: Obìnrin a máa bá obìnrin lò pọ̀.
2: You can't believe it pé ní gbogbo ìgbà tí Jésù wà láyé ẹsẹ̀ yẹn wà ṣá.
3: That sin existed when Christ was there.
2: Ó wà.
3: To us.
2: Ó wà.
3: It happened.
2: Wọ́n yọ ṣe.
3: They were doing it behind the scenes.
2: Fẹsẹ̀ yìí ti wà tipẹ́.
3: And they existed.
2: Láti ìgbà God Sodom àti Gomorrah.
3: Old Testament is Sodom and Gomorrah.
4: Nítorí èyí ni Ọlọ́run ṣe fi wọ́n sílẹ̀ fún ìfẹ́ ìwàkiwà.
2: Ọlọ́run fi wọ́n sílẹ̀ fún ìfẹ́ ìwàkuwà. Gbọ́mùtọ́sọ.
3: God had rejected them.
2: Ọlọ́run kọ̀ wọ́n.
3: They have been rejected.
2: Ọlọ́run fi wọ́n sílẹ̀.
3: They have been forsaken.
2: Ẹnu Ọlọ́run bá fi sílẹ̀ ègún ti wà lórí ẹ̀.
3: Whoever God forsakes, you have a curse upon yourself.
2: Tọ́ bá ní Ọlọ́run fi yàn lẹ̀ ègún ti wà lórí ẹ̀ nìyẹn.
3: If you are forsaken, that shows you have a curse.
2: Ọdọ ọmọ Sátani. Ọlọ́run fi wọ́n sílẹ̀ fún ìwàkuwà. Wọ́n máa wò ní wà.
3: The Lord gave them up to shameful lust.
4: Nítorí àwọn obìnrin wọ́n tilẹ̀ yí ìlú ẹ̀dá padà sí èyí tó lòdì sí ẹ̀dá.
3: Their women exchange natural relations for.
2: Wọ́n bára wọn dàpọ̀.
3: Women were sleeping
2: with. Ẹ̀wọ̀ ìgbà yẹn.
3: Then look at them.
2: AD 68 ni Paul kú.
3: Paul died AD 68.
2: Àti Peter.
3: And Peter.
2: AD 68.
3: AD 68.
2: Wá sọ fún mi kí báwo lè ṣe ìṣe máa wá rí báyìí.
3: I can imagine.
2: Nígbà tó jẹ́ pé AD 68.
3: How deep rooted this action or act is now.
2: Ẹsẹ̀ 27.
3: Verse 27.
4: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin pẹ̀lú.
2: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin pẹ̀lú.
4: Wọ́n a máa fi ìlú obìnrin nípa ti ẹ̀dá sílẹ̀.
2: Wọ́n a fi bí wọ́n ṣe ń bá obìnrin dàpọ̀ sílẹ̀.
3: They abandon women.
4: Wọ́n a máa ní ìfẹ́kúfẹ̀ẹ́ gbígbóná sí ara wọn.
2: Ẹ wọlé tí wọ́n á fẹ́ wí báyìí.
3: Inflamed with lust for one another.
2: Ṣé ẹ bẹ́ sáré bá ṣe ń kanú Bíbélì?
3: You can see the way we are reading in the Bible.
2: Májẹ̀mú tuntun rẹ̀ o.
3: This is New Testament.
2: Ẹlẹ́kẹ̀ iṣẹ́ májẹ̀mú láéláé.
3: Not Old Testament.
2: Torí gba mìíràn wà tá a bá sọ̀rọ̀ mìíràn wá níyẹn májẹ̀mú láéláé.
3: They always condemned them. That was Old Testament.
2: Májẹ̀mú tuntun rẹ̀.
3: What about the New Testament?
2: Ẹ̀jẹ̀ Jésù ti ta sílẹ̀.
3: The blood of Christ has been.
2: Jésù ti jíǹde.
3: Christ has resurrected.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Big, big, big, big, big bag.
2: Gaining velocity on Adaba FM.
3: Da Olorun re mo. Da Olorun re mo ni eti waasu. To ki Olorun apun gbogbo eniyan. Lati enu iranse Oluwa, aje rere Matthew igbekele Oluwa mose bi. Oluso agutan ti John Noyo God Chapel. A wa ni plus 7 and 8 Ayoka layout ni ile fofun Balao egbe Algon Hospital opopona to wa leyin Ibadan Grammar School Malete Ibadan akoko tun ti to lati gbo eto da Olorun re mo oro fun gbogbo eniyan lati mo Olorun lati enu baba wa ninu Oluwa aje rere Matthew igbekele Oluwa mose bi ki Olorun ki o bukun yin bi ese ntati si oro na.
4: Adura ebe lati gba ibukun kini o ti Oluwa ti se sile o ayo ti ba je bi pe ajo le se oro a mo pe ibukun ayiraye owo Oluwa lo wa olo ayiraye owo Oluwa lo wa ogun ayiraye owo Oluwa lo wa se ibukun ti re o ti gba se o ti ronu abayo se o da alaafia Josidasegun ijo ti gba ibukun ti re ijo ti gba opo ti re ijo ti gba imo ti re ijo ti gba oye ti re jari farahan re ninu e se sida ti ni jade re gbogbo Olorun ni won se nigba ti o mo Olorun o ma po si ninu ogbon o ma po si ninu imo o ma po si ninu oye ibi tí ibùkún ọlọ́run bá ti gún wá sí àlàáfíà ìjọba níbẹ̀ ìròyìn jìnnà máa wáyé a máa kọ ọgbọ́n mọ ọgbọ́n mímọ̀ mímọ̀ fún ọjọ́ yìí kò ní sáré ọjọ́ bẹ́ẹ̀ kò ní sí ohun tí ayé ta bá sọ bẹ́ẹ̀ ohun tí a lè bá sọ pé fún ìgbàlà ọmọnìkejì láti mú àwọn tó wà níní inú òkú wá sí ní ìmọ́lẹ̀ nínú ẹ̀rọ ìfọwọ́sí lórí àpáta àdúrà ẹ̀bẹ̀ fún ìbùkún ṣé o ti rá ibi títa yọ rẹ ṣó ti rúgọ lọ ní ayé rẹ ṣó ti rúgọ lọ ní ayé rẹ ó gbàdúrà bó ti láṣọ bó ti kọ lé ìyẹkọ ẹni tó dán ọlọ́run mọ̀ lámọ̀ pé àlejò lajẹ́ láyé láti pẹ̀lú wa ṣe láyé àlejò lajẹ́ bó bá mọ ọlọ́run mọ̀ pé àlejò ló jẹ́ torí pé ìwà ìdọ́gba ló ń bẹ ìwà ìkẹ́ ló ń bẹ ìwà ìdọ́gba ló ń bẹ ṣùgbọ́n níbi tí o ti bá ìbùkún ọlọ́run pàdé ìfẹ́ aláìlẹ́gbẹ́ ló jọba ìfẹ́ aláìlẹ́gbẹ́ ni ó jọba ìtọ́nà aláìlẹ́gbẹ́ ni ó jọba nígbà gbogbo ló máa bá ògùn ọlọ́run ẹ̀wọ̀ ọlọ́run àtìlẹ́yìn ọlọ́run pàdé nítorí pé ibi mọ́ ló wà ìbùkún ọlọ́run ti ṣẹ̀ṣẹ̀ olórí ogun ọlọ́run ti sẹ̀ sí ọ àlàáfíà ọlọ́run ti bá ọ gbé ìsọ pé ò jẹba ayé mẹ́rin mẹ́rin jẹba ayé kò yí ọ̀pọ̀lọpọ̀ ó ti pẹ́ tí àwọn ènìyàn ayé ti mú ní sìn tó ti gba ẹ̀sìnkì ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ti bá kádà yẹn òye nípa ìjẹkújẹ nípa ìmúkímú láyé mọ̀ wípé bí wọ́n ti jẹ́ ẹni tó sóúnjẹ fún ọ ó ti jọ lọ́rọ̀ ọ̀rọ̀ ti ayé sọ̀rọ̀ àgbáyé kì í ṣe sí yàrá ìpẹ̀kù àdúrà ẹbẹ̀ fún ìbùkún ó bá ń gba ìbùkún ọlọ́run bí bàbá mi bá súnre fún ọ bí dẹ̀kọ́ ọlọ́run bá ṣílẹ̀ sílẹ̀.

0: poor, talo kojusio, talo bauja, talo riofi, emi o ma, tipe, ina yo choni, Allah ti misi o, ti dabo bo ti pama, o gwera ra wo ma, ti emi ni shara koso re, ifomo ke ji bela ra re, odolo bela ra re, ojo bela ra re, ka ni for money ka ro money ke yi soke adura ebe football ko se ti gbadura o so ba mi ala na e ba ba e ti gbadura o joju wa ti aja o ti sada ni na pete to ti tu fun ide ni o ro je lori re ni e wa gbe ba gbe e gbe bo le ti gbadura fun Nigeria se won fura o gbadura fura se o ti ni dani loju pe adura gba iwo fura ara re se o ti gbadura se o ti bo olorun ni se adura to gba ibuku to ni gba se o fo mo ni keji pe wa wo se to olorun si ibo tara ni kan lo wa lode ni ife o si ito lagbede ni aso lo lagbede ni won ye lagbede ni and so you bread you, I don't call it to money. I told you, we I don't challenge you. I don't challenge you. I'm going to read it again. She bought a car to buy a book alone. I got a life, a life I get it. A boy alone, I get it. In my alone, I get it. O go alone, I get it. Ibadara ko jira sese ko le ri ibuku olorun gba ko le ra na olorun gba ko le lati le olorun gba ko le gba olorun gba ta la fe ko le ba bo gbe ile o mo ibuku olorun bo se ri ati wonu aye ati ye se opopolo lora ati wa yi pada o si so pe ibi ti a n lo won ba so toro a n to ti gbe aso oro ope edugbo le ti n tele lopolopo ori ara pe a kini iye ti mo ri mu ba ogbon mo ri mu bo imo mo ri mu bo ile ijosi ti mo lo so pe o le ba o wi oro olorun ba o wi ko to sodo ko so niye o le ri ibuku gba be ibi olorun ko le je ti re ana ko le je ti re ilekwe o da ne ti ni asegbo yere le nwo ipade orisirisi ka dawo ka ma dawo ni bo ba jale won mo ko da ole to da o jale opolopo lo yo ti ra je jelesu si church la gbe ye asiri tu o gbe oja ni paper se bo so pe se igba ti bo se se ara ti bo gbadura Allah fi yemi owo to mo lele owo to mo lele yi wa gbo mi agbona aba ju elowo agbo mi o ni mo to ba to le to wa so pe ah pe ere to ba jere sugbon o ni mo to ba se ninu re bo se wa be lo se lo bi bu ko lo ba se se o lara ta le ko ju si o ibuku ayeraye ogbono tayo imoto tayo alabezo tayo ire a ma so pani o dabi o ta si gbese thank you ta si gbese do te where is yo o sa ti lo eyo ye wa to igba ta ba jolo se ibuku olorun le sesi wa lori abolo daji lori wa se bi iwe ti a lo ka aro money jeja loko aro money obi to gbe loko to jale oro money nikeyin okore nikeyin ori omo nikeyin orogo olorun aye re tara ni mele mele o ko wa gba ipo ka wa sure no fun o bibi ti alaafia to joba si ibi ti ife jojoba si níbi tí ìrànlọ́ ọjọ́ olópin tó pẹ́kù sí níbi tí ọgbà àwọn amárè tó ti máa bá pàdé ọgbà àwọn amárè jì lójoojúmọ́ yóò máa bá pàdé ìtọ́ni yóò máa bá pàdé ìjíròrò sí ìgbésókè ló máa bá pàdé kìí ṣe ìjíròrò kábàtọ́ mìrìkéjì ẹ kìí ṣe ìjíròrò kákẹ́gọ̀ mìrìkéjì kìí ṣe ìjíròrò kárọ́kúsọ mìrìkéjì kìí ṣe kájọ́ lọ́wọ́ gbà ṣùgbọ́n ìjíròrò sí ìgbésókè àdúrà ẹ̀bẹ̀ fún ìbùkún ọlọ́run fẹ́ràn wà ṣùgbọ́n àwa ni kò fẹ́ràn ọlọ́run ẹgbẹ́ orúkún tó bá gbé ló ṣe kéde ní òkà bó bá ṣe rere òkà bó bá ṣe búburú òkà ó ṣe lépa kò da ọlọ́run yìí mọ̀ ìṣẹ̀lẹ̀ rẹ̀fẹ̀ dá òtítọ́ yẹn mọ̀ dá òdodo yẹn mọ̀ kó lóore ẹ̀ jẹ́ pé ọmọ ọlọ́run ló ṣe kéde ní èmi ṣe iye pé kó gbá ìwà rẹ jẹ ọkọ tí máa kẹ́kọ̀ọ́ mọ́ ní kejì oníjọba ọ̀dà ṣèbí ló ilé láti kẹ́sẹ̀ olóde ìjọba ọ̀dà ìjọba ìjọba àtọwọ́ ìjọba èdè kan lọ́sí jáde àtẹ́kùrà kìsẹ̀yìn ṣàmọ ọlọ́run sádọ́ ọlọ́run mọ̀ bàbá bọ ọlọ́run mọ̀ ohun tí a ní láti fún àwọn èèyàn ohun tí a náà lè fún èèyàn àti mùsùlùmí àti kìsẹ̀yìn àti ọba àtàlá ohun tó níná fún wọn ẹni tó dẹ̀bẹ̀ ọlọ́run yóò fún ọ dẹ̀bẹ̀ ọlọ́run yóò fún olótìtọ́ ṣùgbọ́n ibi tí ó pé àgàbàgẹ́bẹ̀dà gbé wọ̀ àgàbẹ́gì ló bẹ lọ́wọ́ wà àṣọdọ́ ló bẹ lọ́wọ́ wà ohun tí a fi kọ́ wọn ó ṣe lè mọ́ ohun tí a fi yé wọn ó ṣe lè mọ́ ìbùkún ọlọ́run ó ṣe lè mọ́ ohun tí a dóòlù ṣe sí ó ṣe lè mọ́ ó ṣe lè mọ́ ó ṣe lè mọ́ ẹni tó ní ìyá tó bímọ ìwọ̀n bá di ìròyìn àmọ́ ṣèyí tó ní ìyá tó bímọ ọmọ ìwé ìròyìn ajé báwo ló ṣe fẹ́ rìn owó ilé kọ́ owó ilé ìwé kọ́ àti àtiwé kọ́ ọpọlọ yóò máa jí ni yóò máa sọ jí ni jùlọ ẹni tó yẹ pé ó jẹ ọmọ kò sí tó rò ṣé yàtọ̀ síbẹ̀ yàtọ̀ wà mẹ́ ẹni tó lọ sóko tó lọ sóko ó wá fẹ́ rí sí ó mọ iye ẹ̀ kò ní fẹ́ lọ́la ìjọ òjòrò ìjọ òjòrò ìjọ ìjọ tí ìwé púpọ̀ sí látẹ̀gùn lára ó mọ̀ ọ̀nà aṣọ́ni jẹ́ wá sọ pé ó jẹ́ òtù ẹ̀rọ mọ̀ wọ́n àdúrà láti gba ìbùkún ọjọ́ kìíní aṣọ òtítọ́ fún yín ọjọ́ kejì ẹ̀rí ẹ̀kọ̀ọ̀kan ọjọ́ kẹta òun tó jẹ́ ìdíwọ́ àti dènà àfihàn yín dávid ṣe ọmọ ọmọ pé bàbá òun ló ṣe iṣẹ́ tí olúwa sọfúndágo ló ṣe ó ṣe kọjá rẹ̀ ó mú ìlú débá ìlú tó ti gbé olúwa ara gẹ̀ẹ́sì ìlú láti bọ̀ kí wọ́n lè bọ̀ pa wọ́n àwọn ìkọlọ́ṣẹ́ ìbínú òwúṣẹ́ àìgbọ́nà ló kọ́ bà mo sọ pé ẹ̀ṣẹ̀ bàbá tàbí bàbá bàbá ó sì wà lára ọ̀pọ̀lọpọ̀ ibi tó bí ìkọ̀sẹ̀ dé bá wa nígbà tí wọ́n gba asọ́dọ̀ ọmọ ẹ̀kú hà ọ̀kọlọ́ṣẹ́ ló ṣẹ́ ọbẹ̀ yẹn tó ṣẹ́ nígbà tó gba aláya tó pọ̀ kẹ́sọ̀ ojú ogun pàtàkì ẹ̀ wà lásán ẹ̀nà lọ́fọ̀ ó yé mi láti gba ìbùkún ọlọ́run láti gba ọgbọ́n ọlọ́run láti gba ìmọ̀ ọlọ́run láti gba òye ọlọ́run lè wá fún àgbọ̀lọ́gbọ̀ gbà á bó ti gbà tọ́ ló gbàgbé kò múlò kò kíyèsí kò wéwé sẹ́rẹ̀ ọlọ́run gbà àdúrà ṣé àgbẹ̀ tó lọ sóko tó míṣu wá ló mọ̀ pé ò ṣiṣẹ́ àdúrà tó gbà ìṣẹ́gun ló mú wá ìwòsàn ló mú wá ṣé o dá àlàáfíà ṣọgbọ́n rẹ pọ̀ sí ṣé ìmọ̀ rẹ pọ̀ sí kíkìrì jíjẹ́ rẹ ṣọgbọ́n sí ṣó fìfẹ́ hàn ṣó wò kọ́ lọ́rùn hàn pé àdúrà rẹ gbà If you take a super coma, a cock bossy, would you not see back? That's the bite to rap by day. And you can also get on me. Live away. If you take a coribu, cook back. No, Rodney, would you babbly? Whoa. If you got a seresi, if you got a dalebi. Aratu sọ́tọ́ wọ̀ pọ̀rọ̀ ẹ̀mí ló dálẹ́bi. Ọ̀rọ̀ ẹ̀mí ló ṣe kíni ló dálẹ́bi. Ògùn ló dára ẹ, àránsí ẹ láti gbàálà, àránsí ẹ láti sọ láti fi ògùn ọlọ́ hàn. Nígbà tó bá ìtọ́jọ́ padà wá, àti wá padà kọ́ sókò ti ṣòro. Kíni ìwé ní Mary oríkẹfà wí. Mary, number chapter 6, 24 to 26.
1: Kí Olúwa kí ó bùsí fún ọ.
0: Kí Olúwa kó bùsí fún yín.
1: Kí ó sì pa ọ mọ́.
0: Ó dá fún ọ. Ó sọ fún wo sọ fún Aaroni wá Olúwa kó bùsí fún ọ kó sì pa ọ mọ́. Bùsí abẹ́kọ̀.
1: Bẹ́ẹ̀ni. Kó bùsí fún ọ.
0: Bùsí lọ́pọ̀lọpọ̀. Farabalẹ̀ fún yóò dá fún ọ. Kó bùsí fún ọ. Kó bùsí fún ọ. Kó bùsí ọgbọ́n. Kó bùsí ìmọ̀. Kó bùsí òye. Kó bùsí àlàáfíà. Kí Olúwa kó bùsí fún ọ lolúwa wí. Ṣé tọ́jọ́ Fáróni ni ẹ? Kí Olúwa kó bùsí fún àti ìrọ́díran rẹ. Olúwa kó sì pa ọmọ. Ṣàárí ìbùkún yẹn gbà lẹ́nu. Ṣé lọ́ bùsí fún wa? Ṣàárí àlọ́lọ́gbà. Ṣáyí lọ́lọ́gbà. Ṣáyí àtẹ̀lọ́gbà. Ṣáyí ọgọ́lọ́gbà. Ìgbà tí a ronú púwàdà. Ìgbà tí a mẹlẹ́dà wa. Ìgbà tí a jọlù ṣe. Tẹ́báwé sẹ 23 mọ́mí reverse by death 23. Sọ fún Aaroni.
1: Sọ fún Aaroni àti fún àwọn ọmọ rẹ̀ pé.
0: Báyìí
1: ni ẹ̀yin yóò máa súre fún àwọn ọmọ Ísírẹ́lì. Kí ẹ máa wí fún wọn pé.
0: Kí
1: Olúwa kí ó bùsí fún ọ.
0: Kí
1: ó sì pa ọmọ.
0: Tọ́kọ̀tọ́ bùsí fún wa nínú ọgbọ́n bùsí fún wa nínú ìmọ̀ bùsí fún wa ní àlàáfíà bùsí fún wa ní ògùn ọlọ́run nínú ìjìnlẹ̀ ní ìṣàfẹ́ràn ọlọ́run kó lọ kó bùsí. Sọ fún ọmọ Sẹ́lì àtàwọn ọmọ Sẹ́lì sọ fún Aaroni àtàwọn ọmọ rẹ̀ kó máa súnlẹ̀ fún ọmọ Sẹ́lì. Olúwa ṣe láti súre fún ilé ni. Olúwa ṣe láti gbé igi alẹ́ ni. Èmi kọ́ ló kọ́. Àgbà bẹ́ẹ̀ ni. Mo sì bá pàdé. Nígbà tí mo gba Olúwa aláàmọ̀gun láàyè. Ó bù sí ọgbọ́n mi. Ó bù sí ìmọ̀ mi. Ó bì sí òye mi. Ó bì ṣàgbára nígbà tí mo ṣàfẹ́rí rẹ̀. Ilé ẹ̀kọ́ yára ó ṣe kéde ó ṣe sílẹ̀. Àná ṣe kéde àná ńlá. Yíríjì ó bá gbàdé. Nígbà tí bàbá ò sí tòsí, bàbá jẹ́ ti kú. Ìyá tí kan ló wà láyé. Ta ni mo bá lọ bá? Ta ni mo fẹ́ lọ yọjọ́ mi fún? Bí ìbá ṣe ọlọ́run ọ̀gá ògo. Ìgbẹ́kẹ̀ ìbínú Olúwa kò yí padà. Ìrètí ìbínú Olúwa kò yí padà. Àwọn ìbínú Olúwa kò yí padà. Ọgbọ́n ṣe pé láì sí àwẹ̀ àti àdúrà. Ẹ̀rí ló kó gbà lọ́wọ́ Ọlọ́run. Láti ṣàfẹ́rí Ọlọ́run. Èmi ẹ̀bẹ̀ àti àdúrà àti àwẹ̀. Àtàṣọ̀fọ̀. Títóbi ni ọ́. Qui vous a comme c'est fou? L'aide est du corps de Tawa. On a rien à la Tawa. On a la Tawa. On m'a tout moins bien à tout payer une lettre au roi. Yossi vous a fait une lady.
2: Amen.
0: Et si vous. Mais Yossi vous a fait une lady.
2: Amen.
0: Mais on va pas à bord. Bon, ben, bah, moi. Mo ba jolo to si Olorun Mo ba gbe wa bi mo wo Ana se kini ana ola Ki Oluwa ku bo si Ile otito Mo ba gbo otito wo To ba ti ro ba sa fe ri re. To ba ni fe. Alafia yi oka. To ba ni fe, alafia se kini ayi oka. To le jo so mo ni keji. To ba to mo ni keji je. Olu agbo se fun o. Tojo laanu lo abuse fun won To fi ona homo keji lo abuse fun won To ni fo homo keji lo abuse fun won Ti lo fe lele Adre be iboku Sa ti gba Ko lo abuse fun won ko se pa ma Ẹ tó lọ bù sí fún yóò lọ ó pamọ́. Ẹ tó gbọ́dọ̀ lu àlọ́lẹ́ ó pamọ́.
3: Dá Ọlọ́run rẹ mọ̀. Ọ̀rọ̀ ìwàásù láti inú ìjọ Nọ́yọ̀gọ́ Chapel ní àṣẹṣẹ gbọ́tọ́. A wà ní plus 7 and 8 Àyọ̀ká layout ilé funfun Báláú ẹgbẹ́ Agbon Hospital òpópónà tó wà lẹ́yìn Ìbàdàn Grammar School Mandete Ìbàdàn. Ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ní ojú ọ̀pọ̀ ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook àti Matthew Ọmọṣẹ́bí láàrin agogo 6-8 àárọ̀ níbi tí ẹ ó ti máa gbọ́ tí ẹ ó sì máa wò wá kedere nínú ìpàdé àdúrà ti ìjọ Nọ́yọ̀gọ́ Chapel. A wà ní Àdàbà FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́bọ̀ Thursday láàrin agogo 6:30 ìrọ̀lẹ́ àti Lágelú 96.7 FM Ìbàdàn between 7:45 and 8 PM àti ní gbogbo ọjọ́ ìsinmi Sunday. Láàrin agogo 9:00 to 12:00 fún ìjọsìn tó níbùkún tí ẹ̀yin bá fẹ́ ìmọ̀ràn tàbí ìrànlọ́wọ́ àdúrà ẹ pé bàbá wa nínú Olúwa ajíhìnrere Matthew ìgbẹ́kẹ̀lé Olúwa ọmọṣẹ́bí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 003-471-9805 tàbí 0905-666-6266 dá Ọlọ́run rẹ mọ̀ ìpàdé tún di ọjọ́ mẹ́jọ.
4: Live it, my father.
5: ADABA.
4: 89 Adaban.
6: Where did you buy it?
7: Sick
6: Easy, yes, easy.
8: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti ń lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kàn ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan. Gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀. Àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bí ilé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkàn láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n jẹ́ aṣojú iléeṣẹ́ CDCare. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé. Ẹ kú kalẹ̀ wọn.
9: Ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàárọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem.
5: gẹgẹ bi e se so ni ekan CDCARE CDCARE application ti o so ala omo orilede Nigeria di mumu se nitori pe oni o fun wa lanfani lati ra gbogbo nkan elo nu le patapata ti o nwu wa si afera lati ori inu yara mattress la fera ni o afera fan ni o AC ni a bo si le dana afera gas ni o pot ni o microwave fridge ni afera freezer ni o ati bebe lo leyin a tun wa bo sori pe ina se se mona mona bayi ta fe ma ra bi solar inverter kankan atun ta ni CDK a tun wa ko lori e irinse loku ta fe ra omo mi tin kose tailor mo fe ra sewing machine fun emi fe ra keke moru mo fe mo fi sise so gbogbo awon kan bayi lo wa lori CDK app te mo ra alakoko nbe ko si ele kankan lori re elekeji ni pe iye ti won ta loja la tun wa ta fun yin eleketa ni pe e ti wa lanfani lati ma san die die elekerin to je papa nbari ni pe e ni ti sanwo tan te fi ma gbe lo anfani ti a fun awon yan ni wi pe won le ra nkan ka de ma sanwo die die lati osu meji titi de osu mejila to ba je pe ose ose na fe ma sanwo ni won lanfani ose merin titi de ose mejidinlaadota 48 weeks ni tan ba tin de ilaji osu tabi ose ti won ba mu CDK mo pale gbogbo nkan ta ba ti lawon fe ra yi won mo gbe wa si ile won tabi office won ko si tumo si pe won ra nkan eyo kan lowo won o lanfani ati ti ra nkan mi o rara o ti won ya mo ra mattress lowo mo wa o pe okay mo fe ra gas cooker ele mu ati be be lo te de mo sanwo die die lai ni ele kankan ninu nkan ta CDK wa fun ni kan ta so pe se won ta moto be ni se wa ri to ni moto de ohun e a ni e lori app nitori wi pe a fa won yan la fa ni pe e lo wa ru moto to wu yin ke wa so fa wa ka wo wa lo ba yin sanwo duri ani e to ba ra moto wa fun alanfani ki won lo odun meta lati sanwo e to je 36 months so to ba ti wa de laji osu ti won mu tabi ose ti won mu CDK o pe eni to sanwo ki osu kini osu keje osu mejo lo mu eleyi serious a je pe oni bi kan to wo tin jade tori gbogbo to ba tin se ise o ye ko ni anfani lati gbe igbaye gbadun mo n gba 70,000 so ki mo le ra washing machine 200,000 nigbati mo ti mo yi pe mo osu mewa ni ma de ra mo san die die mo le mo san 20,000 ni osu osu ti ma de ti mo osu mewa ti mo ti de osu marun CDK o de pa le washing machine wo gbe wa fun ma tun mo san wo se be ti ma san fun wi pe mo san wo die die ni so to ba de je pe oso ose le mi fe mo san wo ti mo je bi iya loja ma ti ra mu ye ose to ba ro mi lehun lati ose merin titi de ose di meji la dota that is 48 weeks ti ba mo se mejo ti ba ti san ose kini keji keta ke ni CDK mo pe eni oni bi ti wo ti n jade a gbe oja re fun yo de tun mo san wo lo nkan ti CDK wa fun ni ko wa so wi pe a n gbe apa bi kan ni Nigeria a le ra oja o gbogbo bi te ba ma gbe Nigeria te ba ti bere fun te ti download app wa lori Play Store tabi App Store CDCARE te ba ti download e te foruko yin si te fi phone number yin si e ti ra awon eyan wa ti o ti mo ki yin kaabo CDK o wa ni so pe ke sanwo si account kankan o gbogbo nkan te ba fe se patapata ninu app yen li e ti se te ba ti download app yen ba aye te mo fi owo yin si e mo ri nbe bo se n wole bo se n jade anfani tun wa fun yin lati pe ile ise wa lori app yen te ba ti download abi ke chat lofe ko sibi te le wa
8: office nigba to je pe ni e pe kan kaakiri
6: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi Pharmacy Oluwatoyin Quarters Akure e le pe 0707-454-2995
8: oro le ti gbogbo eyan gbogbo eyin ti en fe lati ni dukia kan abo mi to je pe e tin ro pe bo le se se bawo ni kini awon se bossi ona na re e tele won CDK o di gba kan na e seun
6: ile ise wa wa ni Exodus filling station lanojuko ofe Tochi Pharmacy Oluwatoyin Quarters Akure e le pe 0707-454-2995
7: CDK there for you
9: My brother, are you say Lafarge don't change name?
10: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge, them, Cocoa House, National Theater, plus plenty of HTRM construction for this week.

0: Chelsea Beyond Buildings.
1: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan o. Mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́, ẹ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Ké gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi.
4: Mọ́mí mọ́mí ṣalẹ̀ lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Ọkọ ṣoṣo ló lè jẹ́.
4: Mamadol ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n ò lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Láti ilé-iṣẹ́ rédíò Àdàbà FM, aago méje ti lù.

2031 wọn kéde ọ̀rọ̀ náà nínú àgbéjáde kan lè tí wọ́n fi létà tí wọ́n sì láláì pé agbábọ́ọ̀lù ọ̀dọ́làǹgbà òun ló ní àfojúsùn fún ọjọ́ iwájú rẹ̀ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà dókù ẹni tó darapọ̀ mọ́ ikọ̀ Manchester City láti inú ikọ̀ Rennes lọ́dún 2023 òun ló ti dúró pọnlé báyìí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù Manchester City eléyìí tó ń ṣe dáadáa nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà pẹ̀lú bó ti wá tọwọ́ bọ ìwé àdéhùn lọ́dún mìíràn pẹ̀lú ikọ̀ Manchester City báyìí òun ni yóò fòpin sí bí àwọn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọlọ́kan-ò-jọ̀kan ti ṣe ń wá ọmọkùnrin náà agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Belgium ọ̀hún ló ti wá ṣe lálàyé wípé òun tún ti ṣetán láti kó ipa eléyìí tó jọjú fún ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester City nínú ìdíje líìgì eléyìí tí yóò gbéra sọ láìpẹ́ láì jìnà. Ǹjẹ́ a ò ní rí jù báyìí lọ lórí ìròyìn àṣálẹ̀ wa fún ti ìrọ̀lẹ́ tòní Ọ̀làyinka Òjó lolóòtú ìròyìn Fọlájìn Oyetayo ló mú àṣẹ ti gbọ́ yín. Iṣẹ́ wa ò ní dìṣẹ́ láṣẹ Èdùmarè, orun ayọ̀ la ó sọ̀ kọ̀kan la ó jí, kásùn láyọ̀.

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yìí. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: My brother, I hear say Lafarge don't change name.
4: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change, but now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty HTRM construction for this week country since 1960.
5: HBM Nigeria, formerly Lafarge.
4: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond buildings.
1: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o lè gbàgbé rárá?
6: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
7: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ́ran tó dùn yẹn lónìí.
1: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?

0: Par Samsung phone for any of our M-Copper shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now.
1: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Ṣadé kù ṣe ọkọ mi.
5: Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
4: Màámi.
5: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
4: yẹn. Hypo kẹ̀.
5: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
6: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
7: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
8: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan-an. Mo ṣe ń rántí ẹ̀.
7: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládìí dùn?
9: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ́ran tó dùn yẹn lónìí.
7: Kí gan-an ni ìdí tí

0: àṣẹ àti ìtọ́ni ọlọ́run àjọ̀dún ẹ̀mí mímọ́ Holy Ghost Festival tìjọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ till I come títí èmi ó fi dé ńlá kùrí ẹ̀. Ètò ìlera ọ̀fẹ́ ńlá fi bẹ̀rẹ̀ ní Saturday, August 29 by 11 a.m. sí aago márùn-ún ìrọ̀lẹ́. August 30 ni Prophetic Sunday. Pẹ̀lú àkòrí, while you are waiting, starting 10 a.m. ìsọjí ńlá fi yìn gba ìbùkún pẹ̀lú àsọtẹ́lẹ̀ ní lọ́jọ́ Monday 31st by 4 to 7 p.m. ministering. Bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ pẹ̀lú Evangelist Tolú Adélẹ́gàn. Tuesday 1st àti Wednesday 2nd September. Ìsọjí ńlá tí a pè ní Dominate Till He Comes. Apostle Dr. Phillips O. Oladipupo ni ó minister tí Royal Mass Choir ó sì máa kọrin ẹ̀mí tí fawọ́ Ọlọ́run ṣiṣẹ́ ara. Ministers conference ńlá ó ṣe ní Thursday September 3 by 10 a.m. kó o tó lè gbọ́ kí Ọlọ́run ó sọ̀rọ̀ before you can hear God speak ńlá kò rí ẹ̀. Evangelist Olúwayemí Olúwaṣẹ́un ni ó kọrin ẹ̀mí nígbà tí bàbá wa nínú Olúwa Apostle Francis Olumide Claudio bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ yóò minister sáyé àwọn òjíṣẹ́ Ọlọ́run ń bẹ̀ tí wọ́n sì tún mọ jíṣẹ́ Olúwa ní Friday 4 níbi ètò wákàtí méje àdúrà tí ó lágbára àti àsọtẹ́lẹ̀ tá a pè ní Olúwa dìde sí mi nítorí orúkọ rẹ̀ láago mẹ́wàá àárọ̀ sí márùn-ún ìrọ̀lẹ́ níbi tí wòlíì olórin ẹ̀mí ni Evangelist Tọ́pẹ́ Olútòkun àṣẹ ìrọ̀rùn yóò ti máa kọrin ẹ̀mí Saturday 5 ní Wàsá tí olúkúlùkù yóò ti máa ṣe aré ìdárayá dáwọ́ ọ̀dùnrún níwájú Olúwa àgọ́ mẹ́wàá àárọ̀ ńlá ó bẹ̀rẹ̀ Sunday 6 pabambari àṣekágbá ètò àjọ̀dún the passion and shop for free tí olúkúlùkù yóò ti máa ra ọjà láìsanwó fim old fast and occupy till he comes Reverend Peter Ọlárẹ̀wájú ni ó wà sù tí Royal Mass Choir yóò sì léwájú wa nínú orin ẹ̀mí yin Ọlọ́run bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gbogbo ẹ̀ níjọ Royal Church of the Wise Assembly lẹ́gbẹ̀ẹ́ Federal Government Girls College Àkúrẹ́ má ṣe jẹ́ kí ohunkóhun ó di ọ lọ́wọ́ títí ayé Jésù lolúwa.
1: Mo kí ẹ̀yin ènìyàn wa wípé a kúṣẹ́ ò ní a ní ṣàṣedànù agbára Ọlọ́run gbogbo òbí tó ń tiraka lórí ọmọ báyìí iṣu ọmọ á jiná fún yín jẹ́ o agbára Ọlọ́run ẹ̀ ní ṣàṣedànù gbogbo wa ní lájọ́ máa jèrè ohun tá a fọwọ́ wa ṣe gẹ́gẹ́ bí jíǹgù tí à ń gbọ́ yìí báyìí ṣe mọ̀ pé Holy Ghost Festival bẹ́ẹ̀ tó bá ti di August báyìí nísìnyí àti bọ́ sí oṣù Holy Ghost Festival ẹ jẹ́ a máa prepare ká plan ká prepare ká wá ọjọ́ mẹ́sàn-án yẹn Ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ àdúpẹ́ ní ọwọ́ àwọn ètò ṣètò ààbò adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe gan commissioner of police adúpẹ́ lọ́wọ́ yín director of SSS adúpẹ́ ní ọwọ́ yín brigade commander adúpẹ́ lọ́wọ́ yín o gbogbo commander amatekun adúpẹ́ state commander civil defense adúpẹ́ ní ọwọ́ yín state controller prison adúpẹ́ ní ọwọ́ yín gbogbo ẹ̀yin tẹ wà ní ààbò ojú ọ̀nà road safety adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣe gan pátápátá o gbogbo yín o àti gbogbo àwọn private gas pátápátá ládúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe o. Akíni mo fẹ́ fi sọ ọ̀rọ̀ yìí lónìí mo ń prepare wa báyìí oṣù tá à ń lọ oṣù kẹjọ oṣù àlejò ni o oṣù àlejò àlejò ohun tó ń retí oṣù tó máa dé nìyí wọn là ń lọ yìí o. Ní oṣù kẹjọ tá a pè ní oṣù August mo fẹ́ ka ibì kan fún wa jẹ́ nǹka nínú John chapter 8 máa wá kà á láti ẹsẹ̀ kẹta àwọn akọ̀wé àti àwọn afarisí sì mú obìnrin kan wá sí ọ̀dọ̀ rẹ̀ ìyẹn lọ́dọ̀ Jésù tí a mú nínú panṣágà nígbà tí wọ́n sì mú un dúró láàrin wọ́n wí fún un pé olùkọ́ ni a mú obìnrin yìí nínú panṣágà nínú ṣíṣe ǹjẹ́ nínú òfin mose pàṣẹ fún wa láti sọ irú wọn bẹ́ẹ̀ lé òkúta pa ṣùgbọ́n ìwọ ha àti wí wọn ni mose ti sọ pé irú ẹni bẹ́ẹ̀ o a gbọ́dọ̀ sọ ọ́ lòkúta pa ni kí ló wá wí báyìí o kò dẹ̀ síbi tá ti àpọ́ǹtì jésù gẹ́gẹ́ bí onídàájọ́ o wọn àpọ́ǹtì ẹ o bẹ́ẹ̀ kí ló wí ṣe ló dàbí kéèyàn kan kọ́kàn mú ẹnì kan wá sọ́dọ̀ báyìí

0: ní kí n wo ọkùnrin yìí pé ó jalè, pé wọ́n dẹ̀ ti sọ pé ẹ̀ ń bá ti jalè, pé ṣe nìkan mo sí firing squad, kán wá ní kí ni mo wí bẹ́yẹn, kí ni mo fẹ́ sọ, mi ì ṣ'adájọ́, mi ì ṣe kóòtù. Ṣùgbọ́n wọ́n kàn sọ fún Jésù, wọ́n ní gbọ́, kí ló wí báyìí o? Èyí ni wọ́n wí, wọ́n dán-an wò, kí wọ́n ba lè rí ohun láti fi sùn. Ṣùgbọ́n Jésù bẹ̀rẹ̀ sílẹ̀, ó sì ń fi ìka rẹ̀ kọ̀wé ní ilẹ̀. Ṣùgbọ́n nígbà tí wọ́n bi léèrè síbẹ̀síbẹ̀, ó gbé ara rẹ̀ sókè, ó sì wí fún wọn pé ẹni tí ó bá ṣe aláìṣẹ̀ nínú yín, jẹ́ kí ó kọ́ sọ ọ́ lòkúta. Ó wá ní ẹni tó bá ti mọ̀ pé òun ò ṣẹ̀, ó sọ ọ́ lòkúta, since tí òfin ti sọ pé ká ṣe bẹ́ẹ̀. Ó sì tún bẹ̀rẹ̀ sílẹ̀, ó sì ń kọ ìwé ní ilẹ̀. Nígbà tí wọ́n gbọ́ èyí, wọ́n sì jáde lọ lọ́kọ̀ọ̀kan, bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn àgbà títí dé àwọn tí ó kẹ́yìn. A sì fi Jésù nìkan sílẹ̀ àti obìnrin náà láàrin níbi tí ó ti wà. Gbogbo wọn náà kúrò ń bẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, wọ́n dẹ̀ rọra ń lọ lẹ́yọ kọ̀ọ̀kan, kálukú ń lọ lé wọn. Ó wá ku Jésù àti obìnrin yẹn nìkan. Jésù sì gbé ara sókè, ó sì wí fún pé obìnrin yìí, àwọn dá, kò sí ẹnìkan tí ó dá ọ lẹ́bi. Ó wá rí obìnrin wá ní àwọn pípù tó mú ẹ wá dà, kò sí èèyàn kankan tó dá ẹ lẹ́bi ni. Òun sì wí pé kò sí ẹnìkan, Olúwa. Jésù sì wí fún pé bẹ́ẹ̀ ni èmi náà kò dá ọ lẹ́bi, máa lọ láti ìgbà yìí lọ, má dẹ́ṣẹ̀ mọ́. Nǹkan kan tí mo mú jáde ń bẹ̀ ni wípé ó ní bẹ́ẹ̀ ni èmi náà kò dá ọ lẹ́bi. Àkọ́rí ọ̀rọ̀ mi nìyẹn o, èmi gan ò dá ẹ lẹ́bi o. Gbogbo ohun tó wà lọ́kàn yín, má bọ̀, ọ̀rẹ́ mi, má bọ̀, mo fẹ́ bá ẹ sọ̀rọ̀ díẹ̀. Sórí gbogbo ohun tó wà lọ́kàn yín pátá, mi ò dá ẹ lẹ́bi. Ohun tó olóhùn fẹ́ ṣe yẹn, mi ò dá ẹ lẹ́bi. Ohun tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, mi ò dá ẹ lẹ́bi. Èmi náà ò dá ẹ lẹ́bi, nítorí mi kì í ṣe adájọ́, mi ì dẹ̀ ṣe píye Ọlọ́run tí màá fi lè dá ẹ lẹ́bi. Èmi náà ò dá ẹ lẹ́bi. Tí ì bá sí nǹkan kan tó ṣẹlẹ̀, o ní dédé máa ṣe bẹ́ẹ̀. Ṣé o lè ló ń jà, ló ń jalè, mi ì dá ẹ lẹ́bi. Sọ̀rí òun wò pé kí ló dé tí ìgboro fi rí bẹ́ẹ̀, kíní kankan kan ló jẹ́ kó máa jalè, mi ì dá ẹ lẹ́bi. Ṣùgbọ́n mo kàn fẹ́ ka Bíbélì fún ẹ. Èmi ò dá ẹ lẹ́bi o. Ṣùgbọ́n nínú ìwé Éfésù orí kẹrin, verse 28, jẹ́ nǹkan fún ẹ. Ó ní kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́, ṣùgbọ́n kí ó kúkú máa ṣe làálàá, kí ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára, kí òun kí ó lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní. Ìbá dáa kí wọ́n má jalè mọ́, má jalè mọ́, kúkú lọ máa ṣiṣẹ́, o lè máa bá àwọn bíríkìlà ṣiṣẹ́, máa tẹ̀lé wọn. Lọ bá àwọn káfíńtà, kò tẹ̀lé wọn. O lè lọ kọ́ṣẹ́ ọwọ́ gan, o lè tẹ̀lé àwọn àgbẹ̀ kó bá wọn ṣanko. Ìwọ gan lè máa dako gan kó ṣiṣẹ́ àgbẹ̀. O lè wá nǹkan kéékèèké kó máa ṣe. O lè ṣiṣẹ́ wẹ́dà, wá máa fi ọwọ́ ara rẹ̀ kó fi ṣiṣẹ́. Bíbélì wa sọ wípé ó ní kí ìwọ gan kí o lè máa pín fún èèyàn, kó o lè máa fún èèyàn láti inú làálàá tiẹ̀, láti inú ogun ẹ̀. O rí wípé iṣẹ́ o lè gan ṣiṣe gan. O rí pé iṣẹ́ tó lágbára gan, ó lágbára ju iṣẹ́ àwọn tó ń fọ òkúta gan, ó lágbára ju. Má jalè mọ́, má jalè mọ́. Àti wípé gan, ìjọ tí ì gbọ́ oníjọ́ kan rí kan sọ wípé lónìí o, la fẹ́ fún gbajúgbajà ọlọ́ṣà, ìgárá ọlọ́ṣà o lè, a lọ kó lé ohun kígbe kan. A fẹ́ fún un ní ẹ̀bùn ìwúrí lónìí o, wípé òní la fẹ́ fún un ní àwọ̀ ṣé o ti gbọ́rú ẹ̀ rí. Àbí o ti rí nìkan rí kan sọ wípé ṣe rí ilé tẹ̀ ń wò bẹ́yẹn, ẹ rí bó ṣe tó yẹn. Wípé o lè ló kọ, ṣé o ti gbọ́ rí? Rárá, gbogbo ohun tó fọjọ́ ayé ẹ̀ kójọ, òfò ló máa ń padà dà. Bí ti máa ń rí fẹ́ni tí jalè nìyẹn, ọmọ mi, má jalè mọ́. Mi ò dá ẹ lẹ́bi o, ṣùgbọ́n má jalè, má jalè mọ́, má jalè mọ́. Kúkú máa lọ ṣiṣẹ́, yàgò fún àwọn ẹgbẹ́ rẹ yẹn báyìí, sọ fún wọn pé ò ṣe mọ́, yà fún wọn, má jalè mọ́. Kú òun bẹ́ẹ̀ yẹn. Èmi náà ò dá ẹ lẹ́bi, ìwọ tó ń ṣe ibi, òun ló ń ṣe. A nídi tó fi ń ṣe é, o lè dédé kàn jí láàárọ̀ báyìí, kó ní ibi lókù tó fẹ́ máa ṣe, ó gbọ́dọ̀ nídi tó fi ń ṣe é. Ọmọ fẹ́ ka Bíbélì fún ẹ. Nínú ìwé First Peter chapter 3, 1 verse 11 bẹ́ẹ̀, ó ní ó yà kúrò nínú ibi kí ó má ṣe ṣe ibi kó máa ṣe rere, kí ó máa wá àlàáfíà, kí ó sì máa lépa rẹ̀. Òun ló sọ ní nọmba 11 yìí, ó ní sọ fún un pé kí ó yà kúrò nínú ibi, kí ó máa ṣe rere, kí ó máa wá àlàáfíà, kí ó sì máa lépa rẹ̀. Nǹkan kan ló fà á tó fi ń ṣe bẹ́ẹ̀, kinní kan ló fà á tó fi ń dàlúrú, nǹkan kan ló fà á tó fi ń bàjọba ẹni ẹlẹ́nìkan jẹ́, kinní kan ló fà á tó fi ń bàyàn jẹ́. Ó wá ní kí o yà kúrò nínú ibi, kí o máa ṣe rere, kí o sì máa wá àlàáfíà, kó wá máa lépa àlàáfíà. Mi ò dá ẹlẹ́bi, ó nídìí tó fi ń ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí Bélì, òun ló sọ bẹ́ẹ̀ pé kí n sọ fún ẹ́sìn, ó ní yà kúrò nínú ibi, má ṣe é mọ́, má ba tèèyàn jẹ́ mọ́, má fẹnu bàyàn jẹ́ mọ́, má fẹnu baṣẹ́ oníṣẹ́ jẹ́ mọ́, má fẹnu borúkọ olórúkọ jẹ́ mọ́, má dàlúrú mọ́, má sọ ọ̀rọ̀ tá mú ogun, tá kó ogun sílẹ̀, má ṣe é mọ́, má ṣe pè mọ́, má mọ orúkọ Olúwa, orúkọ èèyàn, má mú un lọ sórí òkè lọ máa gbàdúrà òdì mọ́, má kúnlẹ̀ òdì lórí ènìyàn mọ́. Ó ní kó má ṣe bẹ́ẹ̀, máa wá wà àlàáfíà, kó wá máa lépa ẹ̀. Ohun tó Olúwa ní kí n sọ fún ẹ nìyẹn. Mi ò dá ẹlẹ́bi o, ṣùgbọ́n Olúwa ló ní kí n sọ bẹ́ẹ̀ fún ẹ. Mo ń padà bọ̀.
1: Pẹ̀lú àṣẹ àti ìtọ́ni Ọlọ́run, àjọ̀dún ẹ̀mí mímọ́ Holy Ghost Festival tìjọ Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ. Till I come, títí èmi ó fi dé ńlá kùrí ẹ̀. Ètò ìlera ọ̀fẹ́ ńlá fi bẹ̀rẹ̀ ní Saturday, August 29 by 11 AM sí aago 5 ìrọ̀lẹ́. August 30 ni Prophetic Sunday. Pẹ̀lú àkòrí, while you are waiting, starting 10 AM. Ìsọjí ńlá fi yìn gba ìbùkún pẹ̀lú àsọtẹ́lẹ̀ ní lọ́jọ́ Monday 31st by 4 to 7 PM. Ministering, bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ pẹ̀lú Evangelist Tolú Adélẹ́gàn. Tuesday 1st àti Wednesday 2nd September. Ìsọjí ńlá tí a pè ní Dominate Till He Comes. Apostle Dr. Phillips O. Oladipupọ ni ó minister tí Royal Mass Choir ó sì máa kọrin ẹ̀mí tí fawọ́ Ọlọ́run ṣiṣẹ́ ara. Ministers Conference ńlá ó ṣe ní Thursday September 3 by 10 AM. Kò tó lè gbọ́ kí Ọlọ́run ó sọ̀rọ̀ before you can hear God speak ńlá kò rí ẹ̀. Evangelist Olúwayẹmí Olúwaṣẹ́un ni ó kọrin ẹ̀mí nígbà tí bàbá wa nínú Olúwa Apostle Francis Olumide Claudio. Bàbá ǹjẹ́ ó ní ìtumọ̀ yóò minister sáyé àwọn òjíṣẹ́ Ọlọ́run ń bẹ̀ tí wọ́n sì túmọ̀ jíṣẹ́ Olúwa ní Friday 4 níbi ètò wákàtí méje àdúrà tí ó lágbára àti àsọtẹ́lẹ̀ tá a pè ní Olúwa dìde sí mi nítorí orúkọ rẹ̀. Láago mẹ́wàá àárọ̀ sí 5 ìrọ̀lẹ́ níbi tí wòlíì olórin ẹ̀mí ni Evangelist Tọ́pẹ́ Olútòkun àṣẹ ìrọ̀rùn yóò ti máa kọrin ẹ̀mí. Saturday 5 ni wàsá tí olúkúlùkù yóò ti máa ṣe aré ìdárayá dáwọ́ ọ̀dùnrún níwájú Olúwa. Láago mẹ́wàá àárọ̀ ńlá ó bẹ̀rẹ̀. Sunday 6 pabambarì àṣekágbá ètò àjọ̀dún The Passion and Shop for Free tí olúkúlùkù yóò ti máa ra ọjà láìsanwó. Theme: Hold Fast and Occupy Till He Comes. Reverend Peter Ọ̀làrẹ̀wájú ni ó wàásù tí Royal Mass Choir yóò sì léwájú wa nínú orin ẹ̀mí yin Ọlọ́run. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ níjọ Royal Church of the Wise Assembly lẹ́gbẹ̀ẹ́ Federal Government Girls College Àkúrẹ́. Má ṣe jẹ́ kí ohunkóhun ó di ọlọ́wọ́ títí ayé. Jésù lolúwa.
0: À ń sọ̀rọ̀ lórí wípé èmi náà kò dá ẹlẹ́bi. Mi ò dá ẹlẹ́bi. Ìwọ tó ní lọ́kàn ẹ̀ pé o máa gbẹ̀san. Mo máa gbẹ̀san o. Máa gbẹ̀san. Ó tó bẹ́ẹ̀ kó gbẹ̀san. Ohun tí kálukú yẹn ṣe sí ẹ tó fẹ́ gbẹ̀san. Ní àgbo ilé yín, ohun tán fojú ẹ rí pé Ọlọ́run bá lè gbé ẹ sókè wá gbẹ̀san. Nínú ẹni tó ṣe ibi sí ẹ pé wà á gbẹ̀san. Nínú ẹnìkan tó sọ àìdá nípa ẹ wá gbọ́n kò fẹ́ gbẹ̀san. Ẹni tó ṣàwà nínú ẹ̀mí ẹ lọ́hùn kò fẹ́ gba ẹ̀san. Mi ò dá ẹlẹ́bi. Mi ò dá ẹlẹ́bi o tó bá lò máa gbà. Náà ò dá ẹlẹ́bi. Àtọ̀ ṣùgbọ́n mo kàn fẹ́ ka Bíbélì fún ẹ. Bíbélì ni màá kà fún ẹ. Nínú ìwé Rome. Ìwé Rome. Chapter 12. Rome chapter 12. Jẹ́ ká ka verse 19 níbẹ̀. Ó wá ní olùfẹ́. Ẹ má ṣe gbẹ̀san ara yín. Ṣùgbọ́n ẹ fi àyè sílẹ̀ fún ìbínú. Nítorí àti kọ́ pé Olúwa wí pé tèmi lè ẹ̀san. Èmi ó gbẹ̀san. Ọ̀rẹ́ mi ò, kò sí irú ẹ̀san tó máa gbà tó tó tọ́lọ́run. Ó kàn jẹ́ pé ẹ̀san olódùmarè ò yá lógún ọdún ọ̀. Ṣùgbọ́n nígbà tí ẹ̀san bá bẹ̀rẹ̀, tẹ̀sán bá ké torí ìgbà ìgbẹ̀yìn lẹ̀sán máa ń sáré lọ. Ká má ba ka kinní kan mọ́ ẹ, ká má kà mọ́ ẹ pé láti ọwọ́ ẹ ni ọ̀rọ̀ lágbájá fi dàrú. Kó mọ́ sí wọ̀nyẹn lọ́rọ̀ ẹ. Wọ́n fi wọ́n lẹ̀. Just leave them. Leave them for God. Hey, Dáfídì káre lónìí o. Dáfídì wá ní Ọlọ́run ló sọ fún un pé kó bú Dáfídì. N tó ń ṣe yẹn, leave it. Má gbẹ̀san. Fi ẹ̀sán lẹ̀ fún Ọlọ́run. O gbọ́ ni. Ó ní ẹ má gbẹ̀san ara yín. Ó lè bí ẹ nínú, kò sí ohun tó burú ń bẹ̀. Bí nǹkan yẹn bá bí ẹ nínú. Ó wá níbẹ̀, ó ní fi ẹ̀sán yẹn fi ílẹ̀ fún Ọlọ́run. Ó ní nítorí wípé àti kọ́ pé Olúwa wípé tèmi lè ẹ̀sán. Èmi ó gbẹ̀san. Ṣé bó gbọ́ bẹ́ẹ̀ tó ní ayé àtọ̀run kì í kọjá, ó lè kọjá lọ. Kékeré nínú ọ̀rọ̀ òun kò ní lọ. Láìṣẹ, Ọlọ́run ló ní ẹ̀sán. Fi ẹ̀sán lẹ̀ fún Ọlọ́run. Ọlọ́run á gbà á. Ó lè má yá ní ogún ọjọ́. Ẹ lè máa rí i kó máa yan fandafanda kiri o. Kínú wa máa bí ẹ. Wọ fi ẹ̀sán sílẹ̀. Ọlọ́run ló ní á gbẹ̀san. Jẹ́ ń ka ìtàn ọkùnrin kan fún ẹ. Jẹ́ ń ka fún ẹ. Kí n tó máa lọ. Ọlọ́run ló ń jẹ́ ẹlẹ́sàn. Òun ló dẹ̀ máa bó ṣe máa san. Ó dẹ̀ ti ń san fún ẹ díẹ̀ díẹ̀ o. Omi jẹ́ ojú ẹ ni ò kàn tí ì jẹ́ kó rí. Ó ń san. Ó ń san. Genesis chapter 27. Mo fẹ́ ka ìtàn àwọn ọmọ ilé kan náà, ọmọ ìyá kan náà yìí fún yín. Ẹ mọ ìtàn yẹn dáadáa. Ẹ mọ̀ ṣùgbọ́n mo fẹ́ kà fún yín níbi ọ̀rọ̀ ẹ̀sán. Ẹni mò ń bá sọ̀rọ̀ nínú ilé yìí ni mi ò mọ̀.

fọ bàbá mi súnmọ́ etílé o. Nígbà náà ni èmi yóò pa Jacob arákùnrin mi. Ó wá kórira ẹ̀. Ó kórira ẹ̀. Ẹ máa wo Ọlọ́run ọba ẹlẹ́sàn. Jacob gbọ́. Jacob sá lọ. Ó sá lọ sílùú míì. Ó ṣiṣẹ́ lọ́hùn. Ó kẹ́rù. Ó kẹ́rù. Ó kó bọ̀. Ìyẹn wá dàbí pé ìrètí ṣiṣẹ́ ní ayé Jacob. Ísọ̀ àkókò súre fún wọn. Òun náà ṣáàfi ó fi ilẹ̀ fọlọ́run. Bí ò tiẹ̀ wá fi ilẹ̀ fọlọ́run gan. Ẹnìkan sọ pé ó ní àpáta burú olóko ní mo dá sí. Ẹni tó ń dá oko ń bì kan. Àpáta wà ní àárín oko yẹn. Ó wà ní mo máa dá àpáta sí ni. Bí ò dá sí kí ni ó fi ṣe. Kí ló fẹ́ fi já gbin nǹkan sórí àpáta ni. Àpáta burú olóko ní mo dá sí. Bí ò dá sí kò sí ohun tá àpáta ṣe. So bí ò gbà fọlọ́run gan kò sí ohun tó fẹ́ fi ṣe torí ẹni yẹn ti sá lọ. Bọ̀dá yẹn dọ̀hún ó ṣiṣẹ́. Ó wá ń bọ̀ lé ó kóyàwó. Ó káwọn ẹrú. Ó ń bọ̀ lé. Ó jọun pé àdúrà ẹ̀ ti gbà. Ó dàbí pé àdúrà ẹ̀ ó ti gbà. Mo ń sọ fẹ́nìkan nínú wa bí o. Mo ní má gbẹ̀san. Fi ẹ̀sán lẹ̀. Ọlọ́run ló ní ẹ̀sán. Ó mọ bó ti máa san fún ẹ. Ó ń san fáwọn ìṣáájú wa. Kò dẹ̀ lè pin. Síbẹ̀ yẹn, á san fún wọn náà. Nígbà tá a dé ìwé Genesis chapter 33, verse 9. Mo bọ̀rẹ̀ mi kan sọ̀rọ̀ láàrin wa bí. Verse 9. Jacob ti ń bọ̀ ń lé báyìí. Àti súre fún un, ó ti lọ. Àwa ti bọ́ sígbà ọ̀sán. Kálukú ti ń ṣe Jacob ń bọ̀ ń lé. Ísọ̀ òun ṣọdẹ ń lé ti ẹ̀ náà ni. Oníkálukú wá ń kẹ́rù bọ̀. Jacob rántí ohun tóun ṣe kóhun tó kú òní. Ó wá kó ẹrú kẹ́rù. Ẹran tó ń kó bọ̀ ó dá sí méjì. Ó ní kí apá kan máa lọ wájú. Nítorí ó gbọ́ pé Ísọ̀ ti ń bọ̀ wá pàdé òun. Òun náà ló ránṣẹ́ sí pé mo ti ń bọ̀ o. Ṣé bí ìwọ bá ṣe rere ara kìhó àyà o. Ó mọ̀ bẹ́ẹ̀ pé ohun tóun ṣe ò dára. Ó mọ̀ bẹ́ẹ̀ ẹ̀rí ọkàn wá lù ú gbìgbìgbì. Ó dá ẹran yẹn sí méjì. Wípé tíwájú yìí. Ó kọ́ àwọn kan pamọ́ sẹ́yìn pé tẹ́gbọ́n bá tiẹ̀ pàdé tíwájú yìí pé a kàn parun ni. Òun sì tún ní díẹ̀ sẹ́yìn torí òun ti ṣe dáadáa. Ó ti ránṣẹ́ sí ẹ̀gbọ́n ẹ̀gan tó ní Ọlọ́run ti bùkún wọn. Àdúrà yẹn ti gbà lórí òun o. Nígbà tẹ́gbọ́n yẹn máa pàdé ẹ̀. Èyí wọ́n ní kó má gbẹ̀san. Má gbẹ̀san. Nígbà tí ẹ̀gbọ́n ẹ̀ tó máa pàdé ẹ̀ jẹ́ ká ka chapter 8. Chapter 33 verse 8. Ẹ̀gbọ́n ẹ̀ wá wípé kí ni ìwọ fi ọ̀wọ́ tí mo pàdé rẹ̀ pe. Òun sì wípé láti fi rí orí ọ̀fẹ́ ní ojú Olúwa mi rí. Ẹ̀gbọ́n ẹ̀ ní àwọn ẹran tí mo pàdé lójú ọ̀nà yẹn kí ló fẹ́ fi wọ́n ṣe. Ó ní mo fẹ́ fi bribe ẹni. Bàbá yẹn kàn dáhùn. Ísọ̀ sì wípé èmi ti ní tó arákùnrin mi pa èyí tí ìwọ nímọ̀ fún ara rẹ̀. Ó ní I have an abundance. Ọlọ́run ti bùkún kékeré tó ní. Ó ní tó pọ̀. Ó kó 400 men. Ó kó wọn. Ó ṣà wọn lẹ́nu ibi iṣẹ́ ẹ̀. Wípé kán lọ bá òun kájọ lọ pàdé àbúrò òun. Kò kú òun lé o. Wọn ò súre fún o. Ṣùgbọ́n ó níláárí. Ọlọ́run súre fún. Wọn ò súre fún ṣùgbọ́n Ọlọ́run súre fún. Ohun tí mò ń dọ́gbọ́n sọ fún ẹ níbẹ̀ ni wípé fi ẹ̀sán lẹ̀ fọlọ́run. Ó mọ bó ti máa gbẹ̀san. Ó mọ bó ṣe máa to ayé ẹ̀. Ó mọ bó ṣe máa tún tò. Ó mọ bó ṣe máa rí àríǹjì ẹ̀. Ohun tó ti ṣẹlẹ̀ sémi rí ni mo sọ fún ẹ o. Ohun tí mo ti rí ni o. Ohun tó ti ṣẹlẹ̀ lójú mi. Tó ti ṣẹlẹ̀ sémi rí náà rí ni. Fi ẹ̀sán lẹ̀. Ọlọ́run mọ bó ti máa san. Ó mọ bó ṣe máa tó ayé. To ayé ẹ tá tún tò. Má gbẹ̀san mọ́. Má jẹ́ wúwú yẹ́lé ọkàn ẹ pé o fẹ́ gbẹ̀san. As a matter of fact, mo fẹ́ kó ní ẹ̀mí ìdáríjì. Bó bá ti gbọ́ ọ̀rọ̀ mi ìtọ́ báyìí, ẹni tó dì sínú yẹn, ẹni tó ti fi sí inú ẹ̀wọ̀n ayérayé ní ikùn ẹyẹn, lọ ṣí ẹ̀wọ̀n yẹn lẹ̀ kó jẹ́ ó máa lọ. Fílẹ̀ jẹ́ ó máa lọ. Kò wá dúró bẹ́ẹ̀, kó wá fọ ọkàn ẹ kó mọ́ sí onítọ̀hún, máa wá retí ohun tọ́lọ́run fẹ́ ṣe bẹ́ẹ̀. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀,
àwọn là ń pè ní

0: just ọlọrun dẹ ni bo se man se si won emi wa ngbadura fun e ni oruko Jesu Kristi ti Nazareti oju ogbe re ọlọrun yo wo san oju ogbe temi na ọlọrun yo wo san emi na mi o da elebi o apostle Francis Olumide Claudio on oruko ti mo nje o mo so wi pe ese o dabo
1: pẹlú àṣẹ àti ìtọ́ni ọlọ́run àjọ̀dún ẹ̀mí mímọ́ Holy Ghost Festival ti Royal Church of the Wise Assembly lọ́dún 2026 yìí máa lágbára ju ti àtẹ̀yìnwá lọ till I come títí èmi ò fi dé ńlá kò rí ẹ̀.
2: ẹ̀mí mímọ́ ẹ̀mí ọlọ́run ọba
1: ètò ìlera ọ̀fẹ́ ńlá.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ṣade kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà o, ò ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Gbogbo òṣìṣẹ́ ìjọba ẹ̀yìnà, Red Granite ti kọ́re dé o.
5: Are you a civil servant and in need of a payday loan to manage your urgent expenses? Red Granite, a modern financial services company, is much ready to offer civil servants quick payday loan.

0: gẹ́gẹ́ bí àlàyé mo ṣe sí ń lọ ọ̀nì kọkọrin kì í gbọ́ ẹ àjọjọ lórí ètò ilé kò yé sí gan regerege ọlọ́run kí a dáa fàdé pàdé lọ́dún
1: mo kí ẹ̀yẹ wọ kalẹ́
2: nkalẹ́ o
1: dárúkọ rẹ kéèrò mọ̀ fọ wọlé libe fọ ẹ ṣe carbon copy ẹ ṣe photocopy.
2: ọdún yọ ọba tó ká ṣòro ọba tó ká ṣòro ọdún yọ ọba tó ká ṣòro nkalẹ́ o kẹtẹ́ra lé èmi ọmọrin odún ni mo rí mẹ́ṣà ìmọ̀fọ́ olóko ìyáàfin queen ẹ̀bùn lọ́mọ abiola mọ̀fọ́ nkalẹ́ o.
0: láti ìlú bó lọ ti yọjú
2: lẹ́yìn láti ìlú pogun.
0: ara ọmọ ṣàlàyé sí wọkọ̀ ẹgbọ́n mi nínú lélẹ̀ nífọ̀ kọ́dún ìlú rẹ̀ bá ti sọ yọjú sí mi lérò ètò kí mú tèmi gbé tẹ̀yẹ lárugẹ kó mú tẹ̀yẹ náà kó mú gbé ètò lárugẹ kí kìtà ìkẹ́ yọ jọjọ kún mú papọ̀ gbòdòdò ẹ̀fọn lẹ́ẹ̀kan sí mo kí alájọ ọlọ́pàá ẹlẹ́ran wọ́n ti darapọ̀ mọ́ mi fábọ̀yìn julius mo rí ọ dáadáa lébẹ̀ wọn lọmọ làámọ̀ kán máa mọ bẹ́ẹ̀ sàrìmọ̀ sísọ máa mọ bẹ́ẹ̀ sì kán mọ̀ tún jogún mo kí n lébẹ̀ àkúmúra ọdún dáàdì clock ilẹ̀ yìí kó gbé ọdún ètò lálẹ́ kálẹ́ yí abẹ̀ lẹ́pà pàpà.
2: n kò gbé mi àná èṣù kọ lágbára ètò ọdún ra kọ lé wẹ́rẹ́ mo lè gbé mi á.
0: ọdún rí
2: ajọjọ ni kan ti ṣẹlẹ náà ṣẹlẹ lánàá ṣẹlẹ bulẹ náà ṣẹlẹ kogun so ọdún kété rí
0: ani. lọ́dọ̀ yé títa mẹ́díkà ká tètè yá dúṣà yẹn rákọ solúgbọ́ ètò yìí.
3: mo pe wenje o oogun je.
4: ṣé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn baba ńlá wa ti ń fi ewé àti egbò dábìrà tó sì ń jẹ́ fún wọn ní gbogbo ọ̀nà láti má wà jẹ́ kí ogún àwọn baba ńlá wa yìí parun la ṣe gbọ́dọ̀ ṣàmúlẹ̀ lọ́nà ìgbàlódé ṣé ẹni mojú ogun ní pobì nírè ǹjẹ́ ẹ ti gbọ́ nípa AAT Trado Medical and Natural Health Clinic ilé ìṣègùn ìbílẹ̀ tó wà ní nọmba 73 ọ̀ṣinlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo níbi tí wọ́n ti ń ṣètọ́jú tí wọ́n sì ń kó ogun ìbílẹ̀ pọ̀ lọ́nà ìgbàlódé òun onírúurú ọ̀nà àbáyọ láti kojú ọ̀pọ̀lọpọ̀ ogun tí ń ja ẹ̀dá láyè ṣé o ti sáré ó dàbí ẹni pé kò sí ọ̀nà àbáyọ fún ọmọ gbìyànjú láti ṣe àbẹ̀wò sí AAT Trado Medical and Natural Health Clinic tó wà ní nọmba 73 ọ̀ṣinlẹ̀ Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church PO Box 1585 Àkúrẹ́ nípínlẹ̀ Ondo fún àlàyé síwájú sí ẹ pé Adébáyọ̀ Samuel sórí 08034447.

0: yàtọ̀.
1: Fújẹ́n tó tẹ ní ibùdó fàájì mi lásìkò yìí. Fast food ń bẹ lórí ṣiríṣi. Ọtí ẹlẹ́rìí dòdò tilẹ̀ yá àti tòkè òkun fún gbogbo àwọn tó gbá láfẹ́. Gbogbo ìgbàlọ́ tí tutù yìn. Débẹ̀ kó dasọ́fun gẹ̀ẹ́rẹ̀gẹ̀. Yàrá ọlọ́yẹ tó tutù dódóódó. Súyà, àsun, ẹja odò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àyè tún bẹ fún ayẹyẹ ọjọ́ ìbí get together tàbí societal meeting. Swimming pool side wọn gba yìí ó tún gbá láfẹ́. Níbẹ̀ lèmi àtàwọn ọ̀rẹ́ mi ń lọ láti lọ ṣe fàájì lóòrèkóòrè. Bákan náà, Fújẹ́ Tòtẹ́ tún nílé pe Fújẹ́ Tolangas. Mítà wọn pé pérépéré 24/7 nílé pe wọn fi ń ṣí. Pẹ̀lú àwọn òṣìṣẹ́ tí yóò máa fẹ̀rín àtọ̀yàyà kí yín káàbọ̀. Bó ṣe ti vehicle alignment, ẹ máa bọ̀ ní Fújẹ́ Tolangas. Ara ọ̀tọ̀ gan ni car wash wà. Abala ọ̀tọ̀ ni Fújẹ́ cooking gas náà tún wà nbẹ̀. Ní laundry department tí wọn eléyìí ń ṣe bẹ́ẹ̀ ó kà màmá.
0: Yàrá ibo l'address ni o.
1: Fújẹ́ Tòtẹ́ wà ní kilometer 26 Iléṣà Àkúrẹ́ Express Road, Ládojúkọ Road Safety, Laramọ̀kì nípínlẹ̀ Ondo. Nọ́mbà wọn náà lélẹ́yìí
2: 0813 850 28.
3: Fújẹ́ Tòtẹ́ níbẹ̀ la lọ. Ọ̀dọ̀dọ̀ yìí ti tra medical kẹ́lọ̀ sílẹ̀ quarters l'Àkúrẹ́ lè 0803-44-47-184. Lẹ́ẹ̀kan sí 0803-44-47-184. Tí kò dọ̀dọ̀ Fújẹ́ Tòtẹ́ kẹ́lẹ́ dojúkojú Road Safety Office lè làámọ̀ kí lọ́nà Iléṣà 081-203-85028. Lẹ́ẹ̀kan sí 081-203-85028. Mo kí n kété lé mi kété kété gbọ́ mi fọ̀yìn kú àjálẹ̀. Báwo náà ni mo jóṣẹ́ kété ọlọ́jọ́ bí oṣù yìí mo kí n pátápátá fọ̀yìn kú ọdún ikú yèdùn ẹ̀mí aṣọ púpọ̀. Mo kí tó yìn abániṣe kàṣẹ ayẹyẹ ọjọ́ ìbílẹ̀ lẹ́jọ́ kẹtàdínlógún oṣù yìí lẹ́jọ́ Monday lágbára ọlọ́run ẹ̀mí rẹ̀ aṣọ púpọ̀ ọdún láyé. Michael Fagbádégùn fọ̀kí báwọn kí àbúrò Adékọ́lá Fagbádégùn fọ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí kó ṣe lẹ́jẹ̀ta fọ̀ lágbára ọlọ́run fà dàgbàdàgbà bẹ́ẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹ ẹ̀sìn ọba àjọkọ pẹ́ òkè báwọn kí dáadáa fọ̀ ó kú ayẹyẹ ọjọ́ ìbí jẹ́ ìfọkànrìn abalẹ̀. Báwo náà mo dúpẹ́ jóṣẹ́ ṣe bọ́bá yúà tí là á mọ̀ kí ọ̀gá mi kórede ọkàn kiri mo dúṣẹ́ ọ̀bọ̀ kí n bá kí kábíyèsí aláàtẹ̀ là á mọ̀ kí adìgèrèkì tẹ̀yìn olóyè pàápàá fọ̀n kù múra ọdún jùsùkà ayé lulú àmọ̀ kẹ́kẹ́ báwọn kí àbáhun gangan àbáhun ọ̀run àbáhun kiri kẹ́kẹ́ báwọn kí dáadáa kẹ́kẹ́ báwọn kí àbáfáso àtìkèrèkè tẹ̀yìn olóyè pàápàá fọ̀ ọkùn múra ọdún jùsù làámọ̀ kí ìkèrèkè tẹ̀ ọmọ làámọ̀ kẹ́kẹ́ bọ̀ lé ọdún ìyàjú ire ìyàbọ̀ ire súnkà ṣan ẹ̀kọ́ kọ́bálá èdìdì dìbà tọ́ èyí ìpogun ọdún ìpogun jọ̀wọ́ gan lára ẹlẹ́dà.
4: Ijọ́ kejìlélọ́gbọ̀n àti ijọ́ kẹtàlélọ́gbọ̀n ijọ́ kejìlélógún àti ijọ́ kẹtàlélógún oṣù kàá nínú rẹ̀
3: 21 and 22 23 lágbára ọlọ́run jẹ́ ìwọ̀n àyà wáléwé kànáà níbẹ̀ àpò mọ́nà láwo lọ fẹ́ kí kọ́kọ́ tí kọ́kọ́ bá mi kí ìpogun gan nìkan náà kí ìpogun.
1: Ìpogun wa yóò mọ̀ lọ sóde àríyé lárinde o. A lọ sóde òboròmóye àríyé lárinde o. Alu ìpogun ayé ọmọ àjùmọ̀sùn òmọ̀sùn gbá yìgìyìgì òmọ̀sùn kó tí remọ lómìnir ògbòrò gbọdọ̀ jẹ́ kọ́lé kàrá jì kàrá òun àmúdá mojú mèròdé ìpogun ya jẹ́ èwúwo kàrá náà mú ìtàn náà òde ìpogun rí a. Ìyálọ̀ ọmọ aṣòro kó gbèrè kó o ìyálọ̀ ọmọ aṣòro ká poporo gíjọ ọ̀rùjọ́ kan ṣọdún olí orí òun fọ káàlé kẹ́yà ùdíláyé ìpogun àṣeyí ṣàmọdún lórúkọ elédùmọ̀rẹ́ o.
3: Wọ́n tẹ̀ka ẹ̀wẹ́ gbádùn bọ́ gbádùn rá ìpogun wà ní ó kí ìpogun mo kí Fábọ́yìn Julius bá mi ṣílẹ̀ mutiu àti olówó yẹyẹ ilé kan mo rí ilé bẹ̀ Máyọ̀wọ́ Ògìbínú mo rí ọ dáadáa àti Fàgbàmígbé Adébọ̀wálé Fàgbàmígbé mo kí ilé gẹ́gẹ́ tí gbọ́n fọ ikú àjálẹ̀ lẹ́ẹ̀kan sí mo kí fọ oníjẹ́ mi tún ṣe ṣàṣẹ́rẹ́ Gòbá ọdún lọ́ọ̀lẹ̀ lóríṣiríṣi ṣàṣẹ́rẹ́ Gòbá ọ̀kan bá lẹ́yìn odi kí báwọn kábíyèsí ọba lùgòbà àti ìgòbà kí báwọn kí dáadáa fọ okú múra ọdún kààyè lọ́la lulú ìgòbà kí báwọn kí olóyè pàápàá kí báwọn kí kábíyèsí ọba lógun ti ìgòbà kí báwọn kí ọba ògbóni ondo state olórí awo ti jàrẹ ọba ògbóni ti ondo state abani àtúlù èrò létí á kí báwọn kí dáadáa kọfẹ ẹbọyà báwọn ṣọdún kí báwọn kí olórí awo ti ìlú jàrẹ àti ìyàwó òun ìfẹ́tàǹwá ọmọ olórí awo ti ìlú ìgbòbíní yémúra àti ṣe ayẹyẹ ọdún olókun rẹ lé ìlú ìgòbà lọ́sẹ̀ lágbára ọlọ́run jẹ́ ìwọ̀n àyà kí n bá gbọ́ ṣàṣẹ́rẹ́ ti ìgòbà àbámu nírè ẹgbọ́n mi dáadáa nírè ọ̀dẹ̀ ṣètọ́jú mi.

0: ti ń dó gbogbo àìlera wọlẹ̀ tí gbòǹgbò tí gbòǹgbò.
1: Ogun
0: tá a fẹ́ wí àtẹ́gbò pòpọ̀. A jẹ́ bíi dẹ́márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi tú ni sílẹ̀ gbani lọ́wọ́ ó ń ta ni ó ń roni. Àrùn tí ń dani gúnlẹ̀ bí àfiṣe.
1: Kaikaikai.
0: Ọ̀tọ̀ ni Paisabu Naba Capsule. A jẹ́ bíi dẹ́ gbogbo nìṣe dánwò kó mẹ́nu ẹ̀. Ìkejì ni Gastrocababa Capsule. Ká dojú eréṣẹ́ nu dẹ̀ẹ̀rẹ̀ dojú àwọn ká gí àjà. Alákọ̀rí tí ò lè ta pọ́npọ́n ṣe bí akọni. Ìyẹn dìtàn pẹ̀lú ED Aba Capsule. Pairaga Baba Capsule ló sọmọ ìyá ẹ̀kẹrin wọn. Diabi Aba Capsule ló sọmọ ìyá wọn karùn-ún. Ṣé bẹ́ẹ̀ tí ó pẹ́ gàjànàkú ni ó sọ pé ni ò tó nǹkan. Iléeṣẹ́ AAT Trado Medical Service ló pa àwọn oògùn yìí pọ̀. Fún lílo ọmọ nìyàn kára ó dáṣáká nínú àrùn tó sọ ni the customer abẹ́ẹ̀dì. Àjọ NAFDAC yí rí ẹ̀wù. Wọ́n kan sára sí yàn lóǹtẹ̀ gbà. Wíwúlì mímọ̀ràn nípa ìlera tó ń dààmú àgọ́ ara yín. Ẹ kàn sí iléeṣẹ́ AAT Trado Medical Services Limited ní nọmba 73 Oshinle Quarters lẹ́gbẹ̀ẹ́ Ibo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo tàbí kẹ́ ẹ pé 0803-444-7184 0803-444-7184. Dánwò láwo bó ṣe rí àṣeyọrí ni bàbá ẹ.
2: 0803-444-7184 lẹ́ẹ̀kan sí 0803-444-7184 jọ èyí bá mi kí kábíyèsí àdá ogun ọba his royal highness ọba rafael olúwadari ojo bá mi kí gẹ́gẹ́ bí léde ogun kí mọ̀fọ́ léde làámọ̀ kí léde ogun kó bá mi kí lé kó n sorí kìrẹ̀ lébé bá mi kí màchàmàchà lẹ́ẹ̀bí méjì sí mẹ́ta olúbòmúrógbè tán mo rí ọ lébẹ̀.
3: Kábíyèsí o kábíyèsí ọwá oróye mọ̀mọ̀yà mo kórí adé o wérí kí mo kórí adé gẹ̀lẹ́ ìkó ọwá lọ máa mú ni mú pàrọ̀ oko ni kọ́ ọwá kọ̀dì kúkú mú ni kìtù pàrọ̀ ìjẹ́ o kábíyèsí rẹ o wọ́ká àtijọ́ ọmọ alálẹ̀ rẹ òkúte ọmọ alálẹ̀ kó ṣiṣẹ́ ogún ọkọrin yín gbaṣu tọrẹ lúlẹ̀ àbárẹ́ àṣẹ ìṣẹ́ ọmọdún o kábíyèsí mo kí o the royal highness ọba rafael olúwadari ojo abami mo bínú fọmọ bá olóye mo pe ọ lórúkọ o òkú múra ọdún yìí o wọ́n ti ṣọdún wa ṣẹ̀rẹ̀ mìíràn.
2: Àmì àmì àmì jọ dá dọ̀dọ̀ kogi blocks.
4: Ṣogun lè tẹ̀wọ́lé blọọ̀kì kan fẹ́ dáṣẹ́ ilé mi dúró yìí.
5: Bàbá Alára kí ni mo gbọ́ tí ò ń sọ yìí ṣé ò tí gbọ́ nípa Kogi Block Industry ni.
4: Ẹ̀rọ àwọn elédè jẹ́ Kogi Block Industry.
5: Kogi Block Industry General Supply ni wọ́n. Wọ́n ń bá ni já blocks, rings, cement, yẹ̀pẹ̀ àti òkúta. Bákan náà ni wọ́n tún ń bá ni kọ́lé. Blọọkù wọn le koko. Èròjà tó pójú lówó ni wọ́n fi ṣe.
4: Ibo l'àdírẹ́sì ni wọ́n.
5: Kogi Block Industry wà ní Àulẹ̀ Road, Katode LA Primary School, Àulẹ̀, Àkúrẹ́, Ondo State. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 08060939747 àti 07061177415.
4: Ọ̀dọ̀ Kogi Block Industry yálà Àulẹ̀ Road, Àkúrẹ́, iṣẹ́ ilé mi ti di rọrùn.
2: Nọ́bà àkọ́dọ̀dọ̀ Kogi Blocks lè 08060939747 láàrin kan sí 08060939747 láàrin kan sí mo kí sàṣẹrẹ ògùnbà ẹkẹ bá ń káyà àwọn lẹ́ẹ̀rẹ̀ kan sí dáadáa fọ ẹ̀fẹ́ tá ń wá ọmọ olórí awo àná ti ìgbòbíní lé àpọ́yì léfọ̀kẹ́mẹ́lẹ́ òun lẹ àyà àwọn yóò dínkù múra ọdún kan ọdún olómi ká ṣe lọ́sẹ̀ ẹ́ jọ̀ọ́ yìí bá mi kíyàn lóye ipogun náà bá máa dárúkọ náà pa kíyàn pa kíyàn kọ́ yọ̀ mọ̀ fọ wèé lórí ètò lálẹ́.
3: Nkálẹ́ o kété ọmọ ogun mo kí kété ọmọ ogun lọ́kùnrin lóbìnrin lúlé lóko lẹ́yìn odi lílẹ̀ aláwọ̀ funfun lílẹ̀ aláwọ̀ dúdú mo kí n lókè lódò akú palẹ̀ mọ́ ọdún ju sí o ọdún wa bá aláyé abá aláyè mo ṣe gàrà mo kí ọmọ ogun ipogun ayo community council lábẹ́ alága Ọládélé Adésanmi Joseph alága council mo kí igbákejì rian Mrs. Remi Ogunniyi igbákejì alága mo kí Dr. Dare Adébísí akọ̀wé ẹgbẹ́ mọ̀fọ́ ikú palẹ̀mọ́ ọdún yìí o ní ti ṣọdún yìí àṣẹrẹ̀ mìíràn mo ṣe gàrà mo lọ sọ́dọ̀ Chief Oisa mọ̀fọ́ ikú palẹ̀mọ́ ọdún yìí o ní ti ṣọdún yìí àṣẹrẹ̀ mìíràn mo kí Chief Ẹlẹ́mọkúyè Aṣọ̀rìṣẹ́ Ajọ́yàn òpó ẹ̀kẹta ìyá rẹ mo fọ ikú múra ayẹyẹ ọdún ìjúṣu o ní ti ṣọdún yìí àṣẹrẹ̀ mìíràn mo kí High Chief Ọsọ̀lọ̀ mo fọ ikú palẹ̀mọ́ ọdún yìí o ní ti ṣọdún yìí àṣẹrẹ̀ mìíràn.

sọ sẹni tó lọkọ nítorí iṣẹ ìdílé wa ni ni mo fi mọ ti fún tẹdẹwé àtegbò láti fi ṣe ìtọjú ẹdá àkọkọ ìbéèrè tó yẹ ká máa béèrè ni pé kí ló ń ṣe mí gan kí ló ń tó ṣokùnfà kó tó kan ọ̀nà wo láwùgbà ṣètọ́jú ẹ̀ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ó lè máa ṣe ni ká sì máa rí àpẹẹrẹ tó jọra wọn lè ò fi gbọ́dọ̀ lo oògùn ẹ̀tẹ̀ láti fi wo làpálàpá iṣẹ́ ìwádìí wa lórí ewé àtegbò ló jẹ́ àmọ́ pàtàkì àyẹ̀wò ká ṣàyẹ̀wò fún ni ká sì mọ̀nà àátọ̀ yàtọ̀ sí pé ká lewé àtegbò ilẹ̀ Ghana ká lo tilẹ̀ Yorùbá ọ̀pọ̀ orílẹ̀-èdè ni mo ti ṣèwádìí kíkún lórí ewé àtegbò wọn àti ọ̀nà tá à ń gbà lò láti fi ṣe ìtọ́jú ọmọnìyàn ọ̀pọ̀ pàtàkì lára ìṣòro tẹ́dà ń dojúkọ ńlá ń retí èrè ìgbéyàwó ká ṣe ìgbéyàwó ọdún mẹ́sàn-án ọdún mẹ́wàá ọdún mẹ́jọ ká máa retí èrè ìgbéyàwó lọ́pọ̀ ìgbà wọ́n lè máa di ẹ̀bí ẹ̀ lóbìnrin lórí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ kò sóhun tí ò lè fà á o ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi sílẹ̀ ná 08164122777 08164122777 àdójúkọ Continental Guest House nílùú Àkúrẹ́ ni mo wà ẹ bèrè bàbá Ghana bàbá kéré wa àìsàn ìbálòpọ̀ ń ṣe àkóbá púpọ̀ fún ọmọkùnrin bẹ́ẹ̀ ló ń ṣe àkóbá ọmọbìnrin bí àìsàn ìbálòpọ̀ bá pẹ́ lára ọkùnrin o lè mú kó má lè ṣe déédé pẹ̀lú olólùfẹ́ rẹ̀ o lè má ní agbára láti ṣètò ẹ̀ mọ́ o lè mú kí àtọ̀ lẹ tàbí kí àtọ̀ sàn bí ọ̀rọ̀ bá wá rí báyìí ewé àtegbò là á lò bọ́rọ̀ bá wá rí báyìí ewé àtegbò ń bẹ tí yóò mú gbogbo padà bọ̀ sípò tá ó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ bí àìsàn ìbálòpọ̀ yìí bá pẹ́ lára obìnrin o lè fa kínú ó máa déédé obìnrin kí nǹkan àlejò má ṣe déédé tàbí kí àwọ̀ rẹ̀ ó máa change bóbìnrin bá wá ń ṣe àkíyèsí pé inú ń déédé wú tó bá yá yóò sì tún lọ sílẹ̀ àbó ti di pé nǹkan yí kiri nísàlẹ̀ ẹnu obìnrin tó lè fa ara títa àbí ara yíyún wípé o lè wọ́sápá abílẹ̀ ní ó tún dọ̀la ó tún wọ́sápá bòní béèyàn ò bá tì débi tó ń lọ kì í dúró o bàbá ń gánà bàbá kiri wà ládojúkọ Continental Guest House Àkúrẹ́ ẹ̀pẹ̀ 08164122777 08164122777

tẹpẹ ladojukọ continental guest house akure ẹma pe 081 64 122 777 ohun ti n jẹ ọmọkùnrin lohun tó n bẹ nisalẹ a kì í fọwọ yẹpẹrẹ mu ẹrù obìnrin tí wọn pé wọn kì í fẹ lé wọn kúrò nídìí ẹrù ẹ ni o ló fi jẹ pé bí wọn ọkùnrin bá ti ń rí i pé láì tiẹ tí ìbẹrẹ eré àyà rẹ ti bẹrẹ sí ní já pìpìpì ìwọ wá ṣetán obìnrin rẹ ń pé ṣó ti tán nìyẹn tètè mójútó ara rẹ o ẹrù wọn ò ní dẹrù ẹlẹrù.

0: soso chai chai chai idunu subu layo fokunrin atobirin opo gbeyawo lo ti denu kole latari wipe awo oko re o kaju iludada baba boda o le tate kan le do be lo simi jekuje debi po ti wa so edaku re te lodo lolufe re ah baba kere wa ni o foro re lo lori ele se dede tin bo ofira idakole arara che ko sun lo opa eyin dudun ara tita ara gbigbona inu kikun aya tin lu pipipi ma le gbapa ma le gbese owo atese to kuriri niwaju tani baba kere wa ni o kan si pelu ero igbalode ti o ma so bi ti nkan lugo si lara ti e ogun te ba lo laarin iseju merin le logun ti o ba sise o fu tu fe teni ki se ti baba kere wa ero ba ni soro
1: 08164122777
0: baba kere wa wa pe mi debe
2: dem say monkey smart na because three near. But now monkey will jump past the eye, the quick see.
3: Don't call me auntie.
2: This big brother Ninja season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
4: Yes, sir. Now 247 drama for big brother Ninja season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the gas goes, they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
5: Ẹyin olùgbé ìpínlẹ̀ Ondo ìlera lóògùn ọ̀rọ̀ ìmọ́tótó àyíká ló lè dènà àìsàn tí ń gbé ní ṣọ́lẹ̀ tí ń gbowó lọ́wọ́ ẹni. Lára àwọn àìsàn yìí níbà ọ̀rẹ́ rẹ̀ tá a mọ̀ sí lásàfihàn jẹ́ tí wàá di ìjìnlẹ̀ sì fi hàn pé bí eku tó ní kòkòrò lásà bá lè ṣẹ̀yọ́ sóhun tẹnu oúnjẹ èyí lè jẹ́ kíru ẹni tó jẹ oúnjẹ bẹ́ẹ̀ ó fara káàsà àìsàn náà tí ro ẹni bẹ́ẹ̀ bá tún fara kan ẹlòmíì yóò tún ràn án. Ọ̀nà kan gbòógì láti dabọ̀ àjàkálẹ̀ àìsàn ibà lásà ni láti pẹ̀gbímọ́ lọ́nà tó tọ́ gbogbo pàǹtí oúnjẹ àjẹkù ike tàbí ọ̀rẹ́ omi tó fi mọ́ gbogbo nǹkan àlòkù ní káṣe lọ́jọ́ síbi táwọn ọkọ̀ kọ́lẹ̀ kódọ̀ tí ìjọba ti lè kó wọn nílànà akọ́ṣẹ́mọṣẹ́ èyí nìkan kọ́ o. Gbogbo igbó tó wà láyìíká ni kágbé kó má ṣe jẹ́ bí ìsádi fún eku kó má sì ṣe di ibùdó ìdalẹ̀ sí tí kò gbori ọ̀fẹ́ ìjọba. Ẹ jẹ́ ká kóra ró nípa mímọ sá gàárì láfú tàbí kúkúrú sórí sá láì bójútó ó léwu púpọ̀ nípa wíwà nílera pípé láfilé ìgbádùn ìjọba ìpínlẹ̀ Ondo. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ká lè bọ́ lọ́wọ́ àìsàn lassa fever. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ kọmíṣánná fọ́rọ̀ ìlera nípínlẹ̀ Ondo dókítà Banji Ajaka.

0: 6. Ìbápàdé Ọlọ́run Abáwa, Holy Apostle Church Ayétòrò, Aka, Òkè Fanfan, Àdúgbò Ọmọnira, ní Gbọ́kọ̀dá Ìjọba Ìbílẹ̀ Ìlàyẹ, Akéde Àjọ̀dún Ìbejì. Pẹ̀lú àkọlé ọ̀rọ̀ Ọlọ́run ńlá wa, ìjà rere ti ìgbàgbọ́, Timothy oríwo mẹ́fà, ẹ̀hẹ̀ méjìlá, ìbánipàdé lójoojúmọ́ pẹ̀lú ìsọjí àti àdúrà. Ó bẹ̀rẹ̀ o, àtọjọ́ mẹ́tàdínlógún, látó ọjọ́ kejìlélógún ní agogo márùn-ún ìrọ̀lẹ́. Ọjọ́ kejìdínlógún, òrèsì ọjọ́ àjọ̀dún ìbejì ni o, ní agogo mẹ́hàn òwúrọ̀, ní August yìí o, ọjọ́ kẹtàlélógún, 23 August. Ìdúpẹ́ ńlá, ó mà tọ́dọ̀ dán múrẹ̀ o, ìdìrẹ̀ aka wáyé ní Shiloh ground. Jésù, olùgbàlejò àgbà, ó ṣe o, bá àbá gbàgbé, èsùn pa ọmọ méjì, Jésù gbé hàn kóró. His spiritual majesty ti Haka, Ọba Michael Olaṣẹ ní Àjíjò, Onítọ́ṣe Ògèlò Òyìnbó ti ayé tòrò ní. Sáṣọlá Orisamoluwa, my community, òrìṣẹ́ olùkéde, olùkọ́ dédé wa ní o, fún ìgbìmọ̀ àjọ̀dún ìbejì.
1: Kòkòrò ẹja gbàrú òbí kò gbó kákáká lùlù àkọ́rá. Èyí ni Honourable Ọmọlàfẹ́ Isaac Adédayọ̀, ìkéde rúmọ̀ sí expensive former member House of Rep. Làbújá ọpọ́dún mẹ́rin ó gbàkó kè gbajúmọ̀ olóṣèlú. Wọ́n ti gbà rẹ̀ lọ. Ojoojúmọ́ ayé yìí ni ẹ̀yà kètèkété ìhàn ọmọ rẹ, àtàyà rẹ, àtẹbí, ọ̀ṣẹ́lédè lẹ́yìn rẹ. Látọdún kẹrọ, òkú ti mú ọ lọ láì rò tẹ́lẹ̀. Àsìkò pẹ́ àbí alága kánṣu lákọ́rá South. Wo ṣe polúré, wo ṣe kàlejò, àgbà olóṣèlú. Honourable expensive Ọmọlàfẹ́ Isaac Adédayọ̀ já ẹ̀jẹ̀ kéde ọkọ̀ lábẹ́ àkóso rẹ̀. Olùgbèpọ̀ Elishama Lakúrẹ́ South. Ẹ̀yọ̀ gbàgbé rẹ̀ láéláé. Látọ̀rí Vice Chairman kéde àwọn supervisors PA àti àwọn councillor ọ̀jẹ̀ team expensive. Olùgbé wà láyé rẹ̀. Nọ̀fọ̀ kémi akéde wọ Honourable Adédayọ̀ Ọmọlàfẹ́. Ọmọ rẹ̀ ọlọ́ba ńlá, ọmọ onígi àdáhùn, ọmọ màrí òkó tàbàlú tàbàlú, ọmọ onígi sọ àgbọn ọjọ́ mọ́ bá, ọmọ onígi sọ àbò para òdì rẹ̀. Ẹ̀jẹ̀ kètèkété àpapọ̀ team expensive. Ìyá ọlẹ́bọ̀ kémi akéde fọ expensive fún àti pọ́dún mẹ́rin ó fọ́tí jáde láyé.
2: Ọdún jọ ọdún kò bí ìtẹ̀sí àwòrò fọ̀hún. Ọdún yẹ olómi tútù ti 2026 wọlé dé wẹ́rẹ́.
3: Adé kojú ọ̀sẹ̀ ǹgẹ̀sẹ̀ mo kórè yèyé fọ́sùn.
4: Kórè yèyé.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Wọ́n lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe, kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
1: Ṣadé kù sí ọkàn mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
6: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
7: It's about to go down.
8: What?
9: Aww. My love, what did happen?
8: Before I marry you, the TV where you promised, the fridge in car, where is it? Washing machine car, will I be using my hands to wash clothes in 2026?
9: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CDK? CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
8: So all those things done already there, house?
9: Abba, since last month.
8: Pastor, continue the wedding.
10: Yay! Walk on down, turn to get.
9: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
11: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikero Road, at Doikiti. Please call 0707-484-3351.
10: CityCare! Pay small, small. Live big, big.
12: Ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
13: Abba, ayé òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́tí.

0: ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù
1: lọ́gán lọmọ ọkùnrin abádúró tán
0: tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀
1: àjọ nafdac fòǹtẹ̀ ló gbà
0: ó dá alágbó ara
1: 24/7 abamission
0: láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ nàìjíríà ẹ máa pe 09160602653 Ìjàwá ìjà òsì, always guide me.
2: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ti láǹfààní láti máa tẹ́tí sí àkànṣe ètò nìyí láti lè ṣe Signal Strength Nigeria Limited tí wọ́n fẹ́ ká kúrò nínú òkùnkùn kábọ́ sínú ìmọ́lẹ̀ láì sí wàhálà. Ẹ bá ń kí gbogbo ọmọ Nàìjíríà kẹ́ sì jáwa bẹ́tà bẹ́tà ǹtẹ́ ẹ̀ tó kó dé báyìí.
3: Ẹ kú dédé àsìkò yìí àyẹ̀yọ̀ mítà ìgbà mi lé ní wákàtí. Orúkọ tèmi ni Adéronkẹ́ láti iléeṣẹ́ alálùbáríkà ni iléeṣẹ́ Signal Strength Nigeria Limited. Mo tún ti dé láti wá já àwọn èèyàn mi bẹ́tà bẹ́tà gẹ́gẹ́ bí ìṣe bí mo ṣe máa ń já yín sí.
2: Tọ́ kí làwọn nǹkan tẹ́ kó wa lọ́tẹ̀ yìí.
3: Ní iléeṣẹ́ wa Signal Strength Nigeria Limited, a tún ti kó àwọn solar systems kan wọlé ní kẹ̀tíkẹ̀tí báyìí lọ́tùn-lọ́tùn lóríṣiríṣi. Tí a pẹ́ àwọn solar system tó máa gbé tẹlifíṣàn yín, tó máa gbé fan, tó máa gbé DSTV decoder, GoTV decoder, StarTime decoder, tó máa charge laptop, charge phone, tọ́ná sínú ilé pẹ̀lú ìrọ̀rùn.
2: Làwọn tẹ́ tún kó dé báyìí.
3: Bẹ́ẹ̀ni lóní kẹ̀tíkẹ̀tí.
2: Èló ni àwọn solar system yìí.
3: Owó tí ò kan nílé egun ẹ̀yìn rárá láti 200,000 naira sókè díẹ̀ ni solar systems wa ti bẹ̀rẹ̀.
2: Tí n bá gbọ́ yín yé, àwọn èèyàn láǹfààní láti jẹ̀gbádùn àwọn solar system tó lè gbé tẹlifíṣàn, gbé decoder, gbé fáànù, charge fóònù, charge laptop.
3: Bẹ́ẹ̀ni.
2: Bẹ̀rẹ̀ látòrí 200,000 naira sókè.
3: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ sì ni àwọn èèyàn tó bá ra solar systems lọ́dọ̀ wa lásìkò, wọ́n ní àǹfààní láti gba tẹlifíṣàn kan, tàbí fáànù kan, tàbí GoTV decoder, tàbí DSTV decoder.

0: of Oye Kingdom. Ni ifegbeka igbeti anti. Ito wa ni akure wa ni Signal Strength House 123 DSTV Go TV Yellow Building Old Hospital Road Oba Osupa Way. Ni ilu akure. To ba gya kwe oshinle tabi ijokale yigba wole. Ile keta si Olukayode roundabout ni apa otun yin e ti ma ri ile gogoro na ba Signal Strength House won kun ni oda yellow to ba je pe Nepal eyin fe gba wole te ba si koja Aquinas College Gate siwaju die e ma koja siwaju die eyin kan soda ke wo awo si yin ke to kan Olukayode roundabout ile keta ke to kan Olukayode roundabout te ba ti soda e ti ma ri yellow building yen go civic building e ti ma ri be gangan gan la fi kale si ni ilu awo I want ni DSTV Go TV office. To wa ni adjacent pa Ajashin House. Legbe Adeolu Nursery and Primary School ni Oke Ogun ni ilu Owo. Office wa to wa ni Karewa ni DSTV office. Aframes Plaza, Jubilee Road ni Ifegbekegbe Polaris Bank ni Kare Akoko.
1: Ero ibani soro tawon eyan le pe si nko.
0: Ero ibani soro wa ni 081 01 01 04 04 28 28 04.
1: Ya tun mule kan si
0: 081 01 01 04 04 28 28 04 04.
1: Asiko re ti to lati je gbadun to po repete ma je kan fa ni eleyi o fu oru wepa Signal Strength Nigeria Limited tun gbara mi ide won fo bale lote yi ni pelu awon solar system ti won sese ko wo lu biba awon solar system to yan kinlala ki mole o le wa fun teru tomo ni an sun lokuku ko ru o tun ma mu ni osimo pelu Signal Strength solar tun yi je ko run o sanwo imole re ko run o si tun je ki fanu o fi ategun alaafia si wa ti mole bi re lowo perete bere lati 200,000 naira o le die soke ni gbe aye egbedemuke ti bere ni ile ise Signal Strength Nigeria Limited gbogbo nbari ibe ni pe e tun lanfani lati gba television tabi fanu go tv tabi dstv kan si lofe pelu adehun atoro ajoso ni o ma gbe gbogbo ohun elo ilo na nu ile bere latori television fanu atawon decoder gbogbo yoju seyi keyi ile ise Signal Strength Nigeria Limited Fani Oto Tenu Bepo. Mwani Signal Strength Office. Go TV Yellow Building. Legba UBA Bank. Ajilo Swan. Dwe Kiti. Number 123. Signal Strength House. Go TV Yellow Building. Obo Shupa Road. Old Hospital Road. Akure. Ati adjacent Baba Ajashin House. Oke Ogunowo. Tofimo Ephraim Plaza. Legba Polaris Bank. Ikari Akoko. Falaye Ekpe 081 01 04 2804.
2: Won tun bere won le sala imo pani lerin lakoko apejopo itakurosori la molebi mi o ti eda o ti gbogbo won ni fe si ni mo nse o na ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
3: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
2: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
3: Maggi star yo so gbogbo onje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
4: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ wọn tún pẹ̀lú ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmú para. Eagle Original Aromatic Schnapps ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà.
5: Baba ẹgbà mi ẹra mi kalẹ ọrọkọ mi yi ma ti sun mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mo pe ko le mu ọkọ lo oko mo ni o se suke suke da towo re le ni koda se kan sun lo ni
6: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo ẹyin didun ara riro afogedegede do ti ara danu logon lomo kòrí agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlò rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó dá alágbò ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091 60

0: obin to wule fun obin mo ko wa lati ilu sanyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe odeni mi odeni baba mi eyin na mo pe awo ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu si ara wa be ni nkan ko ni yo wa lenu ninu egungun ara wa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yamilen, opposite yon yemekun grammar school, ni ilu akure, ero bani soro mire, oh, samu, oh, 64, 60, 64, 19, oh, samu, oh, 64, 60, 64, 19, alafi arawo, ni bifi apia, oh,
1: Mo tun bere fun o le salaye mo pani lerin lakoko apejọpọ itakuro sori la molebi mi o ti eda o ti gbogbo won ni fesi ni mo nse o na ni ami idanimo mi ti se Maggi native jollof rice itowo e kan lasan are kan ko si leyin e
2: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
1: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
2: Maggi star yo so gbogbo onje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
3: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmú para. Eagle Original Aromatic Schnapps ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà.
4: Se gbadun adaba
5: mo gbadun adaba
4: mo gbadun adaba
5: mo gbadun adaba

ìlera lọ́rọ̀ àlàáfíà táyọ̀ kọ́lọ́ olódùmarè kọ́ mọ̀ jẹ́ ká wà nínú ìnira ìnira ò mọ̀ dáa.

0: fojú di ẹrù ìṣẹ́pẹ́ tẹ̀wùtẹ̀wù láhàn náà la dànù. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí rí. Lọ̀gẹ́gun ọ̀nà tálákẹ́ sọ. Bàbá sọ̀rọ̀ nípa ká lo ewé àtẹ̀gbò fi ṣètọ́jú èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń bá ní farafinra.
1: Bí ọfà ara lónírúurú ọ̀nà ewé àtẹ̀gbò òun ìlànà ta fi ṣètọ́jú ẹni tí irúfẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu ńbẹ lọ́wọ́. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí rí tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń tàlàáfíà pípé. Orí ẹni ọmọ gbáyé kí èmi ẹni ọmọ jalẹ̀ wá kú ògú òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀ gbárí tó fi dórí àìsàn di orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún máa àìsàn gbára dálẹ̀ tí ò sì ní ṣerú onítọ̀hún mọ́. Bákan náà àwọn tó ń bá ní bẹ́ẹ̀ lọ́run lórí asínàjẹ́ lórí iṣẹ́ yòówù dáadáa báyàn láyò tí ń ṣe tẹ́yìn ó sì máa ta wàràwàrà. Iṣẹ́ ti ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀ gbéra ńlẹ̀ yọjú sí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàá máa sí rí. Bàbá ń bẹ ní ìlú ìjẹ̀bú òde ẹ sọ kalẹ̀ ní Látọ̀kùn junction Ejere road ilé ọ̀ṣẹ́ àkọ́kọ́ tẹ́kọ̀ọ́kọ́ kan tó ní transformer níwájú ibẹ̀ ni bàbá wà. Telephone 08065745041 tàbí 09055

0: tẹsán ọlọgbọn nígbà tí wọn ti rí pé ó dà pé lè ti kọjú ojú lásán wọn dí ọdọ bàbá tí ń bá ní bẹẹ lọ tí ń bá ní ṣe ìgbìyànjú pẹlú ewé àti egbò bàbá ìtọrẹ mi kojú náà lélẹyìí ó mà tọjọ mẹta wọn mú kàn kéèjì ibẹ náà ni wọn ti rí pé ọrọ yìí kìí ṣojú lásán ọwọ àwọn àgbàlábá ń bẹ wọn níyàwó rẹ ń kọ wọn ní kó lọ pe ìyàwó ẹ wá ó pe ìyàwó ẹ lórí aago ní kí ìyàwó òun wá yọjú sóun ibẹ ni àṣírí ti tú o ni gbẹgẹdẹ ti gbiná àṣẹ ìyàwó ló wà nídìí ọrọ àṣẹ torí pé ìyàwó sọ fọkọ rẹ lọjọ kìíní àná wípé kó yá òun lówó kan tí ò yá lówó kó fóun lówó kò fún lówó látàrí pé ọkọ láwọn nǹkan kan tó fẹ́ fowó ṣe ló bá wò wípé ó dàbí pé ọkọ òun ó ti ń kówó fún olórí lùlù kan lẹ́gbẹ̀ẹ́ ògiri tó bá ní bóyá tóun bá fi ọkọ òun sórí ìdùbólì ẹ̀sán òun lè mọ ráàyè mójútó àwọn owó ẹ̀ obìnrin àwọn obìnrin kan mọ̀ wà tó jẹ́ pé ìkà ránú ìkà òun náà ni wọ́n ẹ̀yìn kọ́ yìí wọ́n gbé ìgbésẹ̀ àdúrà wọ́n sì gbé ìgbésẹ̀ ìlera fún pẹ̀lú líle wí àti egbò bí mo ti ń bá yín sọ̀rọ̀ ara rẹ̀ ti ya dáadáa tó sì ti padà sí ṣọ́ọ̀bù mo jẹ́ sọ fún ọ náà pé ìwọ náà gbé ìgbésẹ̀ ọlọgbọ́n mọ́kàn máa wo ayé ara rẹ níran gbé ìgbésẹ̀ ọlọgbọ́n kò mójútó ọ̀rọ̀ ayé ara rẹ fún àìlera tó ń kojú gbé ìgbésẹ̀ ọlọgbọ́n kò yọjú sí bàbá ìwé oúnjẹ ẹlẹ́dàá màṣírí ṣiṣẹ́ bí erin oúnjẹ lérí ni ojú rẹ ń pọ́n kókókó tó fojú rẹ ríran dáadáa gbé ìgbésẹ̀ yọjú sí bàbá ìwé oúnjẹ ẹlẹ́dàá màṣírí àti fún ẹ̀bi àdúà láti tìmórí bọ́ kò nínú làlórí ayé tí ò jẹ́ kó rọ́nà lọ tí ò jẹ́ kó jẹ́yàn láyé nọ́mbà wọn rèé jẹ́ kókó jùwé ọ̀dọ̀ wọn fọ̀nà kí n tó fọ̀n nọ́mbà wọn wọ́n wà ní òpópónà bìní sí ọ̀rẹ́ lẹ́gbẹ̀ẹ́ anchor sawmill ọmọ́tòṣọ́ nípínlẹ̀ ondo ibẹ̀ náà ló ti lọ yọjú sí wọn olódùmarè yóò sì gbádùá àti yín náà láṣẹ ọlọ́run olódùmarè ó yá jẹ́ ń pe nọ́mbà bàbá ìwé oúnjẹ ẹlẹ́dàá màṣírí fún kó pe bàbá kó sì lọ yọjú sí wọn àtúmọ̀ pàdé ńgbà míì gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n ọ̀rọ̀ rí ò ní dàbí ejò tó kọjá lórí àpáta tí ò sì ní ipa ó dìgbà kan náà.
1: Fún ti ẹ̀bi àdúrà ẹ pé bàbá ìwé oúnjẹ ẹlẹ́dàá màṣírí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08065745041 08065745041 tàbí 09055135564 09055135564

0: dẹrù ìṣẹ́pẹ́ tẹ̀wùtẹ̀wù láhàn náà la dànù. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàmásírí lọ́gẹ́gbọ̀n ọ̀nà tálákẹ́ sọ. Bàbá ń sọ̀rọ̀ nípa kálórí àtẹ̀gbò fi ṣètọ́jú èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń bá ní farafinra. Bí ọfà ara lónírúurú ọ̀nà ewé àtẹ̀gbò òun ìlànà ta fi ṣètọ́jú ẹni tí fẹ́ bẹ́ẹ̀ bá ń yọ lẹ́nu ńbẹ lọ́wọ́ bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàmásírí tí ó sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ń ta àlàáfíà pípé. Orí ẹni ọmọ gbáyé kí èmi ẹni ọmọ jálẹ̀ wá kú ògún òru wá gbọ̀n ọ̀rẹ̀lẹ̀ gbárí tó fi dórí àìsàn ọdẹ orí ni wọ́n ń tọ́jú lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni wọ́n tún ma àìsàn gbáradálẹ̀ tí ò sì ní serú onítọ̀hún mọ́. Bákan náà wọ́n tún bá ní bẹ́lọ̀ lórí asínà jẹ́ lórí iṣẹ́ yòówù dáadáa báyàn láyò tí ń ṣe téèyàn ó sì máa ta wàràwàrà. Iṣẹ́ ti ẹni ọ̀lọ́dẹ́dẹ́ àbí wọ́n ti da òkúta sọ́jà rẹ̀. Gbéra ńlẹ̀ yọjú sí bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàmásírí. Bàbá ń bẹ ní ìlú Ìjẹ̀bú òde ẹ̀sọ̀ kalẹ̀ ní Látọ̀gùn Junction Ejiri Road. Ilé ọṣẹ àkọ́kọ́ tẹ́kọ̀ọ́kọ́ kan tó ní transformer níwájú ibẹ̀ ni bàbá wà. Telephone 08065745041 tàbí 09055609849. Bàbá ewé ń jẹ́ ẹlẹ́dàmásírí àgbọ̀njẹ oníṣègùn ìbílẹ̀ tó mojú ewé àtẹ̀gbò bí ọkàn ṣe mojú ada.
1: Keep it locked on Adaba FM.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.

tó fi jẹ́ kí ọjọ́ ikú ọmọ ènìyàn mọ fojoojúmọ́ dínkù nípa ọjọ́ orí ẹ̀dá a gbọ́ pé ikú ni èrè ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni kò sí rọ́ ńbẹ̀ ẹ̀ṣẹ̀ ọwọ́ èmi àti ìwọ tó ń gbọ́ mi láṣálẹ̀ yìí ni kò jẹ́ kí ọmọ ènìyàn kó máa lọ́jọ́ lórí pẹ́pẹ́pẹ́ bí ìtàyé àtijọ́ mọ́ ká sì wo ìwé mímọ́ tá à ń wò bọ̀ ádámù ó jẹ́ ẹni àádóje ọdún 130 years kó tó bí àkọ́bí rẹ̀ èmi ò lè sọ bí yóò tọ́ ni o bá a ti rí ká ṣéètì ni àkọ́bí rẹ̀ tó bí nígbà tó pé 130 years ádámù ń lo 130 ọdún kò náà ò tó kú 930 ṣéètì náà lo 912 years láyé kò tó kú enosi ti ń ṣe ọmọ bíbí inú ṣéètì òun náà lo 965 kò tó kú kenani ti ń ṣe ọmọ enosi òun náà lo 710 years kò tó kú enoku tó bí metusela òun náà lo 365 years nígbà tí metusela fúnra rẹ̀ ta gbọ́ pé ó lo 969 years ẹ wo metusela ló bí lameki o lameki ló bí noa noa fúnra rẹ̀ ó lo 500 years 500 years kó tó bí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ẹ gbọ́dọ̀ bò ni wọ́n ṣe ń lo ayé ńgbà tí wọ́n gan ta fi gbọ́ pé wọ́n ń dàgbà tó báyìí ṣé ká ní àìṣedédé ọmọ ènìyàn nípa ẹ̀ṣẹ̀ ló mú kí ọjọ́ orí ìgbà ọmọ ẹ̀dá ọmọ dínkù ni bó ṣe ń gbọ́ mi láṣálẹ̀ yìí ohun tí à ń pè ní ẹ̀ṣẹ̀ ó jọ ń pé a máa dín ọjọ́ orí ọmọ ẹ̀dá kù nígbà kan olódùmarè rí ìwà ọmọ ènìyàn a gbọ́ pé inú olúwa sì bàjẹ́ ó sì dun ọlọ́run dé ọkàn ọlọ́run wá ṣe ìlérí láti pa ènìyàn run kúrò lórí ilẹ̀ ayé ṣùgbọ́n a gbọ́ pé noa ó rí ojú ere ọlọ́run ìyẹn ló fi jẹ́ pé noa yìí ni ọlọ́run yọ̀ǹda fún láti fi igi igó fẹ́ẹ́rì kó ìkan ọkọ̀ ojú omi lásìkò ìkún omi àbálọbábọ̀ rẹ̀ a rí pé ikú náà ni èrè ẹ̀ṣẹ̀ ọmọ ènìyàn ẹ wo a lọ sínú ìwé mímọ́ kákàn mú àwọn nǹkan kan jáde fún yín ni bí ìwé mímọ́ ṣe sọ ṣùgbọ́n ṣe lótìtọ́ ni pé kinní kan wà tí ń bẹ nílé ayé tá à ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ gan kẹ́ṣẹ̀ ò ní ìdáríjì ẹ rí ohun gbogbo tí ọmọ ènìyàn bá pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ lórí ìgbàgbọ́ ọmọ ènìyàn lásán ni kò sí ẹ̀dá láàyè kan tó mọ ìgbà tí olódùmarè ń ka ẹ̀ṣẹ̀ sí èèyàn lẹ́sẹ̀ kò sí ẹ̀dá láàyè kan tó mọ ìgbà tí ọlọ́run dẹ̀ ń dá.

0: ẹwo ẹ ma jẹjẹ ku jẹ ẹ ma si mumu ku mu ohunkohun to ba n se wa ọsibitu ni ẹ jẹ agba lọ ogo ni fun ọlọrun loke ọ
1: Adetun Olodunlaut Native Therapy.
2: Ẹjẹ̀ tán lọ.
1: Ìta lẹ́yìn Health Center of Celestia Okere Aho, Lado Ekiti.
3: Ayé ti ń bá níjà láìlo idà. Tí wọ́n fìdèrè dẹnimọ́lẹ̀ bí odò àgbà. Ẹni ẹ̀dùnmọ̀rẹ́ fòye ilé ayẹyẹ ti ń gbára dì nígbà gbogbo. Láti mú ìwòsàn ìbílẹ̀ dọ́ọ̀la gbogbo ọmọ adarí oorun. Lókè èèpẹ̀, Adetun Olodunlaut Native Therapy ni kẹ́ ẹ máa bọ̀. Ẹ torí ẹni tí ò sún ọṣẹ pẹ̀lú tewétégbò ìbílẹ̀. Ẹni mi má jẹ̀lé ẹ́ tàbí fẹ́ porú ọfà. Ọ̀nà ìmọ̀ràn fẹ́ni tí ò lóyún ní. Àìrí ìgbéga lẹ́nu iṣẹ́ okòwò tí ò lọ déédé. Àdápadà lẹ́nu iṣẹ́ nílùú ọba. Ogun ayé tá a fojú rí àtẹ̀yí tá a ò fojú rí. Ẹni sunkún sínú yóò rẹ́rìn ayọ̀ lágbàlá Adetun Olodunlaut Native Therapy. Àgbà ọ̀mọ̀ràn tó mọyán ìgbín nínú ìkarahun. Wọ́n bẹ lórí àpèrè láti là láwẹ́láwẹ́. Ogun tó fẹ́ gbé ni mi bí kàlòkàlò. Àti ọ̀nà àbáyọ rẹ̀. Ìdẹ́lẹ̀ máa bọ̀ tààràtà nílùú Adó Èkìtì. Nítòsí Òkèlá Health Center. Sẹ̀lẹ̀ Road Òkèlá Ladó Èkìtì. Ibẹ̀ ni Adetun Olodunlaut Native Therapy wà. Telephone 08030527261. Ewé

Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyéwá jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.

0: ọwọ́ ilé ti yí àánú dànù.
1: Jésù.
0: Ọwọ́ ilé rẹ̀ ló padà yí àánú yẹn dànù.
1: Kápẹ́sù.
0: Àánú gidi ni.
1: Yes sir.
0: Wọ́n ra ilé tó wọ́ọ̀tì 400 million.
1: Ẹ o.
0: Wọ́n tún ra mọ́tò 85 million.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Wọ́n fi ṣe bẹ́ẹ̀dì fún.
1: Yes sir.
0: Olóso.
1: Ẹ.
0: Olóhùn ti ṣẹ́yìn 25.
1: Kápẹ́sù Ọlọ́run.
0: Ìbejì méje ló wà nbẹ̀.
1: Jésù.
0: Which means ọmọ 32 ló ti pa.
1: Yes sir.
0: Ìgbà tọ́lọ́run tún máa fún lóyún. Tó tún lóyún mi.
1: Yes sir.
0: Wọ́n ti gbé ilé ọmọ rẹ̀ kúrò.
1: Guy.
0: Nígbà tó ṣẹ́ oyún yẹn.
1: Ayérayé Ọlọ́run.
0: Kò sí ilé ọmọ mọ́.
1: Yes sir.
0: Ṣùgbọ́n. Ìgbà ó dá mi kọjá yẹn.
1: Yes sir.
0: Tó bèrè àánú. Ibo àní Broken ló fi sọ.
1: Kápẹ́sù.
0: God na beg a beg.
1: Na beg a de beg.
0: Have mercy on me.
1: Kayayayaya.
0: Àánú dẹ̀ sọ̀rọ̀ fún.
1: Jésù.
0: Àánú owó tẹ̀ṣẹ́ rẹ̀.
1: Ọba láàánú ni.
0: Ó dẹ̀ wí pé.
1: Yes sir.
0: Mo ṣàánú ẹ. Tọ́ ti gbé kú.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Kó má bà kú.
1: Jésù.
0: Ó ní òun ò mọ̀ bóyún ṣe tún dúró.
1: Adániwáyò.
0: Bàbá mi wí pé.
1: Àwa má rí di níṣẹ́ rẹ̀.
0: Ìgbó dọ́dọ̀ dọ́kú.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Tí dọ́kítọ̀ tẹ̀sẹ̀ wí pé. Ó ti lóyún.
1: Yẹ́sà.
0: Dọ́kítọ̀ wí pé. Ogun wo ló ṣe.
1: Bó ló ṣe ṣe.
0: Ṣó tún lọ aṣọ lọ gbé ilé ọmọ sí padà ni.
1: Ayérayé
0: o. Ó ní dọ́kítọ̀ ṣó ṣe ṣe ni.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ọlọ́run ló ṣe.
1: Ó yẹ́sà.
0: Ó ń bẹ́ sọ̀rọ̀ nípa àánú.
1: Ẹ o.
0: Àánú.
1: Àánú ni.
0: Ó máa ń gbé protocol ti.
1: Yẹ́sà bẹ́ẹ̀ni o.
0: A suspend protocol.
1: A suspend ẹ.
0: Gbogbo òfin.
1: Bẹ́ẹ̀ni o.
0: A pa òfin
1: ti. A pa ti o.
0: A ní ẹ lọ mú ẹni tí ò kàwé.
1: Yẹ́sà.
0: Kó wá máa pàṣẹ lórí ẹni tó kàwé.
1: Adániwáyé Ọlọ́run.
0: Àánú ni o.
1: Àánú ni o.
0: Ọmọbìnrin kan wà.
1: Yẹ́sà.
0: Ó fi ayé ẹ̀ fún Jésù.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Kódà.
1: Yẹ́sà.
0: Kò mọkùnrin rí.
1: Yẹ́sà.
0: 35 years.
1: Yẹ́sà.
0: 35 years.
1: Ẹ o.
0: Ló fi wà.
1: Oh yes.
0: Láláì mọkùnrin.
1: Kábíyèsí.
0: Ẹ̀sìmọ̀.
1: Yẹ́sà.
0: Ó kú ní at the age of 35.
1: Jésù.
0: Ní as a virgin.
1: Adániwáyò.
0: Síbẹ̀.
1: Yẹ́sà.
0: Kò rí ìjọba ọ̀run wọ̀.
1: Káì.
0: Nígbà tó déwájú ìtẹ́.
1: Oh yes sir.
0: Wọ́n wá orúkọ rẹ̀ tì nínú ìwé
1: yìí. Jésù.
0: Wọ́n rí ń bẹ̀.
1: Jésù.
0: Ẹsẹ̀ kan ṣoṣo ló ṣẹ̀.
1: Káì.
0: Ọ̀gá.
1: Oh yes sir.
0: Ó pé lójú ara rẹ̀ ò pé nìyẹn o.
1: Kábíyèsí.
0: 35 years.
1: 35 years.
0: Ẹ̀sà. Kò lọ́kọ o. Ọkùnrin ò dẹnu kọ́ rí o.
1: Jésù.
0: Jẹ́ ń bá ẹ sọ̀rọ̀.
1: Ó jẹ́ gbọ́ dáadáa.
0: Ìgbà ó máa jí padà sáyé.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Ó sun ẹkún sáyé ni.
1: Kayayayayayaya.
0: Ó ní wọ́n wọ orúkọ mi tì ni wọ́n rí.
1: Nínú ìwé yìí.
0: Wọ́n ní kí n lọ ṣàtúnṣe.
1: Ayérayé Ọlọ́run o.
0: Má mi wá.
1: Yẹ́sà.
0: Má jẹ ń parọ́ tẹ̀.
1: Kábíyèsí Ọlọ́run. Yẹ́sà.
0: Ọjọ́ ìkẹyìn. Ọjọ́ tó lágbára
1: ni. Ọjọ́ tó le ni o.
0: Àánú. Wọ́n máa sọ̀rọ̀ fún ẹ.
1: Àmì Jésù.
0: Ó ní parí ayé ẹ sínú iná.
1: Àmì Jésù.
0: Ẹ̀sà.
1: Yẹ́sà. Kábíyèsí.
0: Olóṣó la mọ̀ pé.
1: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
0: Ẹ dúró oyún tó ti ṣẹ́.
1: Káì.
0: Ìyá kan Mary at the age of 42.
1: Yẹ́sà.
0: Virgin lòun náà. Virgin 42.
1: Kábíyèsí.
0: Nígbà tó máa délé ọkọ.
1: Yẹ́sà.
0: Títí ó fi pé 62 years. Kò rọmọ bí o.
1: Ayérayé Ọlọ́run. Kábíyèsí.
0: Kò ṣe sì nínà o.
1: Yẹ́sà.
0: Kí ló dé tí ò rà ànú.
1: Jésù.
0: Kí ló dé tí ò rà ànú gbà.
1: Jésù.
0: Ẹni wá jẹ́ olóṣó tó ti ṣẹ́ ń.
1: Yẹ́sà.
0: Tó ṣe onínà bì. Ẹ wà dúró oyún tó ṣẹ́.
1: Kábíyèsí.
0: Tó tuntun yọlé ọmọ.
1: Kábíyèsí.
0: Ìgbà tó tún máa bímọ. Ó mọ̀ bí bèjì.
1: Adániwáyé.
0: Mo pray.
1: Àánú ni o.
0: Ẹni tó sọmi.
1: Àánú
0: jálù ẹ.
1: Àrí jẹ́. Ọlọ́run.
0: Márùn-ún tẹ̀sẹ̀ bàbá mi o. Àánú mi ni o
1: ṣe.
2: Ẹnjiníà mi. Ẹ já dókè lọ́hùn.
3: Ẹ bá mi yin Jésù lógo. Ṣàlẹ́jọ́ Friday ta dé sílé sà. Wọ́n ṣáàdì nǹkan bíi 8:30 ní alẹ́. Nọ́ba pè mí pé ẹ̀gbọ́n dádì mi ò porí ń fọ́ wọn. Mo ní àkán pẹ̀lẹ́ kán lóògùn wọ́n dẹ̀ ní òkè. Wọ́n ti lògùn fún wọn. Wọ́n ṣe fẹ́ lọ wẹ̀ nílé ìwẹ̀ nọ́ba ṣubú. Bàbá yẹn kẹ̀dẹ̀rẹ́. Dádì, ó hàn mí ní palaba ìmọ̀. Ó wọn dádì mi ní yàrá yẹ mọ́ mọ̀ ìyá mi ní yàrá yẹ mọ́. Ti sísì báyìí, màá mi ọ̀dọ̀ mi náà wà báyé mi gan tó sì wà lọ́dọ̀ mi gan. Kò sí nǹkan kan lọ́wọ́ mi. Àtàwọn ọmọ àbúrò àtàwọn ẹ̀gbọ́n mi. Gbogbo wọn ọ̀dọ̀ mi yìí nìkan náà. Àmọ́ kò sí kankan lọ́wọ́ tèmi náà.
0: Ẹni yẹn ti kú báyìí.
3: Bẹ́ẹ̀ ni sọ, ó kú ní alẹ́jọ́ Friday on the 8th gangan ló kú.
0: Ṣé ẹ wá sílé sà ni?
3: Mi wá sílé sà sàbọ̀ wá fọrí ń bí báyìí.
0: Bá a ṣe fọrí ń bí báyìí.
3: Bẹ́ẹ̀ ni sà.
0: Ẹnìkan náwó síbí.
1: Ẹni
0: mọ̀ nípa ogun tó ń jà.
1: Lórúkọ Jésù.
0: Ẹni dí ọ̀nà mọ́ ẹ láyé.
1: Lórúkọ Jésù.
0: Ṣẹ́gbọ́n tí ìyá yẹn sọ, ó ló gbógun ti dádì àwọn. Àbí.
3: Ó gbógun tó gbogbo àtẹ̀mí àtàwọn ẹ̀gbọ́n mi àti ìyá mi.
0: Gbogbo àtẹ̀yìn àtẹ̀wọ̀n ẹ̀gbọ́n yín.
3: Bẹ́ẹ̀ni sà.
0: Lọ gbógun tì.
3: Bẹ́ẹ̀ni sà.

0: mi gan ti kúrò nílé wọn ti wà lọ́dọ̀ mi ilé yẹn a ó wà just like kò sẹ́nì kankan bẹ́ẹ̀ báyìí
1: kò sẹ́nì kankan ló lé yẹn báyìí
0: kò sí ẹnì kankan bí ilé yẹn ó di ilé ahoro báyìí àwọn ẹgbẹ́ mi náà nǹkan ti wà lábújá ikọ̀ wà lé kò wà àwọn àbúrò mi tó wà school kò lè wá sílé mọ́ ọ̀dọ̀ mi náà ló máa ń wà
1: ilé yẹn wà ti dáwọ́rọ́ báyìí
0: bẹ́ẹ̀ ni sà

0: 101.9 FM. Peace.
1: Ọjà ni mo gbé kalẹ̀ yìí tí ò sẹ́ni bèrè tí mò ń tà. Ó yá ń bàdàn jàre.
2: Ìyá tankété. Ayé ń lé ọ́n bí. Òun sá lọ́ka fashion. Ń bọ̀ lọ́wọ́dà yí ò tó. Gbọ́ ìmọ̀ràn mi. Ó yá lọ́dọ̀ Alhaji Àgbà. Bàbá Aláàánú spiritual home. Ó gbóná bí ẹlẹ́gùn ṣọ̀pọ̀nà. Òun gan lọ̀nà àbáyọ. Tọ́pọ̀ àwọn tó fẹ́ tàtà jèrè ń sátọ̀. Ẹni wọkọ̀ wáyà. Ẹni fẹ́ gbọ́mọjọ́. Á lọ bẹ̀. Confirm ni. Kì í ṣàsáwọ̀. Nínú cash bọ̀ owó ayé kúrò lára ni.
1: Ṣèbí ìlú Àkúrẹ́ ni wọ́n wà.
2: Bẹ́ẹ̀ni, wọ́n wà ní ìdí Mango, òkè ọgbà. Lọ́jọ́jọ́ Wednesday, Thursday àti Friday. Sọ fọ́lọ́kadà ní Lafẹ́ Junction, Àkúrẹ́, nílùú Ọ̀wọ̀. Ẹ lọ pàdé wọn ní God Plaza. Lọ́jọ́jọ́ Saturday àti Sunday, opposite Àlàáfíà Hotel. Ọwọ́ Monday and Tuesday, ìka ẹ lọ pàdé Alhaji Àgbà ní Bakusa Street, opposite Ilé Ìyá Bakusa, ìlú Ọ̀rẹ́. Alhaji Àgbà kọjá bẹ́ẹ̀. Àgàgà Ìyọnú Àgbàlú, olóṣèlú contractor. Ẹ̀yin ni Ìyọnú Àgbàlú wà fún. Mo já ọ̀tán. Telephone 080

0: yin ba yin soro wi pe ko duro dede ni yo ti o ba wa duro dede re ewe ati gboto olohun oba mi se be to pelu e sile aye to koko da ki won to domo ni le ti se wi pe ewe ati gbo se be o dele aye saju omo ni idi to fi ja saju omo ni yan dele aye ni wi pe ta ba dele aye ka ro fi se toju ara wa ka ro nje ka le ri mu ni olohun oba mi oba laanu ni o sanu wa ni baba fi ba baba olohun oba to fi ba joko baba laanu se roju susu to da yin laamu yen oju susu to se be to da yin laamu gbogbo igba yin o se be yo ko lago ara yin logon ni te ba ti moju le je orun keko salaji agba baba laanu ke lo ri igba morun be airorun sun tin ni owo atese to nku ta ita yin oyi ma ko yan gbogbo igba kara yin sadede ma gbona aile se dede omokun lodo yawo alejo bi ele to se segesege to ko ti o wa dede sai romo bi tin ni iso wa won bi kan be ele to je pe won ti kini ya beji inu e yo ma dun sikin wi pe oyun ni be ninu ohun nigba ti kun ba gagele mo ikun ko sadede wu be ni je ki lo fa ki la boro wa sele iso wa won bi mi ni kun won sadede gatiki somo logo an be to je pe arun lo se be to kun be e wa ko mi nu e nberu wi pe bo le se fe se igbese aye ti yan odun kini kojo odun keji koja e kan salaji agba baba laanu ke lo ri gba moran o je nitori ewe ategbo ni o se be ti won fi toju e e je wa se be e je tun pe number laji agba baba laanu o to di pe o bo si pe le lekeji nipa riri se laye awa omo eda mo ko to di pe wo pe number laji agba baba laanu yi jan dodi keji lohun mo pada bo e ku kale
1: ohun alan ta ku ko le digi ko le di shu shu ba ba ba fi ba mo e yo ti ti aye raye ko le ja
2: o ta ko jo lukodo iṣẹ́ ọwọ́ àwọn ará bíi ti ń sọmọ ológo dọmọ olófòlì.
3: ó yá tètè.
2: tó ẹni tọ́lọ́hún kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: lé lọ́wọ́.
2: alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: ọkùnrin dandan.
2: èyíkéyìí àìsàn ara.
3: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: promise and faith.
3: àṣírí bíbò.
2: ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: bàbá
2: aláàánú
3: kájú
2: ẹ̀. oyún ìjọ àṣírí bíbọ̀
3: àtúndì àṣínà
2: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfinà
3: ẹ máa pàdé bàbá aláàánú alhaji àgbà
2: lọ́jọ́jọ́ wednesday
3: thursday àti friday nílùú àkùrẹ́
2: ńlá fẹ́jọ sùn
3: fọlọ́kadà pé
2: ilé bàbá aláàánú
3: ìdí mango lókè ọgbà ló ń lọ
2: saturday and sunday
3: ẹ lè rí bàbá aláàánú
2: nínà god plaza opposite àlàáfíà hotel
3: ìlú àwọ̀jọ monday and tuesday
2: ẹ rí bàbá aláàánú
3: ní bakusa street
2: opposite ilé ìyá bakusa
3: ìlú ọ̀rẹ́
2: telephone
3: 006 397 0829
0: mo kí yín ẹ káàbọ̀ padà ẹ rí fọ́nrán tí mo lò yẹn wọ́n ti pe nọ́mbà alhaji àgbà baba aláàánú ń bẹ̀ jẹ́ tún wá fele ìfikin lẹ́yìn nọ́mbà baba rẹ̀ 0063 970829 0063 970829 mo kí yín ẹ kú kalẹ̀ òmóyájowó ebenezer ló kọ́ mi wà ní kumọ̀rọ̀ lẹ́ẹ̀kẹ́ amẹlẹ́mẹ̀rọ̀ èdè kátàpílọ̀rù ìtíwọlé aṣebi náà ni mo fi ń kí yín o ẹ̀rí pẹlẹ lẹ́ẹ̀kejì nípa rírí ṣe láyé ẹ̀dá ó gbọgbọ́n èwo ló wá ṣe bẹ́ẹ̀ tó sọ yín dológo àná ṣàmú bọ́ ṣẹ́ ni ṣé kórira láàrin ọ̀pọ̀ èèyàn ni àlàkálà tó sọ yín dèrò ẹ̀yìn àìríjẹ rímu tiyín ní ogún gbèsè jíjẹ ẹ tì ìjákulẹ̀ ogún gbèsè jíjẹ ìṣòwò àwọn ẹ̀dá kan kò só adúrú okòwò tí wọ́n lè dá wọn láyé ń bí wọn ó padà jẹ gbèsè ni nígbà tó jẹ́ pé àwọn tí wọ́n bá wọn náwó tí wọ́n bá wọn tajà lábẹ́lẹ̀ àwọn ayé ni àwọn ọdún níyàn ni ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n kẹ́yìn sonítàn ẹlòmíín ti kọ́lé látọdún tó pẹ́ síbẹ̀síbẹ̀ kò rí lẹ́yìn kò yọrí ẹ̀ kò yọrí ẹ̀ síbi gidi ewé wá ṣe bẹ́ẹ̀ okún gbogbo ilé yẹn ẹ kàṣà mọ̀ wípé ẹ̀ tì ló ṣe bẹ́ẹ̀ tó ń ṣiṣẹ́ ó yà lẹ́mọ̀ wípé tàánú bá wá ṣe bẹ́ẹ̀ tó ń fọhùn láyé ẹni láyé bí ìnira kì í dé bá ni ẹ gbọ́ mi dáadáa àní tàánú bá ṣe bẹ́ẹ̀ tó sodo sórí ìgbésí ayé ẹni àtòrí iṣẹ́ àtàyé ẹni láyé bí ìnira kì í dé bá ni ìtura ní dé bá ni àtàjèrè fún ya lọ́jà àti bàbá lọ́jà látara àánú ọlọ́run ọba àgbẹ̀ eré oko ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ yóò ta bọ̀kùà bọ̀kùà bọ̀kùà yóò sojè gbèní látara àánú ọlọ́run ọba ìjọ́nú ọlọ́run ọba.

0: Petit bon, lenu alaji agba baba laanu agba omi mo le ti fi tewe te gbo se tu sile fo mo ni petit bon laye lenu baba won ti ju address won lokokan ejeje le ta won oyo amo ko to di pe a ma fi yun se lo number baba re 0060 970829 0060 970829 0060 970829 bukinya ku kale moya jowo ebinizan lo ko mi wa ni ku mo ro leke amele mero ede kata pilor ti wole asebi na ni mo fin kin yin o digba o
1: ohun ala nda ku kole digi kole di shu shu baba fi da mo eyo ti ti aye raye
2: o ta ko jo lu ko do iṣẹ ọwọ àwọn ará bíi ti ń sọmọ ológo ọmọ olófòlì.
3: ó yá tètè.
2: tó ẹni tọ́lọ́hún kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
3: ilé lọ́wọ́.
2: alhaji àgbà bàbá aláàánú spiritual.
3: ọkùnrin dandan.
2: èyíkéyìí àìsàn ara.
3: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
2: wọ́n ní sànfẹ́.
3: àṣírí bíbò.
2: ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
3: bàbá aláàánú kájú ẹ̀.
2: ìyọnú
3: àgbàlú.
2: oyún ìjọ àṣírí bíbọ̀
3: àtúndì àṣínà
2: ó yá lọ́dọ̀ ẹni tí a là fi rán
3: ẹ máa pàdé bàbá aláàánú alhaji àgbà
2: lọ́jọ́jọ́ wednesday
3: thursday àti friday nílùú àkùrẹ́
2: ńlá fẹ́jọ sùn
3: fọlọ́kadà pé
2: ilé bàbá aláàánú
3: ìdí mango lókè ọgbà ló ń lọ
2: saturday and sunday
3: ẹ lè rí bàbá aláàánú
2: ní nagot plaza opposite àlàáfíà hotel
3: ìlú àwọ̀jọ monday and tuesday
2: ẹ rí bàbá aláàánú
3: ní bakusa street
2: opposite ilé ìyá bakusa
3: ìlú ọ̀rẹ́
2: telephone
3: 0063970829
4: Keep it locked on Adaba FM.
5: Bẹ́ẹ̀ni, borí bá kún alábẹ́là pé gbọ́dọ̀ bá kún ìrònú ẹ̀ láké sí ọ̀rọ̀ ìlera ẹni kì í ṣe ohun tá a dérí mọ́lé la fi gbọ́dọ̀ tẹ̀lé ẹni tó mọ̀nà. Bàbá ń gánà tó pè yán mọ̀ sí bàbá kéré wa. Ohun abínibí yàtọ̀ sẹ́ni tó lọ́kọ̀ nítorí iṣẹ́ ìdílé wa ni mo fi mọ́ ti fún tẹ̀dẹ̀wé àtegbò láti fi ṣe ìtọ́jú ẹ̀dá. Àkọ́kọ́ ìbéèrè tó yẹ ká máa béèrè ni pé kí ló ń ṣe mí gan, kí ló ń tó ṣokùnfà á, kó tó kan ọ̀nà wo láwọ́ gbà ṣètọ́jú ẹ̀. Nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ó lè máa ṣe ni ká sì máa rí àpẹẹrẹ tó jọra wọn. Lẹ ò fi gbọ́dọ̀ lo oògùn ẹ̀tẹ̀ láti fi wo làpálàpá. Iṣẹ́ ìwádìí wa lórí ewé àtegbò ló jẹ́ àmọ́ pàtàkì àyẹ̀wò. Ká ṣàyẹ̀wò fún ni ká sì mọ̀nà àátọ̀. Yàtọ̀ sí pé ká lewé àtegbò ilẹ̀ Ghana, ká lo tilẹ̀ Yorùbá, ọ̀pọ̀ orílẹ̀-èdè ni mo ti ṣèwádìí kíkún lórí ewé àtegbò wọn àti ọ̀nà tá à ń gbà lò láti fi ṣe ìtọ́jú ọmọnìyàn. Ọ̀pọ̀ pàtàkì lára ìṣòro tẹ́dà ń dojúkọ ni là ń retí èrè ìgbéyàwó. Ká ṣe ìgbéyàwó ọdún mẹ́sàn-án, ọdún mẹ́wàá, ọdún mẹ́jọ, ká máa retí èrè ìgbéyàwó. Lọ́pọ̀ ìgbà wọ́n lè máa di ẹ̀bí ẹ̀ lóbìnrin lórí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Kò sóhun tí ò lè fà á o. Ẹ̀kọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi sílẹ̀ ná 081 64 122

0: kọ fún pundos.
1: Ìjáde dàbí sisi.
0: Ìdàbàyàsà.
1: Ẹ̀mí ma ṣe.
0: Ọba tó fi àyè sí abẹ́ obìnrin.
1: God that put large space in the woman.
0: Tó gbé ọmọ jáde.
1: A brother bẹ̀rẹ̀.
0: Gbogbo ìtẹ́ máa ń gbọ́ mi.
1: You that do hear me.
0: Lójoojúmọ́.
1: Every day.
0: Mi ìmọ̀ bí ó ṣe ṣẹlẹ̀.
1: Àyẹ̀dá ti ẹ̀bùrọ̀.
0: Níbi ọ̀nà ti dí.
1: Ìyáhálíà.
0: Èmi máa wò. Báyìí ni ẹni tí ẹnì kò lè ṣí. Ọmọ ọlọ́run ni. Ìlú àbáwúlẹ̀. Ọmọ ẹni tí mo sọ. Ẹni tó la ojú afọ́jú. Kì yóò lànà fún ẹbí. Ẹni lànà lágejù. Ṣé kò ní lànà fún ọ? Mo pàṣẹ. Gbogbo ẹni tó ọ̀nà dímọ̀ yìí. Ọ̀nà ńlá. Láti òní lọ. Ọ̀nà ńlá. Láti òní lọ. Ọ̀nà ńlá. Ilẹ̀kùsí. Ìyanu kẹta. Ìwé ìrántí.
1: Book of Remembrance.
0: Wọ́n ṣì báyọ̀. Mihaikada. Ribalua. A ti ṣí ìwé. Níwájú ọba. A sì rántí. Mordekai. Ó ti ṣe ọba lóore. Ọba wípé kí la ṣe fún. Wọ́n ṣì ìwé lọ́wọ́
1: báyìí.
0: Kan nìkan níbìkan. Gbogbo bí ó ti tilẹ̀kùn mọ́.
1: Mi
0: ìmọ̀rú àmì tó máa ṣe ilẹ̀kùsí. Oh my God. Ọlọ́run mi ò ní gbà. Pé kán tilẹ̀kùn mọ́ ẹ̀. Kò dẹ̀ mọ́ lẹ́nu ọ̀rọ̀. Ìwé ìrántí ti ṣí. Kọ́ gbogbo ẹni tó ń gbọ́ mi. Lórí ètò yìí. Ní ìmọ̀gbà tó ti ń gbọ́ mi bọ̀. Ilé ọmọ tó tì. Wọ́n ti ṣí ìwé kan. Ọlọ́run sì rántí sára. Bí ó ti wí. Ó sì ṣe fún sára. Bí ó ti sọ. Sára sì lóyún. Lónìí, ìwé ìrántí, ó ṣì kàn ọ́. Ó jìyà mọ́. Ẹlẹ́kẹrin, ìyanu ìrànlọ́wọ́. My God. Torí Olúwa Jehova, yóò ràn mí lọ́wọ́. Torí náà, mo gbé ojú mi sókè bí òkúta líle. Èmi sì mọ̀ pé ojú kì yóò tì mí. Rí alẹ́ ẹ̀kẹ́dẹ̀ bí jìnnà mára bí ẹ̀jẹ̀ bí a. Gbogbo ẹni tó ń gbọ́ mi. Ìrànlọ́wọ́ tó ríru ẹ̀rí bóyá gbà. Ìrànlọ́wọ́ tòsí. Ìrànlọ́wọ́ ọ̀nà jíjìn. Ìrànlọ́wọ́ lọ́wọ́ ọkùnrin. Ìrànlọ́wọ́ lọ́wọ́ obìnrin. Lọ́wọ́ ọmọdé. Lọ́wọ́ àgbà. Gbẹ́ ìrànlọ́wọ́. Olúwa wà ràn mí lọ́wọ́. Sọ̀rọ̀ sókè.

0: ohun tó lọ́run ṣe fún mi ní January tá a wá sí ibà wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement ilé yẹn mo fi ń kan fún 17 years ní ilé bò ó ilé yẹn kàn wà ń bẹ̀ but to the glory of God lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn mo akọ ilé yẹn tán within January till now lánà tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòwó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó ó láwa lòun fẹ́ kóun máa da dúró dé wa ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi àtúra
1: lọ́nà eléyìí tẹ́yìn nǹkan tẹ́lẹ̀ ọdún mélòó
0: 17 years 17
1: ìgbà wo lẹ wá síbí
0: January
1: ẹjọ́ àwọn tó ra cement
0: yes
1: ṣùgbọ́n ẹ ṣe wá kúrò mí
0: mo wá sọ fún ọlọ́run mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn ọlọ́run dẹ̀ parí tiwa
1: bíi january ẹnu january 6
0: bẹ́ẹ̀ni
1: ẹ tún wá ra ilé ànọ́dá
0: tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró dé ṣùgbọ́n a ti rà á báyìí
1: ẹ pàtẹ́wọ́ ẹ kílò ẹ dẹ̀ ń wò báyìí èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ò lè parí fún 17 years
0: since 2007
1: ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin january 6 kì í dẹ̀ ṣe pé wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò gbá ní o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí bó ṣe kú olórí òkè yìí
2: àṣìlérí máa
1: ń let double grace work for you.
2: Náà ó lọ fẹ́ ṣe kó méjì
1: ṣe kọ́ ó tó pè ní great mercy nìyẹn tún lọ ra mi.
2: Amen.
3: Ọ̀rọ̀ yìí fi jẹ́ gidi.

0: yẹn mú bó wá fi wọ lójú ó sùn láì gbé lọ sí ọpítù ọlọ́run dẹ̀ wò sàn lójú ẹsẹ̀
1: ẹ pàtẹ́wọ́ fún mi tó bá dé nìyẹn ló dúró tó bá dé nìyẹn ló ṣe yìí ni wọ́n ti
0: fẹ́ràn tó bá dé nìyẹn ló dúró mi á ti máa ṣeré gun onídúró ní bàbá ní ká máa gbàdúrà mo rí áńgẹ́lì tó wà lé orí òkè yìí tó jáde ó sì wá ojú yìí ti máa ń yọ mí lẹ́nu nígbàkúgbà ojú ẹ̀ máa ń da omi ni ṣùgbọ́n nígbà tí bàbá ní ká fi ọwọ́ lébi tó ń dùn wá ká fi ọwọ́ sí ká gba ní ẹ̀ẹ́méje bí mo ṣe ń gba mo rí ìmọ́lẹ̀ áńgẹ́lì tó sì wà lórí pẹpẹ yìí sì jáde ó sì wá bá mi ó sì fọwọ́ kan ojú náà mo rí ohun kan tó jáde nínú ojú náà and I discovered that the light was clear and that was how I'm healed from that eyes there is power on this mountain I can testify and there's no day I call on the God of authority that God disappointed me praise the Lord
1: hallelujah ìgbà olójú ti ń dùn
0: sir o ti pẹ sir
1: o tó sùn mẹ́lẹ̀
0: sir o ti lé lọ́dún mẹ́wàá omi máa nígbà tó bá di ìgbà oòrùn báyìí omi máa máa jáde lójú mo máa ń lo glasses mi tómi máa máa jáde tómi máa máa bí ìgbà tó bá ní èèyàn sọ fún omi ṣe máa ń dà lójú mi
1: kí lẹ wá rí sí
0: sir bí mo ṣe bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà áńgẹ́lì yẹn wá ó sì fọwọ́ kàn mí lójú mo dẹ̀ rí mọ̀ pé bí ìgbà tó bá ní nǹkan kan jáde nínú ojú náà mo de I now saw the light the light
1: and it's more clearer
0: clap
1: for Jesus agbára ọlọ́run
2: the power of God
1: kò parí ogun tó kù
2: amen finish everybody
1: that is in my mind lẹ́yìn
3: lẹ́yìn ni mo jáwọ́
2: I enter into this zone
3: pẹ̀lú àwọn angẹ́lì oríire
2: with the angels of goodness
3: gbogbo ẹni sàmì
2: I made that statement
3: ẹ̀sùn oríire
2: lọ́wọ́ amen you are blessed today
3: ayé ìlàjáwọ̀
2: we enter into this life
3: gbogbo ìdààmú ọjọ́ tó
2: pẹ́ every long time problem
3: ẹ máa gbiná dà
2: ẹ fire
3: ẹ̀yin wàhálà tán ní òní
2: solu new problems they have no solution
3: ẹ máa gbiná dà
2: ṣíṣe ṣe
3: yàtà
2: farubi
3: ohun olúwa tó ń sàn
2: rà the word of lord that thunders
3: ohun olúwa tó ń mi agege
2: the word of lord that shake with that
3: ohun olúwa tó ní ọlá
2: ńlá word of lord has get
3: well ṣẹbi níwájú olúwa
2: yìí we want this God
3: ní àwọn òkè yóò bí
2: ìjà all of this night like this
3: ẹ kórí sókè lónìí
2: lift up your head today
3: ẹyẹ ẹnu ọ̀nà
2: oh ye gates
3: a fẹ́ fọ àwọn ìṣẹ̀dájáde
2: now to pull out some destiny
3: láti inú kòtò ayé
2: from that evil place
3: a fẹ́ gbé àwọn ayé jáde
2: want to lift up some lives
3: nínú ìdè tó pẹ́
2: from that long time point
3: baba
2: father
3: nítorí orúkọ rẹ
2: because of your name
3: a béèrè fọwọ́ ìtúsílẹ̀
2: we have a hand of the leaf
3: asa ti kọ pé ní orí òkè sioni ní ìtúsílẹ̀ yóò wà yóò sì jẹ́ mímọ́ àwọn ọmọ jákòbù wọn ò ní ìní wọn jẹ́ gbogbo ìṣẹ̀dá tó rí mi gbọ́ lọ́wọ́
2: yìí
3: níbi àdì ọmọ
2: àwọn
3: ọmọ israẹli àti ọmọ juda àjùmọ̀kọ wọn níbẹ̀ àwọn tó dì wọ́n
2: mú
3: tó dì wọ́n mú sísè
2: ó
3: kọ̀ láti jọwọ́
2: wọn
3: ṣùgbọ́n olùgbàláwọ́ lágbára ní gbígbà
2: yóò
3: gbà wọ́n àti láti gbà wọ́n
2: bí
3: wọ́n jáde
2: tí
3: wọ́n sínú ògo
2: ìyẹn
3: ló jẹ́ wá o
2: bàbá
3: alátìlẹyìn
2: o
3: ti fi ẹnu mi sí ọ̀rọ̀
2: o
3: fẹ́ nu mi ṣàṣẹ
2: òní
3: gbogbo tá a bá ti ń sọ kó máa rí bẹ́ẹ̀
2: gẹ́gẹ́
3: jẹ́ lórúkọ
2: jésù
3: gbogbo ìṣẹ̀dá tó gbó mi ẹgbẹ́ ìtúsílẹ̀ ẹni tó ń bẹ́ kú sùtò ń bẹ́ kú jí bàbá mi ní gbàdúrà fún ẹ a ó pa ọ́ lẹ́rìn
2: lọ́wọ́
3: gbogbo ẹ tó sun ẹkú kíkorò gbogbo ẹ tó sun ẹkú kíkorò gbogbo ẹ tó sun ẹkú àtúnṣinú ẹni sun ẹkú gbagba gbogbo ẹyí tí wọ́n ń gàn
2: ẹyí
3: tí ojú tì lọ́wọ́
2: ẹyí
3: tẹ́ ẹ̀rọ nà lọ
2: ẹyí
3: tí ènìyàn bájà báyìí ni olúwa jehova lórúkọ olúwa ẹgbẹ ìtúsílẹ yadalabi ẹdábàlú kadadabagbada òde o akókó ìtúsílẹ mi ti dé o òde o sátani mo lọ mọ lọwọ òde o a
1: akoko etuse la metide o ode o satani bula
3: and you try and join the Facebook
1: you can join us on Facebook
3: and share video you
1: share this video today
3: and send it 31
1: times each
3: or in the law ascentele
1: or that the back
3: in kamaru no so for
1: five things I'm told
3: number one repeated problem must come to an end
1: ogun to lo to bo ogun to
3: tok ogun to lo to bo
1: repeated problem
3: o ti jeri lori e o ti dunu lori e
1: you have just
3: arrived
1: but you still came back again
3: mo kwase
1: I decree
3: and your ogun to lo to
1: bo every current problem
3: lord colon
1: is true I never go that this
3: e ma gbin na
1: make I fight
3: won ran mi wan yo
1: I am sent
3: lina unto
1: yes I am sent
3: bedwa dele
1: e minimal
3: regedu
1: e minimal
3: oko daji
1: yes lord
3: and your fa
1: are you arrow
3: to lo to pada
1: that keep recording
3: asasi
1: you are
3: just to lo to bo
1: that keep recording
3: loruko je
1: in the name of Jesus
3: e ma gbin na eyin
1: apisia ye religious of
3: the barada
1: in the name of Jesus
3: awon eyan gbodo ni
1: permanent
3: lifting permanent
1: victory
3: permanent solution
1: any on abey to make
3: your talent oh dada heleye
1: e mi olorun
3: won gbodo ma tinu ogude
1: nu but not go from bat to bat
3: won gbodo ma tinu wala
1: de nu wala
3: wakati adua la

0: sewale. Olúwa sewale. Olúwa sewale. Olúwa sewale. Nínú ilé
1: yìí
0: sewale. Ìwọ nù. Nínú ilé
1: yìí.
0: Láyé bàbá
1: yìí.
0: Wọ́n àjò gbérí. Wọ́n dasẹ́ rẹ̀
1: rú.
0: Ẹ̀rọ ọmọbìnrin. Ẹ̀kún lórí
1: máre.
0: Ohun tí o ṣe é ṣe.
1: Olóúnjẹ
0: nù. Olúwa parí ẹ. Olúwa parí ẹ. Olúwa parí ẹ. Yóò ṣe é ṣe fún ọ.
2: Ẹ máa rà nù gbà.
0: Yóò sì dá fún ọ. Mọ sàgbé o.
2: O gbọ́ bí tó bá wà lálẹ́ yìí.
1: Ẹni lẹ́yìn mẹ́bí tonight.
2: Ìṣòro tábìlẹ̀ Lábújá lánàá.
1: The vigil started in Abuja overnight.
2: Ó ti lágbára o.
1: Has become so powerful.
2: Ẹni tó láyé àtọ̀rù.
1: The other left hand says.
2: Ìpàdé yẹn o.
1: That program.
2: Ya. Ó continue lálẹ́ yìí.
1: Prophet, it must continue tonight.
2: The oil of breakthrough.
1: Òróró àlùyọ yẹn.
2: Tí mo fún àwọn
1: èèyàn. That I'm giving to people.
2: Ó lágbára o.
1: It's so powerful.
2: Àwọn èèyàn ní ẹ̀rí ojú ẹsẹ̀.
1: People are having instant testimony.
2: Olúwa ti ní ká máa súnlé lálẹ́.
1: Lọ́dọ̀ tó ṣùgbọ́n ti pàtó tonight o.
2: Everybody.
1: Gbogbo ẹ̀dá wà lábùjá.
2: Gbogbo ẹ̀dá ti wà nílẹ̀ kún tẹ̀ nǹkan.
1: And those of you that have a dog you are knocking.
2: Ẹ tètè gbéra.
1: Please leave home early.
2: Ìyẹn máa ń jàjàbọ̀
1: ni. You need to fight to be free.
2: N ló jẹ́ ká pè ní jíjà àjàbọ̀.
1: That's why I call it you break through.
2: You fight, you get it.
1: Wà á
2: jà. You break, you through.
1: Wà á lu, wà á yọ.
2: Na ìgbẹ̀kùn tó dẹ̀ lágbára láyé bí
1: òun ò sí. And the toughest bondage in life is born sleeping.
2: Téèyàn bá ti ń sùn.
1: When you sleep too much.
2: Àyàn máa ma ha.
1: Destiny will be trapped.
2: O gbọ́dọ̀ sacrifice alẹ́.
1: You need to sacrifice tonight.
2: Gbogbo ẹ̀ntẹ́ ti wárí.
1: They don't have them been there before.
2: Ẹ̀yin tẹ́ ò wárí.
1: All you have never been there before.
2: Ẹ̀gbin alẹ́ yìí.
1: Please sow tonight.
2: Sí àyàn wọ̀nyí.
1: Into your destiny.
2: Ní area wa yẹn náà ni.
1: That same area wa.
2: Ibi ta ti mọ pàdé.
1: Where we do meet.
2: Fún agbára àdúrà.
1: For the power of prayer.
2: Tèmi máa wá lé.
1: Today is going to be extraordinary.
2: Torí agbára Olúwa gbé mi wọ̀ bí
1: ẹrù. Because the power of God has put me on as a garment.
2: Ìyá òbí mighty mighty healing.
1: Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ìwòsàn yóò jẹ.
2: Deliverance.
1: Ìdáǹde.
2: A lot of testimony.
1: Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí.
2: Ìdàbàdàdà.
1: Thank you Jesus.
2: And you have testimony.
1: Wọ́n náà
3: Gbogbo ẹ tó dẹranko.
4: Anyone that started to animal.
3: Padà di ènìyàn.
4: I started to human.
3: Ó ń lọ ìpàdé ayé.
4: Going to evil meeting.
3: Láti bá tèmi jẹ́
4: tọmọ tọmọ.
3: Ẹ lọ mú padà.
4: I never return.
3: Báyìí ni ẹ̀mí mímọ́ wí.
4: Gbogbo
3: ẹ tó lọ wá gbẹ̀rẹ̀ fún agbára. Ẹ tó lọ láti inú ipa ògùn náà ipa
4: ògùn.
3: Láti bá tèmi jẹ́. Ẹ lọ kẹ́ mọ́ padà. Jésù Kristi. Olúwa wa. Bẹ́ Ọlọ́run Olódùmarè.
4: I believe the God of Almighty.
3: Eléyìí tó kù kọ́sẹ̀ ìparí.
4: For the rest of this week.
3: Ọlọ́run ó kọjú oore sí.
4: Amen. Lord, you do good unto you.
3: Ibi tí o ti yí ọmọ.
4: Where you don't understand.
3: Ọlọ́run yóò gbabẹ̀ kọjá.
4: Amen. You don't pass through there.
3: Gbogbo ayé tẹ ẹ̀rọ náà gbégbá
4: yìí. You that have nowhere
3: out. Níbi ó lé.
4: Where this are.
3: Ọ̀nà sí níbẹ̀.
4: The way is open for you.
3: O tó wá wàárí.
4: What are looking for you?
3: Ọ̀nà ó sì fún ọ.
4: Amen.
3: Ọ̀nà àlà fún ẹ.
4: Your way through.
3: Ìyanu ó ṣẹlẹ̀.
4: Bí agbó ìfọlọ́.
3: Máa lọ nú ògo. Máa ṣàṣeyọrí. Máa ṣe rere. Wọnú ògo lọ. Ṣàṣeyọrí. Ṣe rere. Gbogbo ẹni tó mú tiẹ̀ dání.
4: Ó tó da ó tó tiọ̀
3: kí. Tọ́láwọn ò ní jó ní sinmi.
4: Dàbí tọ́lá ti rẹ̀.
3: Ẹ̀mí wọn kò sọ.
4: Bó
3: bá lọ́wọ́jú wà rí rẹ̀.
4: Bó
3: lọ ìyí wà rí rẹ̀. Ọkàn rí abàdé. Ìgbéyàwó gbogbo kò gba àlàáfíà. Ẹyin tẹ́ ẹ ti mari.
4: You that are yet to marry.
3: Àánú yóò dìde
4: fún mi.
3: Ẹyin tó ń wọmọ.
4: You looking for child.
3: Ẹ ò ríran lọ́wọ́.
4: Àṣẹ
3: gorí ẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ o. Wọ́n òróró kò anointi.
4: Get oil anointi.
3: Mo gbàgbọ́ pé.
4: I believe.
3: Àdúrà rẹ̀ gbà.
4: Lórí ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀.
3: Iṣẹ́ tàn sí lọ́wọ́ ìlágbára.
4: Nígbà àwọn gbọ́ngàn kì í sọ́pà.
3: Èmi fẹ́ ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní ìpè yìí.
4: I want those that believe in this community.
3: Fi ẹ̀dẹ̀ mọ̀ pọ́lọ́ ran mi sí.
4: I know God has sent me to you.
3: Kí ìgbàgbọ́ yìí kò le sí.
4: Let your faith be my
3: peace. Ọkàn yà dẹ̀ balẹ̀. Àwọn wo ló máa ń rin ètò
4: ìlú wọlé. Who are those that support this program today?
3: O wà lára ọmọ májẹ̀mú
4: ìfẹ́. We are one of our covenant children.
3: Ògo Ọlọ́run.
4: The glory of God.
3: Ó ń tẹ̀ lára rẹ̀.
4: It's my destiny on you.
3: O fẹ́ fi ran ètò
4: ìlú lọ́wọ́. I want to support this program with it.
3: Gbogbo ẹ̀yin mọ̀mọ́mọ́.
4: All you are mothers.
3: Tẹ̀ mọ́ ràn wá lọ́wọ́
4: yẹn. That you support us.
3: I appreciate you.
4: We appreciate.